ìwé tí wọ́n máa lò ń lè ìwé ọ̀fẹ́. Ká tó dé lálẹ́. Ẹ sàmí o. Ẹ sàmí o. Tó jẹ́ wípé ẹgbẹ́ wa Johnson Dinobu Ogunṣe tán láti lọ́kọjá number one on the list. Wọ́n wà fún yín láwọn líǹkì tẹ́tílé láǹfààní àti rí lístì bàbájẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ńlẹ̀ yín bá wà tó fẹ́ pé federal technical college tọmọ yín fẹ́ lọ tó mú ilé tí ń bẹ ní gàngàn. Bẹ́ẹ̀ bá lé lọ gàngàn ẹ lè lórí ọ̀fẹ́ àti lọ sí olú iléeṣẹ́ àjọ NAPTEB nípínlẹ̀ Ọ̀yọ́ ìyún ń bẹ nú ọgbà government college tó wà lápáta. Wọ́n ti lẹ̀ síta ń bẹ̀ àtàwọn ọmọ tán mú àtàwọn tó kù díẹ̀ káàtó. Bí bá fẹ́ check result ọmọ yín ìyún ọ̀nà yín lówó díẹ̀ ó péréte o. Ẹ ra pin result checker pin. Àjọ ti National Business and Technical Education Board. Ìyẹn lẹ́fì lè rí result ọmọ yín wò. Kí lọ gbà gan ní pàtó. Tó fi jẹ́ pé wọ́n mú. Kò sí èrú kankan bẹ̀. Kò sí influence kankan látọ̀dọ̀ èdè kankan. Ọmọ yín bá ti ṣèdánwò ohun tó bá ti pass. Ọdún mẹ́ta ni ó lò láwọn Federal Technical Colleges tí mò ń sọ yìí. Kò sì ní sẹ́kọ́bọ̀ gẹ́gẹ́ bí owó iléèwé. Kò ní sẹ sílé kan gẹ́gẹ́ bí owó ilégbé. Bẹ́ẹ̀ kò ní sẹ kọ́bọ̀ gẹ́gẹ́ bí owó òwe yálà textbook tàbí ọ̀kẹ́ yẹyin. Tuition free

0: ẹni ọjọ́ Monday iṣẹ́ rẹ̀ á lérè. Abiyamọ tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ pé báwo lo ṣe ń ṣe tó fi ń dán. Tó bá tún sọ pé ìwọ ni yá tètè sọ fún wọn pé ìwọ kọ́ pé Jésù ni. Lóṣù yìí ṣe ń lọ sópin wọ́rẹ́ wẹ̀rẹ̀ wẹ́rẹ́. Lọ́sẹ̀ yìí tún ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́. Orí pẹpẹ kan ni mo fẹ́ kí gbogbo abiyamọ ayé pátá wà. Òun la pè ní pẹpẹ ọpẹ. Psalm 50:16 wípé rú ẹbọ ọpẹ sí Ọlọ́run. A jẹ́ kí gbogbo ènìyàn ó kúnlẹ̀ lọ́wọ́ yìí kó sì pariwo ògo ògo ògo ògo ògo ògo ògo. Pásítọ̀ Fákéyé Emmanuel Bàbá Alábìyamọ lèmi jẹ́. Tẹ́wọ́ jẹ́ fún ẹ ní ìsúrí ọ̀sẹ̀ tuntun yìí. Ẹbọ ọpẹ rẹ ò ní kan létí Ọlọ́run bíi ti Cain. Ọ̀rẹ́ tí kì í sún láti ràn yàn lọ́wọ́ yóò ran fámìlì yín lọ́wọ́. Kẹ́ ẹ kú sọ bẹ́ẹ̀ pé olóore gbọ̀ràn mí dalẹ́rù yóò ràn yín lọ́wọ́ lọ́sẹ̀ yìí. Lọ́sẹ̀ yóò yá lọ ràn bí òòrùn. Ayọ̀dẹ eré wọlé. Olùrànlọ́wọ́ tó bá àkókò yìí mú gan yóò ràn yín lọ́wọ́. Wàá fàjọ ìbora lọ́sẹ̀ yìí. O ní jẹ gbèsè. Orí ò ní jẹ ọlọ́lọ́jẹ dànù lórí ọmọ. Oore máa wọlé tìtẹ́tìtẹ́ lọ́sẹ̀ yìí o. Lọ́sẹ̀ yìí wàá rí tiẹ̀ ṣe tọmọtọmọ. O ní jọ ń jẹ ọmọ nínú ìbẹ̀rù lọ́sẹ̀ yìí. Àfìrẹ́wá ni yóò fìrẹ́wá délé lọ́sẹ̀ yìí o. Bí òòrùn ẹ̀ní tó kan àtàrí wàá pàdé aláàánú. Ìbànújẹ́ ò ní wọlé yín o. O ní gbági mági torí ọmọ rẹ lọ́sẹ̀ yìí. Ọba aláàánú yóò ṣàánú rẹ lọ́sẹ̀ yìí. O gbàgbọ́ o gbàgbọ́ fámìlì rẹ máa já sí rẹ. Ayé kò ní jẹ ìrí rẹ lọ́sẹ̀ yìí. O ti ra yúnífọ́ọ̀mù, o ra ìwé fọ́mọ, o ní ra opó sí fọ́mọ. Ibu mẹ́rin ni ìràwọ̀ ní ìràwọ̀ ọmọ rẹ ò ní jábọ̀. Atọ́nà ìrìn àjò ọmọ rẹ kò ní ṣíwọ olúgbò. Ìràwọ̀ ọmọ rẹ ò ní wọ omi ilé ọ̀sán gangan. Ìràwọ̀ ọmọ rẹ ò ní wọ òkùnkùn lójú yìí o. Ìràwọ̀ ọmọ rẹ ò ní tẹríba láwùjọ àwọn ìràwọ̀. Ìràwọ̀ ìdílé yìí ò ní gbé o. Dúkìá ọmọ rẹ ò ní run. Àjàkálẹ̀ àrùn kò ní gbé wadé tọmọtọmọ. Orí kò ní rin ọmọ rẹ. Àyà kò ní rin ìwọ gangan màmá. Ìkòròrò yẹ orí mi máa tù ọ lára. Ìwọ tó ṣe wàhálà lórí ọmọ ló padà jọrọ ọmọ. Wọ́n á rin àrìn ìyè tọmọtọmọ lọ́sẹ̀ yìí. Wọ́n á mọ ìfẹ́ Ọlọ́run sí lọ́sẹ̀ yìí. Ìrẹ́ tó nílò ó yá ayọ̀ǹda rẹ̀ fún ọlọ́sẹ̀ yìí. Orí gbé ọdẹ́ bi re o. Ẹsẹ̀ rẹ máa sì ọdẹ́ bi re. Ayé yóò torí ọ̀rọ̀ ọmọ rẹ yin Ọlọ́run lógo. Ọlọ́run fẹ́ gbé ẹ̀rí kálọ́ síbi tí ìran rẹ̀ òde rí ó yá ìwọ gangan ló ń lọ ọbẹ̀. Ìrètí rẹ̀ máa já sáyọ̀ lọ́sẹ̀ yìí. Lọ́gúnlẹ̀ sí ẹ̀bùtẹ́ yín yanjú. Ayé máa rọ ìwà àtọmọ rẹ lọ́rùn. Adùnní tó yin adùnní ó gbẹ̀yìn ayé ìwà àtọmọ rẹ. O ní da mi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ torí ọmọ lọ́sẹ̀ yìí. Olúwa yóò bá yín sanwó school fees ọmọ yẹn o. Ìdí àìní jẹ́nu léyìn lọ́sẹ̀ yìí o. Lọ́gúnlẹ̀ sí ẹ̀bùtẹ́ yín yanjú tọmọtọmọ. Gbogbo ilé tẹ́ ẹ wọ yín ẹgbẹ́ kọ́kọ́rọ́ ilé. Ẹgbẹ́ kọ́kọ́rọ́ ilẹ̀. Ẹgbẹ́ kọ́kọ́rọ́ foundation. Ẹgbẹ́ kọ́kọ́rọ́ mọ́tò. Ẹgbẹ́ kọ́kọ́rọ́ visa. Ẹgbẹ́ kọ́kọ́rọ́ oúnjẹ ọmọ. Ọjọ́ tí ayé mú fún ẹ̀ sí yóò padà dé ògo mọ́ ọ lọ́wọ́ o. Olóore yóò daṣọ àṣírí bọ̀ ìdílé yín o. Ilẹ̀kùn àánú tó ju ọjọ́ orí rẹ lọ Ọlọ́run yóò ṣí lónìí. Níbi tó fọkàn sí lọ́pàdé àánú òjijì tọmọtọmọ. Kúlù sọ abiyamọ fẹ̀yìn sọ lórúkọ Jésù àníwá jẹ wọn mọ màmá. Gbèsè kò ní wọlé o. O ní ju ọkọ rẹ sẹ́yìn kẹta lọ́sẹ̀ yìí o. Ẹ ò ní pẹ̀dí tọmọtọmọ. Ẹ ò ní fojú sunkún ọmọ. Ìjàmbá ò ní ṣe táǹgẹ̀rẹ̀ oúnjẹ rẹ nílé ọmọ o. Wọ́n máa fi ọmọ rẹ ṣàkàwé rẹ lọ́sẹ̀ yìí o. Kàlà kókó fẹ̀fẹ̀ ọ̀tá lórí yẹn yóò da san o. Ọ̀rọ̀ rẹ ò ní ta kókó lọ́sẹ̀ yìí o. Àjọjọ Odùbẹ́dì kan ò ní ọ̀run máa pín Ajédélé rẹ. Ẹgbẹ́ ọmọ rẹ kò ní ran níṣẹ́ ìṣẹ́. Ayé ìwà àtọmọ rẹ máa kún fayọ̀. Wọ́n gbọ́ ìròyìn ayọ̀ lórí ìdílé rẹ lọ́sẹ̀ yìí o. Ibikíbi tí owó yín wọlẹ̀ sí ó yá ẹgbà. Àdáni wáyé máa fowó kẹ́ ọ. Ilé ayé ò ṣe gbé láìsí owó olórúkọ Jésù ọ̀run fowó kẹ́ ìdílé yín o. Ọba ẹlẹ́gbàá gbèjì àánú yóò fàánú kẹ́ ìdílé rẹ. Àwárí lobìnrin wà nǹkan ọbẹ̀ lórúkọ Jésù Ọlọ́run máa ṣàwárí ire rẹ o. Lọ́sẹ̀ yìí alátìlẹyìn yóò ní ṣubú. Lọ́sẹ̀ yìí ò ní dàwátì. Lọ́sẹ̀ yìí oníṣẹ́ ayọ̀ máa jẹ́ fún ọ. Lọ́sẹ̀ yìí lè ní ṣu kẹ́lẹ́yìn ọmọ rẹ. Àwà sẹ́yìn ní tìrẹ̀ ọ̀tá rẹ ò ní bá ọ. Owó tó tó wó máa wọlé. Owó tó tó ná máa wọlé. Lọ pàdé olóore pàtàkì. Ìbùkún ni fún ọ ní ọ̀sẹ̀ yìí o. Ọ̀rọ̀ rẹ máa níyanjú. Wọ́n á ran ọmọ rẹ lọ́wọ́. Ẹnìkan máa bá a wáṣẹ́. Ọmọ rẹ máa lówó lọ́wọ́. Ọmọ rẹ sì máa rímọ̀ nílògbà. Daddy brother bẹ́ẹ̀ ṣe ń lọ iṣẹ́ yín máa lére. Tó o bá lé lọ́sẹ̀ yìí wàá ba lórúkọ Jésù. Tó o bá ti bá wàá rí mú délé o. O ò ní jẹ ẹ̀sìn. Abraham dọlọ́rọ̀ ó ní mọ̀sí. Ebèdè ọdọ́bù dọlọ́wọ́ ọlọ́run máa rántí rẹ o. Aṣíwájú inú ilé yóò ní dẹ́ni ẹ̀yìn. Bọ́lọ́run bá ṣe rí nìyẹn o, ó ti lọ kò ní ṣẹlẹ̀ nínú ilé yín o. Lẹ́nu ọjọ́ mọ́dẹ̀ ò ní fọwọ́ nu ògiri gbígbẹ. Lẹ́nu ọjọ́ mọ́dẹ̀ ògo tó jábọ̀ yẹ ó yàgbà padà. Lẹ́nu ọjọ́ mọ́dẹ̀ iṣẹ́ rẹ máa ní èrè. Akóbá ni kò ní dọ̀rẹ́ rẹ lọ́sẹ̀ yìí o. Ó ní ṣòwò ṣọ́ọ̀tì lọ́sẹ̀ yìí. Wàá ṣakọ wàá rẹ́rìn dé báǹkì lọ́sẹ̀ yìí. Akitiyan sádópin lọ́sẹ̀ yìí. Àìní dópin lọ́sẹ̀ yìí. Gbèsè dópin lọ́sẹ̀ yìí. Ìyá ti dópin lọ́sẹ̀ yìí o. Àdúrà rẹ ò ní gbé lọ́sẹ̀ yìí. Ìwọ náà ti gbìyànjú tó ń jẹ ọmọlọ́kùn tó yẹ kó máa jẹ. Olóyún lọ bímọ láyọ̀ o. Oníbísí ọláyọ̀ sọ nínú rẹ. Jésù Olúwa. Ẹnjiníà Gbẹ́mídélé Agbára.
1: So mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ iṣẹ́ tọ́lọ́run ṣe nínú ayé mi tí òun fòpin sí pé ọlọ́run tún jẹ́ kí n rí visa mi gbà mo tún lọ ìlú òyìnbó ní sẹ́tẹ̀mbà yìí.
2: Hallelujah! Ìlú wo?
1: Spain àti Paris.
2: Spain àti Paris, hallelujah!
3: Dona, ṣe bí wà ló lọ Paris lọ́jọ́
1: sí? Bẹ́ẹ̀ni sá.
3: Tọ́lọ̀ ṣe mọ́dẹ́lì.
1: Yes, sá.
3: Tí n bá ti rìn ju ẹ̀mí. Wà á catwalk lọ. Èmi náà catwalk. Jẹ́ kí n kọ́kọ́ ṣe bóyá mo máa ṣe.
2: Ó
3: yà ṣé tiẹ̀ kí n rí. Ojúra lọ o.
2: Ojúra lọ o.
3: Máa bọ̀ máa bọ̀. Ìlú òyìnbó yá.
2: Ó ní ẹyà sá.
1: Pọ̀ mo fẹ́ book appointment America náà. So mo lè gba Spain lọ sí America.
3: Paris tó ti lọ yẹn oṣù mélòó lò lò bẹ́ẹ̀.
1: Oṣù kan ni mo lò.
3: Ẹ̀bùn tí ń bẹ lára ọmọ rẹ. Ó yá òyìnbó máa nílò rẹ̀.
0: Ìsìn ọ̀la ní kọ́lá ìsìn oyin ni ò tó ládùn. A tún lè pè é ní ìṣe àti iṣẹ́ àwọn wòlíì. Ọ̀la tó bá ti ń bọ̀ oúnjẹ John the Baptist ló máa mú dání. Tí í ṣe oyin. Bọ́ọ̀lù ẹ̀rí kọ́lá àgbàdo ẹ̀jẹ̀ yìí lẹ́kọ̀ọ́. Lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Torí pé ní díẹ̀ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Gbogbo ènìyàn jákèjádò ló máa dá ọrẹ lẹ́ni. Ọrẹ yìí náà la máa fi ń sílẹ̀kùn ọ̀sẹ̀ tuntun. Bàjẹ́ ń dá lórí dáàdì mọ́mì láà máa da lórí àwọn ọmọ. Ọrẹ ti tòní mo fẹ́ kó o ṣe bí ọlọ́run bá ṣe bùkún ọ tó. Ìwọ jẹ́ àrí wípé o dá sí ọrẹ ti tòní. Kò sí iye tó lè fi ránṣẹ́ o. O ní wálẹ̀ láéláé. Sunday tó ń bọ̀ ní ìsọjíta gbangba tá a ti ń ròyìn yóò bẹ̀rẹ̀. Ìsọjíta fẹ́ ṣe wọnú bẹ́ẹ̀dẹ̀ wòlíì rẹ. Náà ó ti tú àkókò sà. Ẹ jẹ́ ránṣẹ́ pé àwọn abiyamọ tí mo fẹ́ pè lókùnrin àti lóbìnrin. Ìyẹn làwọn abiyamọ tí ọ̀rọ̀ ọmọ wọn ká wọn lára lóòótọ́. Nítorí wọ́n fi yé mi wípé abiyamọ wà abiyamọ tòótọ́ tún wà. Náà kí ni wọ́n ń pè lábiyamọ gan. Ẹni tó bá ti rí ọmọ bí ní ilé ayé. Òun náà ti kúrò ní bàjẹ́sí. Òun náà ti lẹ́tọ̀ sí àwọn tí wọ́n ń pè ní abiyamọ. Ó lè jẹ́ ọmọ 25 years. Ó lè jẹ́ ọmọ 40 years. Tó bá ti bímọ náà ti di abiyamọ. Ṣùgbọ́n ó ní nǹkan tó ń pè ní abiyamọ tòótọ́ sà. Òun gangan labiyamọ tó mọyì ọmọ. Òun labiyamọ tí ò kì í gbà kí nǹkan ó ṣọmọ òun. Òun labiyamọ tó wò wípé kàkà kó burú fọmọ òun wáyé àgbàdua. Náà jẹ́ ń bí ọ màmá tó ń gbọ́ mi yìí. Ṣé abiyamọ ni ó àbí abiyamọ tòótọ́? Ṣé òun ọ̀rọ̀ ayé ọmọ rẹ bí ẹyin tí ò gbọdọ̀ bọ̀ fọ́? Ṣé tẹ ti rò débi wípé tí nǹkan bá ṣe ọmọ rẹ ìwọ gangan ni nǹkan ṣe? Àwọn tó bá ń ronú báyìí ni mo pè ní abiyamọ tòótọ́. Ẹyin abiyamọ tòótọ́ tó ń gbọ́ mi mo kéde o. Sọ̀rí Sunday tó ń bọ̀ ní aago kan sọ. Èmi ò mọbi tó wà lábẹ́ ọ̀run yìí o. Èmi ò mọbi tó wà lórí ilẹ̀ alààyè. Yá jọ gà fún kádàrá àti àyànmọ́ àwọn ọmọ wa o. Tó bá dáa fún àwọn ọmọ rẹ ìwọ ló dáa fún o. Tó bá dáa fún àwọn ọmọ rẹ eré yẹn kókó yí kan kó tó yí kan mí o. Gbogbo nǹkan tó bá fẹ́ ṣe láti sí lọ́jọ́ Sunday. Kí wàá fi wà ní ìsọjí àgbáyé yẹn tètè yá ṣe o. Eléyìí kì í ṣe ìsọjí tó máa ròyìn fún abiyamọ lẹ́yìn ìpàdé. O gbọ́dọ̀ wọ̀ nbẹ, o gbọ́dọ̀ kópa nbẹ, o gbọ́dọ̀ wọ̀ nínú májẹ̀mú ọ̀hún. Òróró májẹ̀mú ojú ìbí ẹyọ kọ̀ọ̀kan nẹ́ni kan fún abiyamọ kọ̀ọ̀kan. Ìlúkìlù ṣe máa bọ̀ ní Sango ọ̀tà. Tó bá ti dé Under Bridge Sango àbí Tollgate. Kàn sọ fún ọlọ́kadà wípé ọ̀nà sí St. Michael Stadium ní ọ̀tà. Ọlọ́run bàbá alábìyamọ o.
4: Ààyè ló wà.
5: Hello, hello, Prophet. 090-60-57-11-10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí. 30 34 34 7714 lẹ́ẹ̀kan sí 3034347714. Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́jọ mọ́.
4: La la la la gelu FM, jagaba gogo radio,

31 oṣù keje ọdún 2026 27th of July ọjọ́ Monday. Gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́.

0: inú ẹ leléyìí pé kò gba ọwọ́ rẹ mórí kò jẹ sùn rẹ kò ju bẹ́ẹ̀ lọ láàárọ̀ ẹ̀yìn ìṣẹ̀dá tẹ̀ ń sùn pin rọrọ níbi tó yẹ ká ẹ ti gbàre àsọtẹ́lẹ̀ rè é lónìí ìwọ ìṣẹ̀dá ó yá jí níbi ire ibi ayọ̀ ibi tí ògo àwọn ènìyàn wà ó yá bá lọ ọbẹ̀ ẹ̀yìn tá a gbé ọwọ́ lé ìṣerere yín mọ́lẹ̀ ẹ̀yìn tá a gbé ọwọ́ lé ọjọ́ ayọ̀ yín lónìí a gba ọjọ́ ayọ̀ fún yín o a gba ìṣerere fún yín ẹ̀yìn tó jẹ́ wípé agbára ibi tá a ti bí yín ní ògbà kí gbogbo tẹ̀ ṣe kó nítumọ̀ lójú àwọn ènìyàn olúwa ló rán mi a fẹ́ gbàdúrà ẹ kíyèsí o gbogbo ẹni tó bá bá mi lọ́nu àdúrà yìí mo mọ̀ kí yín kú oríire àkọ́kọ́ leléyìí ẹ pe orúkọ jésù kẹ pé ẹ̀mí mímọ́ ìpìlẹ̀ ibi tá a ti bí mi tí kì í fàyè lẹ̀ fún oríire wà á ní ẹwó níwájú mi ìpìlẹ̀ wó lulẹ̀ ìpìlẹ̀ tó dúó pé òní lọ ìpìlẹ̀ ibi tá a ti bí mi bí jẹ́ríkò bá wó níwájú àwọn ọmọ ísírẹ́lì bí odi jẹ́ríkò bá wó ìpìlẹ̀ ilé wa odi ni ọ́ ẹ wó níwájú mi ẹ wó ó yí àdúà
1: orúkọ jésù
0: sọmadabaru abadayabọ ọsà ìpìlẹ̀ ilé wa ẹ wó ìpìlẹ̀ ilé wa tí kì í fàyè kó rere tí kì í kẹ́kọ̀ọ́ bọ lóko lọ ẹ wó níwájú mi bí odi jẹ́ríkò bá wó lu ìpìlẹ̀ ilé wa bá
1: o
0: ti ní o ẹ wó níwájú
1: mi
0: ẹ wó níwájú
1: mi
0: ẹ wó níwájú mi ọba ilé wa ló balẹ̀ dada ẹ wó níwájú mi ẹ wó níwájú
1: mi
0: ìpìlẹ̀ ilé wa bá ẹ wó
1: níwájú
0: mi ẹ wó níwájú mi.
1: Ẹ wo
0: níwájú
1: mi?
0: Ẹ wo níwájú mi? Ẹ wo níwájú mi? Àmì mẹ́ta Jésù Olúwa wá. Mo bẹ̀ ọ́, mo fẹ́ kó gba ẹlẹ́ẹ̀kejì. Ṣùgbọ́n kí n tó lọ bí ẹlẹ́ẹ̀kejì, ẹ gbọ́ mi, ìpìlẹ̀ ò mọ pé èèyàn kàwé, ìpìlẹ̀ a mọ̀ dojú ti gírádúrèètì. Ọlọ́run àwọn bàbá mi ẹ̀sà ìpìlẹ̀ kò kan pé èèyàn mọṣẹ́ ìpìlẹ̀ a máa fẹni tó kọ́ṣẹ́ a máa fi ṣẹ̀sí ẹ kíyèsí ọ̀rọ̀ mi tí ọwọ́ ìpìlẹ̀ bá le lọ́rùn ènìyàn gbogbo tó bá mú ni ó mọ̀ jábọ́ lọ́wọ́ ẹ̀ mo bí ọ́ and that is why

090 25 20 27 24. 090 25 20 27 24. Thank you. God bless you.

0: jajoki.
1: Olúwa gba ọpẹ́ wa alágbára Israẹli àkú àìsà àìpakúdà ọba tí ń gbé àṣẹ fúnra rẹ̀ aláṣẹtẹ́ ní kò rí ìmọ́lẹ̀ ńlá láàánú kókó ayé olúwa gba ọpẹ́ olúwa gba ọpẹ́ olúwa gba ọpẹ́ o dẹ̀ ń gbọ́ mi níbi kan o. O gbé ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọ̀tá.
2: Yes sir.
1: Bí àfitò ọba sọkún kíkò.
2: Kí ló dé?
1: Bí àfitò ọba ṣẹlẹ̀yà ni.
2: Yes sir.
1: Olúwadé ni kí n gbàgbọ́ lé lórí.
2: Yes sir.
1: Tọ́ba rí ẹ̀fẹ̀ sẹ́dáká.
2: Ẹ̀mí mímọ́.
1: Bíbẹ́ nìkan wípé.
2: Akọ.
1: Onípẹ̀jọ ni wọ́n péjọ.
2: Yes sir.
1: Onú àmọ́ kìí ṣe nípa òun.
2: Bẹ́ẹ̀ni o.
1: Gbogbo ẹni tó péjọ ibi.
2: Yes sir.
1: Lórí ọ̀rọ̀ ayé ìwọ àti èmi.
2: Bẹ́ẹ̀ni.
1: Lónìí ìmọ̀ wọn kò túkà.
2: Amen.
1: Wọ́n máa túkà.
2: Amen.
1: Wọ́n máa ṣubú.
2: Amen.
1: Wọ́n máa jábọ̀.
2: Amen.
1: Ìwọ àti èmi máa lẹ́rìí.
2: Amen.
1: Ògùn wa máa ṣọ.
2: Amen.
1: Àánú máa sọ̀rọ̀.
2: Amen.
1: Ìdè máa já.
2: Amen.
1: In the name of Jesus.
2: Amen.
1: Gbogbo ibi tí ó bá ti ń gbọ́ mi.
2: Yes sir.
1: Orúkọ mi ni Wòlíì Aio Ajílórè Atamátàsí JP.
2: Yes sir.
1: Ilé-iṣẹ́ ìránṣẹ́ Christ àti Ilẹ̀rí Crusaders CAC Atamátàsí tí Ọlọ́run bá gbé ibùjókòó agbára àánú rẹ̀. Ibi àṣẹ kalẹ̀ sí omi o. Tó wà lọ́nà tó gé tẹ́gbẹ́dà nínú Ìbàdàn.
2: Yes sir.
1: Yọ́wọ́ ẹ̀yẹ sókè.
2: Sókè.
1: Ọwọ́ àìrí ti ń fani lọ́wọ́ sókè. Ọwọ́ àìrí ti ń fani síbi ògbó wa. Ọwọ́ àìrí ti ń fani síbi
2: ìdílé
1: wa. Mo rí ọwọ́ yẹn sí ọ.
2: Yes sir.
1: Mo ràn sí gbogbo ẹni lè
2: ṣàmì. Yes sir.
1: Ọwọ́ yẹn kó wá wa rí. Ìdí adẹnimọ́ ní ìyà. Ìdí adẹnimọ́ nú ẹ̀sìn. Ìdí adẹnimọ́ nú
2: ìnira.
1: Òmìnira àkókò òmìnira àkókò ìdáǹde yẹn tọ́jú kò ì tíì tó báyìí ni mo sọ áńgẹ́lì olùgbéni níjà ó yà kó kọjú ìjà bó ṣe ń gbèwò àtẹ̀mí níjà ó yà kó kọjú ìjà ìdè máa já a máa dòmìnira in the name of Jesus. Kí n tó tẹ̀síwájú gbogbo èni lọ múra o ẹni mọ́ndé ni ò léyìn ọjọ́ mọ́ndé ò ń bọ̀ ní sango ọ̀tá sango ọ̀tá ni ò ń bọ̀ o ẹni ìglórí ọ̀ tó wà ní alishiba bọ́tọ̀ tó ń pè ní tiritiri ní alishiba ní sango ọ̀tá almost ní ẹni bí ìdójúkọ stanbic ibtc bank ní stanbic yẹn ni in fact ìglórí ọ̀lù yẹn ti ilé kan ló lọ o àti ilé epo tí wọ́n pè ní market petrol station ìyẹn ní alishiba ní tiritiri bọ́sọ̀ tiritiri bọ́sọ̀ ìyẹn ní sango ọ̀tá á lágbára jù sá ẹ̀mí àwọn wòlíì ní ká gbàdúrà that is why program tó ń gbọ́ lákòókò
2: yìí
1: àdúrà tó kún ń belé ló máa wà
2: níbẹ̀
1: a fẹ́ gbàdúrà gidi ni àwọn tó tó wọnú àdúrà yẹn lọ mo fẹ́ jẹ́ kó mọ̀ kíní kan o ní wípé bí o bá fi dákẹ́ ohun àkọ́kọ́ tó máa dákẹ́ ní ògo rẹ̀ tó bá fi dákẹ́ o kejì tó máa dákẹ́ ní ìṣeré rẹ̀ tó bá fi lọ ṣe ti dákẹ́ o kẹta tó máa dákẹ́ ní àánú olórí dágbére
2: yìí
1: that's why gbogbo wọn tó ń gbọ́ mi lónìí a fẹ́ gba àwọn àdúrà kan a fẹ́ gba ẹ gbọ́ mi mọ́ mi àti
2: dájú
1: iṣẹ́ èmi òun wọn pè lérí ọ̀la àdúrà ìyànà oníṣẹ́gun èmi fún àwọn kan ni wọ́n ní kó ronú
2: wò
1: so fẹ́ bọ́ so fẹ́ dòmìnira so ogun yẹn fẹ́ tán so fẹ́ kó gbòó sọ̀rọ̀ iṣẹ́ ni o wà múra ni mo sọ bí lè yí ogun tó fún wa tèmi pamọ́ kúrò níwájú olóore ogun yẹn ṣá gbológun yẹn ṣá ìdẹ̀ni mo fẹ́ gbogbo àwọn tó ń gbọ́ mi nílé yìí ẹ pera yín o gbogbo bí tí o bá ti lé èèyàn ní kan tún sí àyìn sọ pé apá bí nìkan wà ẹni tí o bá wá rí mi gbọ́ ẹ jẹ́ kó lọ sórí ajílórí àtàmátàsí prayer line lórí facebook tiktok àti youtube ẹ kó tún lọ tún mi gbọ́ mbẹ́ ajílórí àtàmátàsí prayer line ẹ gbọ́ aràn mi sí yín ni èmi ni wòlíì tá a rán sí
2: ọ
1: èmi ń ṣe pásítọ̀ mi ò dẹ̀ ń ṣe tíjà tíjà mọ́ra rẹ̀ ní tíjà ìbá tiẹ̀ pé rẹ̀ ń wòlíì pásítọ̀ mọ̀ pé olùṣọ́àgùtàn ló ìbá pé rẹ̀ ní wòlíì ẹ wá gbọ́ mi sọ evangelist mọ̀ pé evangelist
2: ni
1: ó fi ẹ̀lẹ́ pé rẹ̀ ń wòlíì àmọ́ wòlíì lẹni tí ọlọ́run máa ń sọ ọkàn rẹ̀ sí wòlíì ló máa ń tó àṣírí ogun ayé ènìyàn wòlíì lè yẹn lọ ń bá tó sọ pé ibi tó gbúgbà wá rè ọ̀nà àbáyọ rè ẹni tó wá ń di ogun yẹn kí ni kó o lọ ṣe. Bíbélì fi ẹ̀sọ́ wípé àwọn tó ń dájọ́ kalẹ̀ gan wọ́n ní lórí apọ́stù àti àwọn wòlíì ni Jésù lòun ó gbé ìjọ òun lé lórí so lẹ́mi ṣe jù sọ̀ká tó lọ yín lọ́hùn-ún òun ni wípé
2: Ọlọ́run ò lè ṣe kankan àti tó bá fi wọn wọ wùlẹ̀. Kò ṣe parẹ́ nínú bíbélì, kò dẹ̀ ṣe káńsù ní ẹnìwẹ̀. Wípé bí Ọlọ́run ó bá ṣe kan, wòlíì kan ni ó gbé dìde. Ìgbà tó fẹ́ parí ayé rẹ̀, ó gbé wòlíì kan dìde. Mú àná ń porúkọ ẹ̀. Lọ kéde fún etí tó bá lè gbọ́. Ó máa ṣe o. Títí di àkókò yìí. Àwọn èèyàn kì í máa gba wòlíì. Wọ́n sọ pé tó bá gba wòlíì bí
0: wòlíì.
2: Á jèrè
0: wòlíì.
2: Ipa tó borí ipa ló jẹ́ agbára tó borí agbára
0: ẹ̀mí mímọ́
2: àìkú mọ̀nà ń pè òun náà ló tún jẹ́
0: àìsàn
2: àìpapòdà ni ọba tó rí àná láti ẹ̀nu ọba tó rí ọ̀la láti ẹ̀nu alágbára iṣẹ́
0: ni
2: òun náà
0: ni
2: wàá gbọ́ ẹ̀ sókè ọba tó gba ẹ̀sìn ọba tó fà ánú gbèmí náà
0: ni
2: ọba tó sì jẹ́ ká lè sọ ọba tó jẹ́ ká sì máa gbọ́
0: wa
2: ọba tó di atán
0: láyé
2: ṣe gbógun tó síbẹ̀ wọ́n ṣe gbó ìwà
0: sí
2: ó já gbogbo ìwà gbọ́ sókè wá kí ògógógó yá o. Jésù Olúwa
0: wa
2: ìyàwó wájú rẹ̀ báyìí o lè fẹsẹ̀ rẹ sórókùn rẹ̀ ẹwà wa tọwọ́ rẹ̀ sórókùn wọ́n máa wo wájú rẹ̀ wọ́n ní mò ń wù ọ́ alágbàwí
0: mi
2: àjẹ́dà mi àṣẹ̀dà mi ọba tó lọ́jọ́
0: èmi
2: wo èmi náà ṣe lóore
0: ẹ̀
2: ẹ̀wò mi ṣe láàánú ayé ti ń pẹ̀gàn mi
0: wọ́n
2: yẹ̀yẹ́
0: mi
2: wọ́n lògò mi ti tán
0: wọ́n
2: ní mo ti tán
0: wọ́n ní
2: mi ò sí láàárín ènìyàn
0: mọ́
2: wọ́n lògò mi sọnù
0: wọ́n
2: ti pẹ̀gàn mi
0: wọ́n
2: ní mi ò pẹ́gbẹ́ jọ
0: wọ́n
2: ní mi ò tẹ́ èèyàn
0: wọ́n
2: ní mi ò lálàáfíà
0: wọ́n
2: ní mi ò bímọ
0: wọ́n
2: ní mi ò tiẹ̀ tí ì lọ́kọ̀
0: wọ́n
2: ní mi ò tí ì láyà
0: wọ́n
2: ní mi ò tí ì nílé
0: wọ́n
2: gbogbo táyé ṣe wọ́n ní mi ò tí ì ní
0: kẹ̀kẹ́
2: wọ́n wá sí pẹ̀gàn mi ọlọ́run mi ọlọ́run ayérayé èmi kọ́ ló dára mi ìwọ ló dá mi
0: èmi
2: náà ṣe láàánú ayé èmi náà tẹ̀ mógo jáde gbogbo mi náà tẹ̀ sọ̀rọ̀
0: kíntẹ̀
2: ìjókòó pẹ̀lú àwọn ènìyàn
0: ìjókòó
2: pẹ̀lú àwọn ọmọlàdé
0: ìjókòó
2: pẹ̀lú àwọn ẹni gíga káyé mi sọ̀rọ̀ níbi gíga
0: kí n
2: sì lẹ́rìí
0: ìṣáánú
2: mi
0: èmi
2: náà lẹ́rìí lẹ́rìí jésù olúwa wa kí ni kọlókù tó máa ṣe wọ́n wá kú lẹ́sẹ̀ méjèèjì àwa fẹ́ sin ọba wọn
0: bẹ́ẹ̀ni
2: sísin ọlọ́run ló ṣe pàtàkì kì í ṣe ìsìn
0: wọn ló ṣe pàtàkì
2: wọ́n wá wúlẹ̀ báyìí wọ́n á dọ́wọ́ ẹ̀ méjèèjì
0: nílẹ̀
2: wọ́n wá forí balẹ̀ ní gbàgbà wọ́n sọ pé mímọ́ sọ̀rọ̀ làwọn ọmọgùn yá o. Àyàn fẹ́ tó gbọ́ mi, ó yá o, o fẹ́ gbẹ̀dúà,
0: àmọ̀
2: fẹ́ gbẹ̀dúà, tó bá wo ayé rẹ̀, torí pé ayé wà lókè, tó dẹ̀ sí lókè, dìde jẹ́ gbẹ̀dúà, ẹgbẹ́ eléyìí
0: sà,
2: tó bá wo ẹgbẹ́ rẹ̀, táwọn tájọ bẹ̀rẹ̀, tó bá ti jẹ́kọ́ kọjá wa, dìde kó jáde
0: ògùn,
2: tó bá wo ilé tó ti jáde, torí pé ó yẹ kó jólógo, tó jà ní ológun ìdílé ló wà, dìde jẹ́ gbẹ̀dúà, tó bá ń tajà, táwọn ẹgbẹ́ ẹgbẹ́ eléyìí sà tó bá ń sáré mi gíga tó lè kú olójú kan tó sì ga táwọn kẹ́dẹ̀ ti ga kẹ́dẹ̀ ń lọ wájú ẹjọ́ ìjọ kan wá
0: ní
2: ẹgbẹ́ sà tó bá ń pe àwọn kan lógúnlógún tó bá pè é sí tó ń pè wá sí ìdè jẹ́ àjọ
0: gbọ̀dọ̀
2: ẹgbẹ́ eléyìí gbogbo
0: ènìyàn
2: yẹ̀yẹ́ ti dé nígbà tó o bá ti láyẹyẹ bí ayé ènìyàn bá ti láyẹyẹ o kò pé kó do níyẹyẹ o wọn àti dá lórí yẹyẹ o ìwé jẹ́rìí sọ wípé o gbogbo tí ọlọ́run dá o ní dáradára
0: ni
2: wọ́n dá ìwà tèmi mógo
0: wọ́n
2: dá wa mógo
0: ṣùgbọ́n
2: ibi tó dá wa sí ibi tó ti bí wa
0: nìkan
2: mọ̀ máa ń ṣẹlẹ̀ níbẹ̀ mo kà bíbélì ẹ̀rú wa bà mí ẹ̀rú bà mí.

0: ogun jire to so ebi adamu
1: ilode
0: ada ologun le mi kuro maria katoria ti maka do da ni maria maria katoria mi mo so jade ofa iku ba ofa iku ba ofa iku ba ofa iku ba ama ba ama ba ama ba ama ba ama ba
1: Hey,
0: I want to sell an sister. That is
1: yes, sir.
0: Atalia, nobody come and check.
1: Hey,
0: oh, I will pick some of them up.
1: Yeah.
0: I want to want you deliver.
1: Yes, sir.
0: You don't want to see that. That is
1: yes, sir.
0: You don't want to let it get
1: you. Yes, sir.
0: No minister, no war.
1: Yes, sir.
0: No one need look. No one saw message, no war.
1: Yes, sir.
0: No one walk on here. No one buy a wedge. Tolo ti fa ko bi ni e o ni gba to n fe lu be si ni problem ni rara o igba ti ogo re fa so lo be si ni problem
1: Jesus
0: mo ni mo bi ni question kan mo ni before where the oral oni be ni
1: san
0: mo lo be si ko ni be ni san mo ni be to pa le oni be ni
1: san
0: mo ni awon kan gbo so ni be ni
1: san
0: mo ni ninu awon egbe yin ati abuo ita lo ti kole
1: kabi
0: ololu koko bere mo lojo tan ti ri ko fe ju awon to ku lo
1: be ni o
0: mo ti ju awon buruku lati je ko ibi to wa
1: aye raye
0: mo ni wa ri pe o sare manage se wedding tan ko to se wedding na dejo lenu se
1: eh
0: oni be ni san
1: yesa
0: wa lo gba se mi oni be ni san mo lati ba ye nkan to ra iyawo eko alagbere ti lo ko di ja
1: se
0: ha de ko gbe owo le mo so de le bi odi alagbere ti to foro re to foro re to foro wa emi mo ko so ka eh le kan se mi mo pa yan Lọka iwe
1: mama pa yan
0: Lọka iwe se apostolic kan
1: yes sir
0: mama pa mi mo pa ni eni to ba si ni ati
1: olo
0: ya ko ya ka ba hike
1: ko mi mo o
0: mo gbe ni to la ni nduke
1: yes sir
0: mi mo se ko je ki so wo se ko wa wo nu odua
1: yes sir
0: atali aye idile kan lo ti jade atali kan wa ni
1: bi
0: abajo mo wo lojo kan
1: yes sir
0: ki lo se pe gbe wa koja wa Atali ajile wa ni
1: kabi si o
0: tori ko fe ka ko ka ko je omo
1: ni be
0: o si ti wa lowo lati gbe gbe wa
1: ni mi mi
0: bi ta
1: eh yesu
0: o ronu si
1: ni eh
0: awon ti o ma se to wa
1: te ni o sa
0: awon na wa loke
1: o ma ti lo
0: awon ti o ma se to wa te
1: yes sir
0: awon na ma so ni bi
1: je ni baba
0: awon ti o ma se to wa te ni
1: yes sir
0: awon lo ma wa ni lo yin bo yin
1: eh
0: awon ti o ma se to wa te
1: ni sir
0: awon lo ma go ba nigeria lo
1: ru awon na ma ni
0: awon ti o ma se to wa te
1: yes sir
0: awon na wa ni po ola yin soro ko awon lo di wa lowo
1: rara sir
0: atali ile wa ni
1: ah
0: o ni pe bo mo to wo ba fi rogo
1: yes sir
0: won o ni lo ti
1: eh mi mi mo
0: ya ka bori sir
1: mi mi mo
0: wa ka
1: mi mi mo
0: ta lo gogo mi se mo
1: yes sir
0: o ni to lo mo to wo rogo ti elu to ni ogo to ri temi
1: eh yo
0: eyan gele apani e se ku pa
1: se ku pa
0: ogo ko temi
1: ya di
0: mo mi so wa ni gbe to ni
1: agba
0: ti wa mi je awon omo yen pe ni gbe to
1: yes sir
0: e pe bodo yen ni gbe to wa gba ju o
1: yes sir
0: atale ile wa
1: atale ile wa
0: to ni tori pe ayo gba omo lati rogo
1: ayo gba omo
0: la wa ni o ni rogo lo
1: e se ku pa
0: e se ku pa
1: se gbo wa jade lo
0: wa
1: gbo
0: won soro
1: yes sir
0: Oya Olorun ti ni buda gbe Olorun ti o ba ta so Oya ka ka ba bo ya ta ka ba Ima ko ro ba so de ka ni na ya ka bo ya ta ka Ejo ta je ile wa Ko ni mi o ni ta lo gbe mi o wo Ko ni pe Da so bo to bo mo so ro Ko lo bo mi o bu ba so ro Ko ni bo awon bo wo so ro Ko ni tori be o bu o so ro Oya yo yo yo yo Oya je mi wa E pa da mi E pa da mi E bo bo mi ja de E to go mi o so ro E to go mi Ẹgbọ́n mọ́ mi yìí, bọ́dá ẹlísì tó bí, wọ́n múra ni, kì í sọ̀rọ̀ eré, lọ́ múra o. Ẹni Mọ́ndé ni ó léyìn ọjọ́ Mọ́ndé, ó ń bọ̀ ní
1: Sango ọ̀tá
0: ni ó ń bọ̀ o. Ẹni Ìglórí ọ̀ tó wà ní Alishiba, bọ́tọ̀ tó ń pè ní tiritiri ní Alishiba ní Sango ọ̀tá. Almost ní ẹni bí ìdojúkọ Stanbic IBTC bá, ìyẹn Stanbic yẹn ni. In fact, Ìglórí ọ̀lù yẹn, ilé kan ló lọ o. Àti ilé epo tí wọ́n pè ní Matthew's Petrol Station ìyẹn ní Alishiba ní tiritiri bus stop
2: tiri tiri bọ́sọ̀ ìyẹn ní sango ọ̀sán a ń lágbára nígbà
3: omi máa ń sọ pé tọ́ bá dẹ́dọ̀ wò ní wọ́kọ́ ló ń sọ tó bá wà
2: fẹ́rí bí káwà ti dìde oh my god wọ́n máa wọ́n wòlíì lèmi tẹ́lẹ̀ ìgbọ́lẹ̀ ni mo ti di bàbá wòlíì o òdì glory of god tó ràn bàbá bàbá wa yẹn most of them náà wọ́n ti lọ fi dà lélẹ̀ fẹ́ gbọ́ mi sa àánú ni mo rí gbà ọ̀pọ̀lọpọ̀ wọn kì í mọ̀ pé nígbà mo máa wọ balẹ̀ bàbá ọlọ́run ẹ ló tilẹ̀ fún mi balẹ̀ bàbá sọlọ́ bẹ́ẹ̀ yẹn ó ní báwo bá gba wòlíì àdúrà àtàwọn ọ̀pá ti gbọ́ àwọn òní wà tilẹ̀ àánú tá a rí gbà nìyẹn orí ọ̀fẹ́ tá a rí gbà nìyẹn wà á kí gbogbo ẹ̀dúrà yọ̀
3: pé
2: mọ́mì ẹ wo bí ma ẹ wo ilé ayé mi àwọn kan ò gbádùn mo máa kọ́ wa sọ́dọ̀ mi bolúwa ṣe mú tọ̀ mi wá báyìí mo ní màdàmú wọ́n ti gbàgbà ìjókòó yín lọ
3: sí pẹ́ẹ́pẹ́
2: mo ní kílẹ̀ ṣẹ́ tí a yín ṣẹ́ sí kẹ́kọ̀ọ́ ìjókòó yín lọ ó ní ha tó sọ báyìí ó dẹ́ kun ẹsẹ̀ méjèèjì ó ìfẹ́ bá mi sọ látò kó lolúwa ní kí n sọ bẹ́ẹ̀
3: fún
2: ó kún ẹsẹ̀ méjèèjì èmi máa ń sọ pé tó bá dọ́dọ̀ òwú
3: bẹ́ẹ̀ ni bàbá mi
2: ò ní láti sọ tó bá wà ìwọ kọ́ ló sọ̀rọ̀ ẹ̀mí wọn ló máa sọ̀rọ̀
3: bẹ́ẹ̀ni
2: gbogbo tó wá ṣàjámù tó ń gbọ́ mi bá máa ṣẹ̀rí o mo fẹ́ kó máa ṣe ẹ̀rí o bóyá lọ́ni mò ń pa àgbà yìí ni kò
3: gbà ó
2: sọ pé sùn mí
3: ó máa sùn mí
2: ogun táyé fi ń dà mí
3: mọ
2: ogun táyé fi ń dà mí mọ
3: ogun táyé fi ń dùwẹ̀ mọ
2: ó ti sùn mí
3: ó ti sùn
2: wá ìyanjú ẹ̀ ó yà sọ bẹ́ẹ̀ sọ wà ó sọ dé
3: ẹ̀mí
2: mọ ogun táyé fi ń dà mí mọ ogun táyé fi ń dùwẹ̀ mí olú ara ń yẹ bẹ́ẹ̀ ó ti sùn mí ó ti sùn mí ó ti sùn mí ó ti sùn mí wá ìyanjú ẹ̀ jésù olú ara ń yẹ bẹ́ẹ̀ wọ́n a máa fọ́ gbà gbogbo bí tó bá ti ń jẹ
3: báyìí
2: wọ́n a máa fọ́ gbà bó ṣe ń gbà yẹn máa fi gbàgbọ́ ṣe ohun tó lè ṣe tẹ́lẹ̀ wọ́n a máa fi gbàgbọ́ ṣe wọ́n a pọ́nkọ́ jésù lẹ́mẹ́ta wọ́n a pẹ́ ẹ̀mọ́ lẹ́ẹ̀kan wọ́n a pẹ́ ẹ̀jẹ̀ jésù lẹ́ẹ̀kan wọ́n a ní ọlọ́run àtàmọ́ta sí o omi sàn máa sàn gbàmílà máa lọ. ó yà orúkọ bàbá ọmọ àti ẹ̀mí náà nítorí mẹ́tẹ̀ẹ̀mí ọ̀rọ̀ rẹ̀ látàtúkọ̀ rẹ̀ wípé nípa ìnà lábẹ́àtọ̀ lódó rẹ̀ ó náà mú ọlọ́ra dá ó rán ọ̀rọ̀ rẹ̀ ọ̀rẹ́ tó mú ọlọ́ra dá nítorí ọ̀rọ̀ rẹ̀ gbogbo ẹni tó ń sọ̀rọ̀ yìí ó yẹ gba ìwòsàn agbára ẹ̀ kó gba ìwòsàn agbára ẹ̀ kó gba ìwòsàn agbára ẹ̀ kó gba ìwòsàn àìsàn yẹ kó jáde látàkọ̀ rẹ̀ wípé ẹ̀rí ó bá léjò ó fi ọ̀bùn sọ́kà kò ní kọ́ bọ́ fún wa gbogbo ìgbà òfin ṣe àìsàn yìí wà ó yẹ jáde àìsàn yẹ jáde agbára ẹ̀ kó òmìnira ìdè yẹn já ó yẹ já já kó òmìnira bẹ́ẹ̀ ló sàn bẹ́ẹ̀ ló máa rí jésù olúwa wa yá máa ṣe tó lè ṣe báyìí máa kúnlẹ̀ lórí ẹ̀kọ́ máa dìde máa mú kankan dání ó ní iye àwọn tó gbàgbọ́ àwọn láti agbára kó yá gbàgbára gbàgbára gbàgbàgbàgbàra ràjá dáká bá yóò mọ̀ sínú ẹ̀ka rẹ̀ ó yá máa ṣe tó lè ṣe máa ju apá yẹn róòlù apá yẹn róòlù apá yẹn ju apá yẹn dáadáa róòlù ẹ̀fẹ̀ wọlé pé apá yẹn yọ yọ yọ yá ju apá yẹn nù apá yẹn nù apá yẹn dáadáa mo sọ apá yìí gbá jẹmọlẹ dada angeli kati jẹ gbẹmbẹ yẹ tó bá ẹnà lọwọ ó yà pa ní kati ní kẹyà bá sọta kẹyà ẹka yẹ fà jẹ sẹyẹmọlẹ ó yà gbá ìwòsàn má dìde kó má bẹ́ẹ̀dì ẹ̀yẹ kó má kúlẹ̀ báyìí má bẹ́ẹ̀dì ẹ̀yẹ kó ìfẹ̀ yẹn ó yà ju ẹ̀yẹ fà fìtí sọ́dún bẹ́ẹ̀dì ẹ̀ mo rán àṣẹ sí ẹ̀yìn yẹn gbogbo tó di apá kan mọ́lẹ̀ yẹn lùkáyà báyà tó di ṣèkè kò fọwọ́ gbẹ̀rù mọ sọ́ba ẹ̀ lórúkọ jésù olùfẹ́yìn ó yà jáde ṣé kò rí yẹn
3: dáadáa
2: ṣèkè wá rí kó rí yẹn òde fún ẹ mọ́ báyìí ó yà gbá ìwòsàn gbogbo tó lè ṣe tẹ́lẹ̀ máa ṣe báyìí torí mo fẹ́ gbẹ̀rẹ̀ olúwa ní kí n pinnu ọrẹ ìtẹ̀síwájú
3: ogo tuntun
2: àwọn kan ti wà tí ayé òjẹ̀ kan rògo wọn nù olúwa ní kí n fẹ́ kán bẹ̀rẹ̀ sí rògo
3: ní
2: o ní àwọn táyé ti dá wọn dúró olúwa ló ń fẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú ọrẹ ìtẹ̀síwájú
3: ogo tuntun
2: ibi káyé di ẹ̀mọ́ yẹn fẹ́ kó ń bẹ̀ o yà mú àkáǹtì náà báyìí kó tọ́ báyìí bóyá fóònù ló fẹ́ fi transfer mú fóònù yẹn dání tó bá jẹ́ káàṣì ló fẹ́ lọ lò bóyá ó fẹ́ lọ lò ń pè é sí mú dání
3: báyìí
2: mo sọ̀rọ̀ jáde ogotayé ti fipamọ́ sẹ́wọ̀n ogotayé dájú yàtọ̀ abáyé kẹsùn lẹ́ka mo gbo leti ni won ni omo kan o de ti se dada sugbon won fi sawon bi a ba tu Joseph se a tu omo yan tan nde mi mo ki en ne kan won won we sinu igbese o ya ma so re yi ore ijade ko ninu igbese ti
4: amen
2: ore tesiwaju oko ti tun won ko oluwa ni gbogbo eni to ba so leni o mi dan ni won ma ni oh my god no ma ni e fi eyin wo le gbo olorun bo o ni iyawon to gba gbo lapo fun lati jomo lo o le to gba gbo woli re gbo o ni yo de se re be ni mo so fun wa de se re ninu awon to nda ore yan ti won so e
4: pe
2: lo ni mo ti e fe ka ninu e fi won gan mo mo pe wa ti dari e so re yi to ade ti leri mo fe gbe ri e leni
4: gba
2: kan number to fe ni ko si le ba UBA
4: UBA
2: UBA
4: UBA
2: 1 0 10
4: 4 24 77 5 0 50 80
2: But like I say, UBA
4: UBA
2: UBA
4: UBA
2: 1 0 10 2 4 24 77 5 0 50 80 All right, if you want to go to school,
4: very far.
2: But boy, what about that? Oh, boy, the master. Olorun le so ko lo so be
4: marafa
2: mo won ya to joju gidi gan bi gbagbo re ba se gbe oni bi re ba ni gbagbo
4: o
2: so foke ko si ya de se
4: gbe
2: gbe ni pa ti dajo tele
4: mo
2: se so re o ya sare ko ogo re ma so
4: amen
2: ide ma ja o ma domina gba kan number yen ko ri ko se ba bayi
4: ko se o
2: tete se o ni nigba ti angeli ba ti ru omi
4: ba ti ru omi
2: o ni emi to ba kokko bo sile gbogbo eso yo wo ko ni ai loruko jesu de ni kokko yo de gba emu dara mi o ma eso to se won na to nda ore yi bo se gba eso yen lo
4: amen
2: mi o mo so wo to ni to de duro bo se so wo yen to so ore yen bayi ore itesu aju ogo tutun ni aye re ma wa sale
4: amen
2: in the name of
4: jesus
2: gba ka number na le
4: ko gba le ko fi
2: UBA
4: UBA
2: 74 74 77 5 0 50 80 0 80 petrol station yo
4: Mati
2: police station
4: and
2: Mr. Gota
4: yes sir
2: e ba mi so gbogbo awon eyan
4: ah
2: mo fe pin your family yan be
4: yes sir
2: oloba oyin kan wa ti mo fe ma tun gbogbo yin
4: yes sir
2: iba meje ni ma ti fun
4: iba meje
2: o ma wa bo se wa ni ma fun
4: yes sir
2: wa ri pe ngba to ba ma pari ise
4: yi
2: gbogbo eni ti mo ba se fun
4: yes sir
2: olo se beto nbe won a ke ri pe awon eyan ti o ba mo se po
4: wa
2: ko be se ba won
4: yes sir yes sir
2: e lo mura gbogbo eyan mo ti fa awon kan New York
4: yes sir
2: mo ni kan lo pari ise yen ma ti fa awon kan lori ofe
4: yes sir
2: mo ni kan fowo tun ra iyo
4: yes sir
2: kan tun fi owo si ra iyo
4: yes sir
2: kan wa ti gbadua oh my god.

0: yọ múra o ẹni Monday ni o lẹ́yìn ọjọ́ Monday o ń bọ̀ ní
1: Sangwota
0: ni o ń bọ̀ ẹni His Glory
1: Hall
0: tó wà ní Alishiba bọ́sọ̀ tó ń pè ní 33 ní Alishiba ní Sangwota almost bí ẹni bí ìdójúkọ Stanbic IBTC bank
1: ìyẹn
0: Stanbic yẹn ni in fact His Glory Hall yẹn ilé kan ló lọ o àti ilé epo tí wọ́n pè ní Matrix Petrol Station ìyẹn ní Alishiba ní tiri bus stop ìyẹn ní Sangwota a ń lágbára jù sá oh my god a ń ní agbára jù wá ti tètè dé mo ṣe kátẹ́lì fáwọn tó ìtèlé láti gbogbo ẹ̀kọ́ ni mo ṣe pò wá promise àwọn èèyàn pé kí ọ̀sẹ̀ yìí máa ní agbára jù tí Monday yìí máa le jù àwọn tó wá wọn ni pé mi ò kí ń béèrè mi ò ní bí ẹ kí ló bá wá ẹbí mo ló máa tó àṣí ogun ẹ fún mi àti ìgbésẹ̀ tó máa gbé lọ́múra máa fẹ́ lóyún
1: Monday òní
0: ni o máa fẹ́ ní oyin àṣírí ìwé kan wà tí mo fẹ́ gbogbo yìí gbogbo ayé táyé bá ń díṣẹ́ lọ́wọ́ tó bá ń dí ilé ẹ̀ lọ́wọ́ tó bá ń dí òbú ẹ̀ lọ́wọ́ tó bá ń dí ìràwọ̀ ẹ̀ lọ́wọ́ ìwé àṣírí ìràwọ̀ ẹ̀ ọ̀fẹ́ ni màá fún ọ gbogbo ẹni bá tètè máa tún fún ẹ̀tọ́ ọmọ tọ́wọ́ máa wá fún ẹni tó máa lọ ṣe kò yẹ kí ń dí ẹ lọ́wọ́ ayé wa tèmi ò ní gbà ẹ jíwọ́ obìnrin yẹn tí ò bá múra ni bí wọn bá ti ṣe bàtí ẹjẹ nìyẹn ṣùgbọ́n nǹkan change ó ní church o church ti da oro kò sẹ́ni wá mọ́ máa ń sọ màá ní ayọ́ sharpness ayọ̀ ẹ tó bá tijú ẹ tó sì dákẹ́ dada wa bẹ jẹ́ ó sọ fẹ́ mu ní wòlíì lèmi èmi ń ṣe pásọ̀ kò sí sọ́kàn nípa àtẹ́rù yọ ṣùgbọ́n ohun tí mo rí ni wípé ìwọ tó fẹ́ kó lòjọ ọlọ́run á lòmí fún ogun rẹ máa ṣe ǹdàní mo jẹ́ náà a ń lágbára jù sá oh my god a ń ní agbára jù wá ti tètè dé mo ṣe kátẹ́lì fáwọn tó ìtèlé láti gbogbo ẹ̀kọ́ ni mo ṣe pò wá promise àwọn èèyàn pé kí ọ̀sẹ̀ yìí máa ní agbára jù
2: ìjì rẹ̀ máa já wádẹ́rì àánú àwọn kan fẹ́ gbà ká nọmba lẹ́ẹ̀kan fún àwọn tó tó fẹ́ láka nọmba lọ fọ́lò mi lórí péèjì mi torí àwọn kọ̀ọ̀kan wà tí wọ́n máa fẹ́ gbọ́ àdúrà tọmátà fèjì lórí YouTube lórí Instagram lórí TikTok àti lórí Facebook àjílóore àtàmátàsí prayer life kọ́lẹ̀ lẹ́kan sí o àjílóore àtàmátàsí prayer life lọ láìkí kó fọ́lò mi kó subscribe ọ̀fẹ́ ní gbogbo ẹ̀ YouTube Facebook TikTok Instagram àjílóore àtàmátàsí prayer life. Jáfẹ́ ní nọ́mbà yìí nọ́mbà mi rẹ̀ o òun náà ni WhatsApp nọ́mbà mi o lè ní kí n fi àdìẹ sí prayer group mi so that ìwọ náà wàá lè máa rí àdúrà ìdí
1: omi
2: kọ́ sílẹ̀ báyìí mi ò ní kó o fi pè mí
1: o
2: lè fi WhatsApp mi kí n fi àdìẹ sí prayer group mi ni o má fi pè mí o tó o bá pè mí o ní gbé máa bọ̀ kó wá jẹ́ gbàdúrà
1: ni
2: orí fóònù kan ló gbúgbà wọnú ayé ẹ má ṣe bára orí fóònù ẹ dákẹ́ fún ládùú tètè gbéra ẹlẹgbẹ ọba tó láyé àtọ mi tàfó àrẹnà lẹyìn tàfó àrẹnà ní sango ẹlẹyẹlé road ọ̀nà polytechnic ti bàdàn náà gbẹdẹ o ní sango ẹlẹyẹlé road níbi tàfó àrẹnà yẹn ni kò ti bọ́lẹ̀ níyànà wáẹ́ẹ̀kì bọ́lẹ̀ ní tàfó àrẹnà kó wá béèrè pé bí ó kú yunifásitì ló ń lọ hall tó wà lẹ́gbẹ̀ẹ́ ó kú yunifásitì yẹn gbẹdẹ òun náà pè ní olúwadámi láàrin gàdí gòkè síbi oyinbi bẹ CBT center yẹn tó ń pè ní place hub yẹn gòkè síbẹ̀ tọba tí wàá gòkè síbẹ̀ aago mọ́kànlá ni mà bẹ̀rẹ̀ níbẹ̀ aago mọ́kànlá ni mà bẹ̀rẹ̀ mo kàn fẹ́ àánú ìtìẹ kí n jẹ bẹ́ẹ̀ sọ àwọn ọrọ̀ àṣírí kan bẹ́ẹ̀ kí n jẹ fún ẹ láwọn àṣírí bíi méjì mẹ́ta
1: wàá láwọn ànúgbà
2: mo tó lè ní kí n fi àdìẹ sí WhatsApp group mi ìyẹn WhatsApp number mi náà ni then wọ́n tọ́ náà fẹ́ dàrú mọ́ lójú o lè fi pè mí kí n júwe fún ọ má pè mí fún àdúrà orí fóònù wá máa ṣe kánsẹ́ẹ̀lì fún ọ èmi máa sọ pé tọ́ bá dọ́dọ̀ wòlíì ìwọ kan ló sọ tó bá wà wá kó dẹ́kẹ́ mọ́ kó tún àṣírí ogun ẹ̀ títí rẹ̀ jẹ́ ìjà kó sì dominira kó padà wá dúpẹ́ nọ́mbà náà rè 0703 5 2 3 1 4 1 7
1: wọlé
2: kan sí 0703 5 2 3 1 4 1 7 gbogbo òyìnbó ni wa
1: ọ̀rí
2: sọ̀jọ̀bọ̀ lọ́wọ́ àwọn ànúgbà jésù ni wa.

Eka aro be lasiko jumo ni, akojopo royin ti agbaye nondise ti gboyin lati koni ti lagelu 96.7 oke gajuke. Martini Salau loni royin sugbon saju egba won koko eleyi ti onbe ninu iroyin ohun. Are Bola Tinubu ni o ti yan oludamoran pataki si oro awon mole igbimo asoju sofin. Ajo Serap ni o ti wo ajo lepo lewa NNPC ere ejo latari owo kan eleyi to 2 trillion 11 lakh 200 eleyi ti o je owo eleyi ti o suyo jade ni odun 2023. Orílẹ̀-èdè Israel ni ó tún kọlu àwọn orílẹ̀-èdè ti Palestine ní ibùdó ìgbafẹ́ àti àwọn ibùdó ìjọsìn ní mọ́ṣáláṣí àti àwọn ibùdó ilé tí ó ń bẹ ní orílẹ̀-èdè ọ̀hún. Agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ti kọ agbábọ́ọ̀lù ti Falcons ọ̀nà ló ti sọ báyìí wípé àfojúsùn àwọn náà láti gba ife ẹ̀yẹ tilẹ̀ aláwọ̀ dúdú fún ọdún 2026 ní báyìí ẹgbọ́ròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́.

Ààrẹ Bọ́lá Tinubu náà ni ó ti yan ẹni tí ó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ilé-ìgbìmọ̀ aṣòfin ẹni tí ń ṣe Wàsíù Ọláréwájú Smart. Ìyànsípò ọ̀hún náà ni ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí ẹni tí ń ṣe Ibrahim Ọláréwájú eléyìí tí ó kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ tó sì jẹ́ pé látàrí pé ó fẹ́ lọ díje dupò ní ìlú rẹ̀ náà ló fi kọ̀wé fipò rẹ̀ sílẹ̀. Ẹni tó fi ọ̀rọ̀ ọ̀hún léde náà ni ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ọ̀rọ̀ ààtò ẹni tí ṣe Báyọ̀ Ọ̀nànúgà. Ìkéde ọ̀hún náà ló wáyé pé ẹni tí ṣe Ọláréwájú Smart ẹni tó jẹ́ ẹni 40 ọdún náà ni wọ́n fi sípò ọ̀hún látàrí àwọn ìrírí àti àwọn ẹ̀kọ́ eléyìí tí ó ti kọ́ lé àwọn ilé ẹ̀kọ́ gíga. Bẹ́ẹ̀ ló gẹ́gẹ́ náà ni ó jẹ́ pé Smart Ọláréwájú òun náà ló jẹ́ ẹni tí ó kàwé gboyè ní ilé ẹ̀kọ́ ti Leeds City University àti tuntun gba ìkẹ́kọ̀ọ́ gboyè ní Fásitì ti Harvard. Bákan náà wà lára ọmọ ẹgbẹ́ ti Edwin Mason tó sì jẹ́ pé ó kọ́ nípa ọ̀rọ̀ ààtò àti ọ̀rọ̀ ìjọba. Níbà ilé iṣẹ́ ààrẹ ti wá ṣàlàyé báyìí pé Ààrẹ Bọ́lá Tinubu òun náà ni ó ní ìgbàgbọ́ nínú Ọláréwájú Smart tó jẹ́ pé ó ní ìgbàgbọ́ àti ìgboyà wípé ipò ilé tí wọ́n fi sí ọ̀hún òun náà ló jẹ́ pé yóò ṣiṣẹ́ ọ̀hún tí ó sì ti ran iléeṣẹ́ ààrẹ lọ́wọ́ fún ìdàgbàsókè àti àwọn ọ̀rọ̀ ilé tó níṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin.

iṣẹ́ ilé tí wọ́n ń pèsè àwọn nǹkan lórílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọ́n ti sọ báyìí síta wípé àwọn owó ilé tí àwọn ná láti fi pèsè nǹkan lórílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó pọ̀ lápọ̀jù tó sì tó bíi ìdá mẹ́wàá tó fi ju àwọn orílẹ̀-èdè bíi Vietnam àti China lọ. Nínú ọ̀rọ̀ ilé tí wọ́n sọ lédè lájẹnitẹ́jẹ́ akọ̀wé fún àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn tí ó jẹ́ àwọn tí ó ń pèsè nǹkan tó ní ṣe pẹ̀lú ṣúgà ẹni tó jẹ́ akọ̀wé wọn Kama Birkin náà ni ó sọ̀rọ̀ di mímọ̀ nínú ìpàdé eléyìí tí ìgbìmọ̀ ọ̀hún tí wọ́n gbé kalẹ̀ tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹtàdínlógún rú ẹ̀ eléyìí tó wáyé ní ìpínlẹ̀ ti Enugu. Ibẹ̀ náà ná ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé owó ná eléyìí tí àwọn iléeṣẹ́ ọ̀hún tí wọ́n ń pèsè àwọn nǹkan lórílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n san òun náà ló pọ̀ lápọ̀jù tó ṣe jẹ́ pé owó ọ̀hún òun náà ló pọ̀ ju àwọn orílẹ̀-èdè bíi Amẹ́ríkà lọ. Bá a tó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ ni owó tí orílẹ̀-èdè China ń san òun náà ló jẹ́ pé ó tó bíi ìdá lọ́nà bíi 30% eléyìí tí owó tí wọ́n ń san lórílẹ̀-èdè wa Nàìjíríà tí ó fi ju ti àwọn orílẹ̀-èdè bíi China àti ti Vietnam lọ. Inú ọ̀rọ̀ rẹ̀ tó tẹ̀wájú ò ní àwọn owó eléyìí tí àwọn san fún epo dísù àti fún iná òun náà ló jẹ́ pé àpapọ̀ rẹ̀ náà ló tóbi tírílíọ̀nù kan ó lé mẹ́ta eléyìí tí àwọn san fún ìjọba. Ó wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ pé ara àwọn nǹkan tó ń fà á tó fi jẹ́ pé àwọn nǹkan tí wọ́n ń pèsè lórílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni owó rẹ̀ tí ó fi wọ́n láwọn jù. Àjọ tó rí sí ètò ọrọ̀ ajé àti àkóyawọ́ àjọ SERAP náà ni wọ́n ti wọ àjọ elépo ilé wa NNPCL lọ sí ilé ẹjọ́ gíga lélẹ́yìí tí ó fìdí kalẹ̀ sílùú Abuja látàrí bí ó ti jẹ́ pé owó ọ̀hún tí wọ́n ní kọ́ ṣàlàyé tí wọ́n kò sí tán sì kọ̀ láti ṣàlàyé bí owó ọ̀hún ṣe rìn ní ọdún 2023 owó ọ̀hún náà ló tó mọ́kànlá lé ní 200 trillion owó náírà. Àjọ ti SERAP náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé nínú ètò ìṣúná eléyìí tó jẹ́ pé ó jẹ jáde ní ọdún 2023 òun náà ló jẹ́ pé àwọn owó kan wà eléyìí tó jẹ́ pé nígbà tí wọ́n ṣe àlàkalẹ̀ bí owó ṣe wọlé ni wọ́n kọ̀ láti ṣàlàyé owó àṣẹ́lẹ̀ ọ̀hún jáde fún àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà. Àjọ SERAP ti wá ṣàlàyé báyìí pé gbogbo owó eléyìí tó bá ń wọlé àbí tó ń jáde àbí tí ó jẹ́ owó eléyìí tí wọ́n ná náà ló yẹ kí gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà kí wọ́n mọ̀ kí wọ́n sì ní ìwà àkóyawọ́. Ẹjọ́ ọ̀hún náà tó wá wọ ilé ẹjọ́ báyìí tó sì jẹ́ pé àwọn tó jẹ́ agbẹjọ́rò fún igun méjèèjì náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbáradì báyìí láti bẹ̀rẹ̀ sí ní mú àwọn ẹ̀rí jáde lórílẹ̀ ẹjọ́. Ìròyìn tilẹ̀ òkèèrè.

ìjọba orílẹ̀-èdè ti palestine náà ni wọ́n ti ṣàlàyé báyìí síta wípé kò dín ní àwọn èèyàn méjì àti àwọn mọ́ṣáláṣí méjì ilé tí ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè ti israel tí wọ́n tún yabò níbi tí wọ́n gbé àwọn ọkọ̀ sí àti àwọn nǹkan ọ̀gbìn ilé tí wọ́n yabò tó sì jẹ́ pé àwọn èèyàn náà ni wọ́n tún ran ní ọ̀run ashanti nínú ọ̀rọ̀ ilé tí wọ́n sọ jáde tó sì ṣàlàyé wípé àwọn tó jẹ́ agbègbè ti reko méjì tó bẹ ní agbègbè ti àríwá ti reko ọ̀hún òun náà ló jẹ́ pé wọ́n tún kọlù mọ́júmọ́ níbi tí àwọn ọkọ̀ àti àwọn àlùmọ́nì eléyìí tó jẹ́ ti dúkìá owó iyebíye eléyìí tí wọ́n tún bàjẹ́ wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé àdó olóró òun náà ni ó tún dúgbàmù níbi tí àwọn èèyàn tí wọ́n tún ti jẹ ọlọ́run nípè lákòótán ìròyìn ti eré ìdárayá

agbábọ́ọ̀lù tinúkọ̀ agbábọ́ọ̀lù ti super falcons tony pain ònà ló ti ṣàlàyé ọ̀rọ̀ síta wípé àwọn ṣetán báyìí láti ti gba ife ẹ̀yẹ ti ilẹ̀ aláwọ̀ dúdú eléyìí tó jẹ́ ti àwọn obìnrin fún ti ọdún 2026 ibẹ̀ náà ló jẹ́ pé agbárin gbogbo ọ̀hún náà ló ṣàlàyé síta wípé nínú ìdíje eléyìí ti àwọn wáyìí ònà ló jẹ́ pé àwọn ṣetán báyìí láti ti gbé ife ẹ̀yẹ ọ̀hún lọ lé àti láti kópa nínú ife ẹ̀yẹ ti àgbáyé tọdún 2027 eléyìí tó jẹ́ fún ti àwọn obìnrin ó ti wá ṣàlàyé fún àwọn oníròyìn pé ikọ̀ agbábọ́ọ̀lù àwọn làwọn ti ní ìgbàgbọ́ tí àwọn sì ti gbáradì láti rí pé àwọn tún gba ife ẹ̀yẹ ti ilẹ̀ aláwọ̀ dúdú ti wafcon eléyìí tí yóò bẹ̀rẹ̀ láìpẹ́ wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìwúrọ̀ ti tòní fún ọ̀kọ́jọ̀kan ìròyìn eléyìí tó ta kọ́sọ́ jáde ẹ lè kàn sí wa lórí ìtàkùn tàgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagiluefm.com àbíkẹ́ darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti x wa pẹ̀lú tọ̀nà lagilu fm 967 bákan náà lórí ti facebook wa pẹ̀lú tọ̀nà lagilu fm 96.7 túnde ọ̀làwò lóòótú ìròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkúnlùwà ọ̀làgùnjù martini salau ló ti ń ròyìn kété tí n bá ti kúrò lórí ìròyìn náà nígbèrà ńlẹ̀ yóò mọ̀ tẹ̀wájú pẹ̀lú akin akinyemi ẹ mọ̀ kúrò bẹ́ẹ̀ ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa

0: dájókè.
1: Mo ń kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń gbóhùn yìí káàkiri àgbáyé, àkókò ti tó láti gbà lọ́wọ́ ẹ̀mí mímọ́ fún ìrìn àjò ọ̀sẹ̀ tuntun yìí. Bàbá, a gbé ọga fún ayé àwọn èèyàn rẹ, fún iṣẹ́ agbára tó ń ṣe, àṣẹ àtìlẹyìn, ìrànlọ́wọ́ ojoojúmọ́. Ìwọ ẹni tó ń bá wọn rìnrìn àjò gbogbo ọ̀sẹ̀ láì fara pa, Olúwa gba ọpẹ́ wa fún èyí tẹ́ ó ṣe fún wọn lọ́sẹ̀ yìí. Torí pé ẹ ó fi ayé wọn ṣèyanu, torí pé ẹ ó dá sọ́rọ̀ àwọn èèyàn rẹ, Olúwa gba ọpẹ́ wa. Gbogbo etí tó ń gbọ́ mi tó ń ṣàmí kẹ́ránú gbà, níbikíbi tó wù kẹ́ ẹ wà lábẹ́ ọ̀run tẹ́ ẹ ti ń gbóhùn yìí, ní orúkọ Jésù kẹ́ránú gbà. Ọ̀sẹ̀ tuntun ti bẹ̀rẹ̀, gbogbo jàǹkárì wa ayé tí wọ́n pinnu ẹ̀ láti fi dá yín dúró lọ́sẹ̀ yìí, àkọ́pẹ́ iná ṣáájú Olúwa ó sì jó àwọn ọ̀tá rẹ̀ run, lórúkọ Jésù kí iná ẹ̀mí mímọ́ kó run wọ́n. Ẹ̀yin tí ayé ń fi jàǹkárì wọ̀ ṣe ìdíwọ́ sí la rán mi sí o. Mo dó níwájú Ọlọ́run Apostle Ayọ̀ Babalọ́lá. Gbogbo jàǹkárì wa ayé tí wọ́n ti ṣàjọ ní àjọ òkùnkùn láti dá yín dúró ìrìn àjò ògo ní ọ̀sẹ̀ yìí, mo wí lẹ́ẹ̀kejì pé kí iná ẹ̀mí mímọ́ kó run wọ́n sọ dànù. Gbogbo jàǹkárì wa ayé èyí tí wọ́n fi ń dá yín dúró tẹ́ ò lè lọ, tí wọ́n tún ti múra ẹ̀ láti fi dá yín dúró lọ́sẹ̀ yìí, mo wí ní ìgbà kẹta pé lórúkọ Jésù kó gbiná sọ dànù. Gbogbo àmì márire márayọ̀ lára yín ní orúkọ Jésù ó ṣí dànù. Mo wí lórúkọ Olúwa, gbogbo ẹni tó ń fi iṣẹ́ yín ṣépè, gbogbo ẹni tó ń fi ayé yín ṣépè, tẹ́ ò lè taláyà, tẹ́ ò lè kò lójú, tí ipa yín ò ká, nípa òróró Olúwa ni mo sọ̀rọ̀, ilẹ̀ kò gbé mi. Ẹni tó ń ránṣẹ́ ìdè sínú ayé yín, lórúkọ Jésù kí ìdè ó dé. Olúwa bàjà, ìkórajọpọ̀ àfidà ẹnu tú ayé ẹni ká. Mo wí lórúkọ Ọlọ́run Apostle Ayọ̀ Babalọ́lá pé kí ilẹ̀ ó gbé wọn mi. Lọ́wọ́lọ́wọ́ lórúkọ Jésù Kristi Násárẹ́tì kí ilẹ̀ ó gbé wọn mi. Mo wí lórúkọ Jésù Kristi Násárẹ́tì kí ilẹ̀ ó gbé wọn mi. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbóhùn mi kọ́nà yín ó là, lórúkọ Ọlọ́run àwọn ọmọ ogun kọ́nà yín ó là, fún ìrìn àjò ọ̀sẹ̀ kọ́nà yín ó là, lórúkọ Ọlọ́run àwọn ọmọ ogun kọ́nà yín ó là. Mo kéde ẹ̀ sínú afẹ́fẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ ṣàìsàn sàn, ọfà àìsàn lára yín kó jáde, ìdí àìsàn tó dé yín kó já. Ẹni tó fi yín sórí ìdí àìsàn tó ń gba ìṣàkọ́lẹ̀ lórí ayé yín, ìdí àìsàn kó dé pa. Ẹ̀yin tẹ́ jẹ gbèsè Ọlọ́run kó san, májẹ̀mú gbèsè kó fáyé yín lẹ̀, lọ́sẹ̀ kọ́lọ́run san gbèsè yẹn. Lórúkọ Ọlọ́run Apostle Babalọ́lá, Olúwa san gbèsè yẹn. Gbogbo ẹ̀yin tí ayé fi pamọ́ tó lóore ò rí yín, ó yá, Olúwa kó gbé yín jáde. Ẹ bá mi gẹ̀ẹ́tì omi. Mo pàṣẹ lórúkọ Jésù gbogbo ilé ọmọ tán tí Olúwa ṣì. Ẹ̀yin tó yẹ kẹ́ ẹ ti bímọ táyé ò jẹ́ ẹ lóyún, mo wí sínú afẹ́fẹ́ pé Efrata ilé ọmọ yín kó ṣí. Àgárágodo àwọn ìka ènìyàn nílé ọmọ yín kó já. Lórúkọ Jésù gbogbo ẹ̀yin àkọ́bí dórí àbíkàn yẹn ò ní ṣẹrú. Ọwọ́ Ọlọ́run kó sọ yín déèyàn. Ó wẹ́ ẹni tẹ́ díù fún ìgbéyàwó, àkókò tó Olúwa kó dá yín lò. Gbogbo ẹ̀yin tó yẹ kẹ́ ẹ ti bọ́ nínú ìdè ìsìnrú tí wọ́n dè yín, ìdè náà kò já. Omi yàásí mímọ́ gbagbára àṣẹwọ̀bẹ̀, yàásí mímọ́ gbagbára àṣẹwọ̀bẹ̀. Ọlọ́run ṣe bẹ́ẹ̀, kọ́sẹ̀ yóò pè yín o, ó ti rí bẹ́ẹ̀. Ògo ni forúkọ Olúwa. Mo ń fi àkókò ìpè yín sínú ìpàdé alágbára ńlá, èyí tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Thursday láàrin aago mẹ́jọ sí aago mọ́kànlá ní Christ Apostolic Church Giga City, a place of discovery and recovery, aláṣẹ igbó olóyin, Arúlógún Road, ọjọ́ Ìbàdàn. Ọlọ́run ń retí rẹ fún iṣẹ́ agbára. Wá pàdé Ọlọ́run ńlá níbẹ̀. Tí ẹ bá fẹ́ pè wá fún ọ̀rọ̀ ẹ̀rí àti àdúrà, e pe sori number yi 08239131758 oruko mi ni eso Shola Arin. See you with your testimony. Amen.
0: La Gelu FM, Jagaba Gogo Radio, Ma

jáde sí yìí gbogbo ọkùnrin tó ń gbóhùn olúwa lẹ́nu mi láàárọ̀ yìí àánú jáde sí yìí gbogbo ọmọ kéékèèké tó ń gbóhùn olúwa lẹ́nu mi àánú jáde sí yìí mo rán àánú ọlọ́run mo rán gẹ́gẹ́ bí afẹ́fẹ́ sórí gbogbo òlú sórí gbogbo ènìyàn fún àwọn tó gbàgbọ́ lórúkọ jésù àánú yẹn jáde sí yìí iṣẹ́ tẹ́ ò ṣe wàhálà fún àánú tẹ́ ò ṣe wàhálà fún ó yà kó darí sọ́dọ̀ yín níparí oṣù yìí ẹ̀yin kan wo lẹ gbàgbọ́ Matthew wo ọmọkùnrin yẹn lóṣù tó kọjá ó ní mo sọ̀rọ̀ pé owó ńlá kan ń bọ̀ pé ṣùgbọ́n kò wọ́n sàn dá mẹ́wàá ó ní ọ̀rọ̀ yẹn dẹ̀ jáde ó dẹ̀ sàmí eré ló dẹ̀ pé ó dẹ̀ kó ìdámẹ́wàá nígbà tó dé ó ní bàbá ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ó lé mi ọ̀gbàgbọ́ ó ní ṣùgbọ́n mi ò gbaru contract yìí rí mo fẹ́ ra mọ́tò fún yín mo ní ọ̀fẹ́ ra mọ́tò fún mi ìdámẹ́wàá ló fẹ́ fi ra mọ́tò àánú sọ̀rọ̀ lórí ẹ̀ ó dẹ̀ ṣe ní tó fẹ́ ṣe ẹnìkan ń gbọ́ mi ọ̀sẹ̀ yìí ni mò ń sọ mo rí ire ń bẹ̀ ire yẹn ó yà kó darí sọ́dọ̀ rẹ̀ ìwọ ni mò ń bá wí ìwọ ni mò ń bá wí mo rí àánú ńlá kan tó ń bọ̀ lọ́dọ̀ rẹ̀ ó yà kó darí sọ́dọ̀ rẹ̀ ẹ̀yin wo lẹ sàmí àánú yẹn kó darí sọ́dọ̀ rẹ̀ gbọ́ gbogbo agbára tí máa ń darí ire rẹ̀ síbòmí gbogbo agbára tí máa ń darí ire tó yẹ kó wá sọ́dọ̀ rẹ̀ tí máa ń darí ẹ̀ síbòmí lọ́sẹ̀ yìí ayérayé bá wọn wí báyìí ẹ̀mí tí máa ń darí ire rẹ̀ tí máa ń darí rẹ̀ lọ sọ́dọ̀ ẹlòmíì lórúkọ Jésù ó yẹ iná gbé mi báyìí iná gbé mi ta ló ń sàníyàn ọ̀sẹ̀ yìí máa múre wá ó yẹ ọ̀sẹ̀ yìí máa múre wá mami ọ̀sẹ̀ yìí máa múre wá dádì ọ̀sẹ̀ yìí máa múre wá ogun tó fi ààyè gba ọjọ́ orí ṣùgbọ́n tí ò fi ààyè gba ògo Matthew ogun tó fààyè gba ọjọ́ orí rúbẹ́ẹ̀nì òun làkọ́bí òun lo lórí inú ọ̀ méjìlá ṣùgbọ́n kò lè tayọ nítorí pé ogun yẹn fi ààyè gba ọjọ́ orí ṣùgbọ́n kò fi ààyè gba ògo Matthew ó wá rí nílé àwọn dáfídì Eliabu òun làkọ́bí ó ní ọjọ́ orí ó rẹwà ó dùn ún wò ṣùgbọ́n ogun yẹn fààyè gbọ́jọ́ orí kò fi ààyè gba ògo Matthew abóosùn ni inú ilé àwọn mose mẹ́ta òní wọ́n bí wọ́n bí aaroni wọ́n bí miriamu àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n wá bí mose ṣùgbọ́n aaroni àti miriamu ogun yẹn fààyè gba ọjọ́ orí ṣùgbọ́n kò fààyè gba ògo wọ́n lọ ṣe yẹsà fún last born ni Matthew so wà ń bí báyìí ẹnìkan ṣàmì ogun tó fi ààyè gba ọjọ́ orí ṣùgbọ́n tí ò fi ààyè gba ògo inú ayé bàbá yìí ó yà ogun yẹn parẹ́ láàárọ̀ yìí èmi mà dúró nu májẹ̀mú ọlọ́run ni àgbọ́ ọlọ́run ni mo gbé wọ̀ àṣẹ rẹ̀ májẹ̀mú rẹ̀ òní.

olórimọ́tò gba iná mọ́tò fọ́ ọ̀gá ọlọ́pàá ní ìwọ ọmọ yìí àti ẹ̀bọ́ lónìí ọmọ 13 years wọ́n gbé ó di police station eré ló pé kò lẹ́nì bàbá rẹ̀ ti kú ìyá rẹ̀ ti kú ó bẹ̀bẹ̀bẹ̀ mọ́ ọ̀dà lóhùn ọmọ 13 years wọ́n gbé o nígbàtí wọ́n rí wípé ó ti bẹ́ ní police station ó di kóòtù láti kóòtù àmẹ́jọ́ ti ń rò mọ́ eré ni àbáwádà ni nígbà tó wá pé ọmọ 60 years inú ọgbà ẹ̀wọ̀n láti 13 years ni a ti gbé ọ wá pé 60 years inú ọgbà ẹ̀wọ̀n ni gọ́vnọ̀ náà wá wá sí ọgbà ẹ̀wọ̀n náà wá ń sọ pé ọ yá gbogbo ẹ̀yìn tẹ̀ wá ní báyìí kí ló gbé yín dé bí báyìí wọ́n wá ní bàbá.

tọjọ gọlọpa mati o ti bi emia o ti bi ọba alu wọn wá sẹsẹ gbé lọ sọdọ ọba alu pé ọmọ tó ti mọlé 16 years ago ọmọ yẹn rẹ o ti darúgbó ìyẹn wà ń sọ pé I'm sorry ó ní you are sorry ọjọ orí ìhun ìgbé ayé ìhun adùn ayé o jó wọn mọ mọ ó ní ẹdọ ń padà sọgbẹ ẹwọn torí òun ò lẹbí òun ò lára ta ló ń fẹ mọ ibo ló ń fẹ wáyà sí ibo ló ń wọ wá bàbá sí àwọn ẹbí dà matthew mo wẹsì ayé ẹ ẹnìkan sàmì mo gbàdúrà lórúkọ jésù ogún tó fẹ́ fi ọjọ́ orí ẹ ṣòfò iná bọ́ọ̀lù láàárọ̀ ẹ báyìí ẹ̀yin wo lẹ̀ ń sàmì ìrẹ́ mo máa ń sú fún yín ó dẹ̀ ti mọ́ mi lára pé ń súre fún yín dandan ni àní ọ̀sẹ̀ yìí ó máa múre wá fún yín owó tẹ máa ní tí orílẹ̀-èdè ó jẹ́ mbẹ̀ tí ìlú ó jẹ́ mbẹ̀ tọ́mọ yín ó jẹ́ mbẹ̀ tí wọ́n lè ó jẹ́ mbẹ̀ oyè adarí ẹ̀sìn yín ẹ̀yin wọlé sàmì adarí ẹ̀sìn yín oyè ẹ̀tẹ́wọ́ báyìí áńgẹ́lì mi mo lọ sí inú lẹ́yìn áńgẹ́lì mi lọ sí ọ̀dọ̀ bàbá yìí níbikíbi tí wọ́n bá wà tí wọ́n bá gbàgbọ́ inú orúkọ tí mo gbàgbọ́ tí wọ́n bá gbàgbọ́ inú ọmọ ọlọ́run tí wọ́n bá gbàgbọ́ inú kristi jésù tí wọ́n bá tiẹ̀ lè sàmí sí àdúrà yìí bàbá mi mo bèrè fàánú mo bèrè fúnra lọ́wọ́ oyà ẹgbàá báyìí ojú rere ẹgbàá ìyanu ẹgbàá ògo titun ẹgbàá ẹgbàá ìyanu agbára ilé bàbá yín tó fààyè gba ọjọ́ orí ṣùgbọ́n tó lòun ò fi ààyè gba ògo agbára ilé bàbá yín ó yẹ kó lanà láàárọ̀ lórúkọ jésù ó yẹ kó lanà májẹ̀mú afárá sínú kú matthew májẹ̀mú kí mo bò ó máa ń mú ó fẹ́ dára ó ń ronú rẹ̀ ó lòun fẹ́ kọ́lé gbogbo ẹ̀ inú ẹ̀ ló wà ọ̀fẹ́ ra mọ́tò inú ẹ̀ ló wà everything inú ẹ̀ ló wà mo gbàdúrà májẹ̀mú afárá sínú kú ó yá lónìí ó yá kó jáde láyé rẹ̀ májẹ̀mú afárá sínú kú ó yá kó jáde lára rẹ̀ matthew ìgbà mo wà ní canada mo lo oṣù kan àbò àdúrà ẹ̀kọ́ nílùú canada tí n bá ti rí ní tó wù mí màá ní mo láyè kékeré tí n bá ti rí ní tó wù mí màá ní mo láyè kékeré ẹnìkan wá fún mi lẹ́la ẹni tó fún mi lẹ́la yẹn ó dẹ̀ fẹ́ràn mi ó ní prophet ó gbọ́n kẹlẹ́ sáà sọ pé ẹ láìkè ó lè rí mọ́tò tesla ẹlẹ́ láìkè ó lè rí gèlè lẹ́yì ẹlẹ́ láìkè ó lè rí gèlè lẹ́yì ẹlẹ́ láìkè ó ní gbogbo ẹ̀rẹ́ gẹ̀rẹ́ ń bẹ̀rẹ̀ ń láìkè ó lè dìrà kankan ọ̀rọ̀ yẹn mú mi ó ṣe kí ni mo pè é matthew ó mú mi sà mo ní ẹ̀mí mímọ́ májẹ̀mfẹ̀nu dára kí n tó pò mí báyìí májẹ̀mse kí ni mo pè é májẹ̀mfẹ̀nu dára ránù tí wọ́n fi mọ̀ pé kíní ìwù mi lóòótọ́ matthew àánú bá dé nígbà tá a nu dé mo ní bàbá kíní tí mo fẹ́ ní ó dára yẹn ẹja lọ ní ẹfin ta matthew ẹnìkan ṣàmú gbogbo ìwọ tó ń fẹnu lásán dára ó yá ara kó bẹ̀rẹ̀ láti iṣẹ́ rẹ láì àrọ́ wọnú iṣẹ́ rẹ àrọ́ wọnú ayé rẹ ó dára ó ní dára bẹ́ẹ̀ ló máa rí matthew àárọ̀ yìí mà ní àwọn akọ olúwa lórí òkè ní ọmọ wọ ó máa lágbára èmi ò tí ẹ tún máa pẹ tó ń pẹ ẹran rẹ pẹsẹ báwọn àwọn pásọ náà lọba àjẹ gbogbo eléyìí lágbára oh my god ó máa lágbára lónìí aago méje sí aago méjìlá iná àdúrà ọmọ ké ìdánilẹ́kọ̀ọ́ ń lọ ìránṣẹ́ ọlọ́run ni o àwọn pásítọ̀ evangelist dk ńlá pé má sọ pé nítorí pé ó jẹ́ wà mbẹ́ kọ́ wá wá sọ́ra rẹ nìyí pásítọ̀ lójijì o rádìò ẹ kò sí wàhálà bàbá tiẹ̀ wà náà àáwò sí fún ọ náà àbẹ́ ẹ̀kọ́ ni ìwọ náà lè fẹ́ dágbà nú ẹ̀mí lórúkọ jésù yóò dára fún wa orí òkè ní ọmọ wọ ní apàtẹ rẹ tẹ bá ti dé ìwòrò ẹwọ mọ́tò tó ń lọ sí òye dèjì láti ibẹ̀ mọ́tò tó ń lọ sí òye dèjì ẹ sọ kalẹ̀ ní apàtẹ rẹ orí òkè ní ọmọ wọ ńlẹ̀ ti dé yẹn àárọ̀ mọ́ndé yìí ni o ọjọ́ mọ́ndé la máa ń se program yẹn ṣùgbọ́n eléyìí ó pé ọdún méjì tá a ti bẹ̀rẹ̀ rẹ ẹ̀yin náà ẹjọ́ ìwà o lórúkọ jésù yóò dára fún yín ẹ̀yin tó bá jẹ́ pé wà nítòsí chọ́ọ̀chì wa tó wà ní challenge ẹ lè jọ ìmọ́tò ńbẹ kí aago mẹ́jọ ó tó lù tí ó gbẹ̀yìn wá sí orí òkè ní chọ́ọ̀chì wa ní challenge ṣùgbọ́n tẹ́ ẹ bá bá mọ́tò ẹ bá ti dé ìwòrò garage ẹ sọ yìí pé ẹ ń lọ sí no more war ẹ sọ pé ẹ lọ sí oyè dèjì ẹ sọ kalẹ̀ ní apàtẹ rẹ gbogbo àgbáyé ló ti mọ̀ bẹ́ẹ̀ ojú òní tì ọ́ iṣẹ́ tó ń se yẹn kò ní kú mọ́ lọ́wọ́ lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ ẹ wá bá ń sọ fún gbogbo àwọn èèyàn tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ bá ṣe ń dìde díẹ̀ bẹ́ẹ̀ lẹ tó ń padà lẹ̀ bó bá ti gbé ẹsẹ̀ márùn-ún síwájú o tún gbé mẹ́rin padà sẹ́yìn irú àwọn yẹn olúwa nìkan mú ọ̀sán òròǹbó ẹ̀yọkàn lọ́wọ́ thursday mẹ́ta sunday mẹ́ta ó ti bẹ̀rẹ̀ báyìí sunday mẹ́ta thursday mẹ́ta
emi na ti wa Nigeria Matthew wo Olorun bo se rin ni jo Thursday to koja mo gbadura e ri ti se be do ma ri lagbara Olorun mo nlo si Jerusalem ni ojo keje osu kesan e je ajolo bo ba ti de torun ri ya ajolo taye awon ori ofe to le se famu bi re re lati ran won lo but to ba ma ba mi lo e ma mu ororo meji lowo okan baba ti fe wonu jodale oluwa ni dale lori ekeji ta ba ti jade ninu jodane oluwa ni dale lori o mi yen kan na ni Jesu fi se baptism a ma gbe opin oke kan ti an pe ni Sinai ba se lo yi mo gbadura yo dara fun o je ka o bi ri o lo wo enikan to mo pastor kan to mo to fe ko lo abenikan to ti se olorere ko ran lo si Jerusalem ore re wa nbe bawo la se ma lo osu kesan kan mo roro meji lo yo dara fun phone number yi e pe tabi ke send the message emi na fe lo Jerusalem mo join mi mo group ti awon eyan wa yo dara fun o re ran lowo o ore re o se be Jesu oluwa wa phone number hello phone number 080 66 48 14 55 080 66 48 14 55 eh ne ri ku omo anu ko ne ka ku lori yin e se o

0: Oyewaso Enterprises labẹ alaṣẹ àti olùdarí Honorable Wasu SA ẹkúṣẹ takuntakun fún fífi gbogbo ìgbà wá dẹrùn fún gbogbo oníbàárà káàkiri ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin oníbàárà tá a ti ní àtẹ̀yìn tẹ̀sẹ̀sẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa. Báwa rajà Oyewaso Enterprises nípa kéèsì yín sí pé tó wo bá rogún tó fẹ́ ralẹ̀ tàbí ralé lódidi léyìí tí ò ní wàhálà nù Oyewaso Enterprises ni kò kàn sí o ṣe lè lo fẹ́ bílẹ̀ lo sì fẹ́ rà. Wéré bí ọgán lẹ́yẹ ọ̀ṣọ́ka wàá ríra iléeṣẹ́ abánikọ́lé lélẹ́gbẹ̀ẹ́ Block Industries wà lẹ́gbẹ̀ẹ́ kan níbi tí a ti ń pèsè block àti ohun èlò àmúlòlé tí kì í fọ́ pùkẹ̀pùkẹ̀ kakaraka ni block tí wọ́n ń pèsè níbẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ ilé tuntun tàbí fẹ́ rẹ́lé fẹ́ ṣe sand filling cement ń bẹ́ ńlẹ̀ gbogbo tó jẹ́ mọ́ ohun èlò ilé kíkọ́ máa lọ sọ́fíìsì Oyewaso number 20 ìsàlẹ̀ ọ̀sun lálùpọ̀ up Iwo Road Ìbàdàn pé bọ́ rajà 08062896567 08062896567 08062896567 Oyewaso ló ń retí rẹ kàn sí.
1: Labbaik Allahumma
2: aha atete sun latete ji fun gbogbo alalaji to mura le de haji 2027 eto ti bere ni perewu ile ise alalaji to se fokoto alidaya hajj and umrah services be ni o bi ajo alalaji orilede nigeria se fi lele wipe september 15 odun yi ni gbogbo pepe pe o wa so pe lori owo siso fun igbaradi haji 2027 ni alidaya se nkesi gbogbo awon alalaji to fe ba wa se haji odun tin bo lati ya wa gbe igbese common care ki o fo ko le ki won si pari gbogbo owo siso won ko to di ojo 15 osu keso odun yi ti gbogbo eto kase le eku ti mo ti alidaya wipe idekun alalaji a o mu ni kekere lodo ti wa eto ile gbe irorun ti o jina si haram onje aje gbadun lore kore ti ara si gbogbo awon aye to ye to fi mo wa si ofe lati gbadegba ijo ta bada lati lo ati bo ki ye eya agbera bayi ke ko si alidaya hajj and umrah services ni number 2 adedibu shopping complex opposite buffers filling station Iwo Road Ibadan tabi ke ma pe alache ati oludari alidaya hajj and umrah services sori 0806244 0572 anfani so die die wa lodo wa to fi mo irin ajo umrah olososu alidaya hajj and umrah services aji irorun ni ti wa bismillah taala.
3: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlẹ́gun làkú ègbé. Àbí kọ́ ọmọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
5: Ominira ko fi owo da.
6: Ohun gbogbo ti gbowo lori bayi. Ede le ta naira 500 naira. Ko ka nkan kan lati ra ma.

san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ́ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá

0: èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
2: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
1: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
2: Ní tòótọ́.
4: Káṣá sọ pé o ti rà wọ́n àbí?
2: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Èmo ló tún jẹ́ CDK báyìí?
2: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yẹ àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ẹ pè CDK sórí 0707-454-3005.
7: CDK, san díẹ̀ díẹ̀, gbẹ́gbẹ́ ayé rọrùn.
8: Ògùnpá 2026.
9: Ọba mi kò ṣe oúnjẹ yóò.
8: Olúwolùgbàlà tún náwó ìyanu rẹ̀ gẹ́gẹ́ bí ti máa ń ṣe lọ́dọọdún nínú ìpàdé ìyìn àti àdúrà tágbàríjọpọ̀ ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi nú Ògùnpá. Ògùnpá Market Christian Association tí máa ń ṣàgbékalẹ̀ rẹ̀ lọ́dọọdún. Ọgbọ̀njọ́ oṣù kejì ọdún 2026 ní tọdún yóò wáyé. Bẹ̀rẹ̀ látago mẹ́wàá òwúrọ̀ lògùnpá roundabout tá a ti máa ń ṣe náà ni ó ti wáyé o. Lára àwọn tó luwo lò Pastor O.A. Akínpẹ̀lú, C.A.C. Àgbàláyè Tura, Ọlọ́dẹ D.C.C. Superintendent, Evangelist Akínkunmi Wọ̀kílùmọ̀, Orin Gangan, Prophet Asioni Olúwàtọ̀míwá J.P., Evangelist Bámidélé Olúwakẹ́mi Jeanette, Evangelist Dr. Adétọ́lá Àríjọ Jésùyọ̀ àti ọ̀pọ̀ àwọn ẹni ìpèlólúwó máa lo ìbọn náà jẹ́ àjọkórajọpọ̀ lọ́gbọ̀njọ́ oṣù kejì ọdún 2026 yìí látago mẹ́wàá òwúrọ̀ lògùnpá roundabout Ìbàdàn. Ògùnpá Market Christian Association ló pe gbogbo wẹ́ máa bọ̀.

0: mẹjọ kókè.
1: Ẹyin ti pápá àpá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni, Zuri ló lọ́kọ ṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà, lílọ edé. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọ́kọ sẹ́, ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣígì, jọ̀lọ́ọ̀fù, bífù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ. Ó

0: ìpínlẹ̀ Ọ̀yọ́ Senator Sharafadeen ní ọ̀sẹ̀ tó kọjá níbi tí ó ti ṣe ìpàdé pẹ̀lú ẹni tó jẹ́ aṣojú ètò ìrètí ọ̀tun rẹ̀ Renewed Hope Ambassador ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Senator Teslim Fọlárin ẹni tí ààrẹ bá sọ̀rọ̀ wípé níṣe ni kó yá tètè lọ rí ṣiṣẹ́ ní àtirí o wípé àwọn èèyàn tọ́rọ̀ kàn nípa ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn jọ dìra wọn ní òṣùṣù ọwọ́ tí wọ́n sì jọ dúró ṣírímú sí ojú kan láti lè jọrin ìrìn àjò àṣeyọrí nínú òṣèlú 2027 pàápàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ àwọn nǹkan tí wọ́n ń fi ara hàn láti Àbújá ó ti ń ṣe àpẹẹrẹ rẹ̀ wípé ó ṣeéṣe kí ààrẹ kó tún pe ìpàdé tuntun tuntun míì eléyìí tó jẹ́ pé àwọn ọgọ́rùn èèyàn tí ọ̀rọ̀ kàn nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní gbogbo wọn ó jókòó níwájú ààrẹ láti jọ ṣe ìpàdé ṣáájú ìmúrasílẹ̀ ètò ìpolongo ìbò eléyìí tí ó bẹ̀rẹ̀ nínú oṣù eléyìí tí à ń wò lọ́ọ̀kan yìí ó ẹnìkan eléyìí tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílànà ẹ pa mí lé ẹ mọ́ pa mí òde torí pé wọn ò fún láṣẹ láti bá oníròyìn sọ̀rọ̀ n ló sọ ọ́ di mímọ̀ pé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ tí àwọn èèyàn sì ń wò ó lọ́tún wò ó lọ́sì yìí ó ní ohun tó ń lè sọ fún yín ni pé ẹni tó jẹ́ olùdíje gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gan Sẹ́nétò Ali Onoduro níṣe òun náà ti ń gbé gbogbo ìgbésẹ̀ pẹ̀tù sáwọ̀ láàrin ẹgbẹ́ ọ̀hún nípínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ara àfikún akitiyan láti jẹ́ kí iṣẹ́ tí àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ láti ṣètò alálàáfíà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún kó lè jẹ́ pé yóò padà di òun lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àfikún akitiyan eléyìí tí ààrẹ gan ti ń ṣe gẹ́gẹ́ bí adarí ẹgbẹ́ wọn pé àwọn ní ìrètí o bẹ́ẹ̀ ló sì dá àwọn lójú wípé òpin gbogbo ìpàdé eléyìí tí wọ́n fẹ́ ṣe yìí láìpẹ́ jọjọ yóò mú kí ìtẹ̀síwájú àti ìṣọ̀kan kó wà nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ẹgbẹ́ òṣèlú náà tí ò sì ní fọ́ bíi ti wù kó mọ́ o.
1: tó wọ́n ní níṣe ni àwọn ọmọ ìsọ̀ta kan tí wọ́n wọ ibi tí àjọ olómìnira elétò ìdìbò lẹ́wà Nàìjíríà sí gẹ́gẹ́ bí iléeṣẹ́ wọn fún àwọn èèyàn láti mọ wá gba káàdì alálòpẹ́ ètò ìdìbò wọn ti ń bẹ ní DC school òkùkù nípínlẹ̀ Ọ̀sun o. wọ́n ní iṣẹ́ mọ̀ pé wọ́ọ̀dù ni kálukú ti láǹfààní láti lọ́ọ́ gba káàdì alálòpẹ́ ètò ìdìbò wọn o. wọ́n ní àjọ olómìnira elétò ìdìbò lẹ́wà Nàìjíríà ni wọ́n sì ti kọ́ kéde rẹ̀ wípé kí gbogbo àwọn èèyàn tí wọ́n ti tó bòódì tó ti forúkọ sílẹ̀ láti kópa níbi ètò ìdìbò tí yóò wáyé nípínlẹ̀ Ọ̀sun kí wọ́n lọ rèétò gba káàdì wọn o torí pé ta lálòpẹ́ un ó ti wà nílẹ̀ sẹ́pẹ́. wọ́n ní lẹ́yìn náà ní gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ ọ̀hún náà bá gbéra ni wọ́n lọ wọ́ọ̀dù wọ́ọ̀dù bí wọ́n ti pèsè sílẹ̀ fún wọn pé ọlọ́dẹ mọ́ gba káàdì ètò ìdìbò yín. wọ́n ní kò yọ Sátidé kò yọ Sọ́ndé lẹ̀ wọ́n ní gbòde ọjọ́ ìsinmi sọ. Sọ́ndé lánàá tí àwọn èèyàn tó ti dé tí wọ́n fẹ́ gba káàdì ètò ìdìbò.

0: Golden Chance Lotto Vogue. Masun piye. Biranle magora e. Mu number. Tala ola to la. O dimi muse. Ta Golden Chance Lotto Vogue. Game haro kutu. Ta kuruko re ni Vogue. Golden Chance Lotto Vogue. Ni bubu haro jo. Anfani wa fon. Lati je wo tabua. Wosa ti ta Golden Chance Lotto Vogue. Ta ta je. Ken rope ke. Anfani be ni pe. To ba je ninu e yo wu anwa game wa. O le ban winnings. Ni e yike yi Golden Chance Lotto Payment Center wa. Kilo tundu ode. Lo si e yike yi Golden Chance Lotto Kiosk. To wa la dubo re. Golden Chance Lotto Vogue. Owo aro kutu fully high. Ale morning, ale cash. Ta lago mesan koja se jume edogun owuro. Ago mesan abo aro lo gbesi. O si mago mago. Ta Golden Chance Lotto Vogue. Ko darapo. Ma we bi olori re. Golden Chance Lotto.
1: Golden Chance Lotto Vogue la be do de.
2: Labbaik Allahumma labbaik.
3: Munadi Ali Imam Travelan Tours n dupe lowo gbogbo eyin te baba ni lajo haja ti umura amariri yin o bi e se n fi gbagbo sanwo maka sanwo umura sile ise wa tona o si je ka wa na jamba yin fun gba kankan ri e se o alo to lo ni o ma je o awon fi asiko yi kede bi joba Saudi Arabia ti fi gbedeke si oro haja ti umura atodun yi to ma je 26 September 2026 gbogbo eyin te wa fe wa lo si haj e je ka ite ma wa sanwo sile to di September 20 2026 owo haj atodun yi ni o ma je 8 million naira ninu ele o ti gba visa Ticket accommodation maka ati Medina pelu jija mimu baba nbari ni pe ETA owo down na ni maka afun yin ninu 8 million naira yin tara sasa kan si wa lori takun agbaye www.manlatravel.com telephone 08057522230 tabi 070268627251 awari number 1 Rando Plaza Iriakari Estate Oluyole Extension along Akala Expressway Ibadan number 31 New Court Road Odigbagi Ibadan 5850 Indianapolis USA number 1 YBA Complex Sabo Ibadan Shopping Complex, Iyanago, Idiroko, Boda, Ogo State, Millions Multipurpose Plaza, Michael Koliozo Expressway, Ajegunle.
4: Slash FM Media Academy. Nibe, lawon eniyan ti fi igba bu mi eko eto iroyin sori. Atamba gidigba. Soke tente ninu igbohun safefe pelu ikose mose ati iwo omoluabi. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
5: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ wa ṣe ń ṣe fún wa àwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọkan inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Babatunde Ajayi ló kọ mi mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
4: Tó ṣe máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ nọ́mi má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọn á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807-112-4000 0807-112-4000
4: Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
9: Mo ti bẹ̀rẹ̀ kí o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
10: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
9: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
10: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: ìdílé àgùrá ó jẹ́ ìdílé tó lẹ́tọ̀ọ́ tó sì ní ilẹ̀ nílùú ìdó bẹ́ẹ̀ ni pé àwọn ìdájọ́ táwọn sì ti rí gbà yìí òòyẹ̀ kankan ọ̀yẹ́ bẹ́ẹ̀ ni mìmì kan òmí ṣírímú náà ló dúró tí àṣẹ ọ̀hún sì fìdí múlẹ̀ síbẹ̀ láì yẹsẹ̀ o ìdílé àgùrá ló wá sọ di mímọ̀ pèsè rí àwọn tí wọ́n ń bẹ nídìí ìkéde burúkú eléyìí tí wọ́n fi léde tó kún fún àṣà ọ̀rọ̀ ọ̀hún ó ní àwọn náà ti mọ̀ pé tí àwọn fẹ́ tà faraye irọ́ ni ńlọ́fà tó jẹ́ wípé wọ́n daṣọ bojú wọn ò lè fi ó kó ara wọn léde nígbà tí wọ́n ń kéde lórí rédíò ọ̀hún kò sẹ́nikẹ́ni tó lórí láyà nù wọn tó lè dákọ rẹ̀ kó fowó kó bàbá rẹ̀ sí pé báyìí ó ní òun jẹ́ tó ń fi sọ̀rọ̀ yìí ó ní ẹ ti mọ̀ wípé tó bá jẹ́ wípé lóòótọ́ ni wọ́n mọ̀ wípé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀sùn táwọn gbé jáde hùn pé kò sí ète ibi kankan ńbẹ̀ wọn ó ti fokọ wọn léde ó ní ìdínú tí wọn fi dáàbò bo kọ ara wọn ó ní ẹ jẹ́ kí wọn ó bọ́ ọ̀tà láti dákọ wọn kí wọn ó sọ bàbá tó bíyan àti orúkọ táwọn gan jẹ́ ní agbègbè ìdó láti lè fi ìdí ẹ̀sùn eléyìí tí wọn fi léde yìí múlẹ̀ yàtọ̀ sí pé kí wọn kàn mọ́ lọ sórí rédíò láti kéde láì ní orúkọ ẹni tó fi ìkéde ọ̀hún síta nínú ó pé mọ̀lẹ́bí ó ti sọ̀rọ̀ wípé onídó tó jẹ́ ti ìdó eléyìí tí wọ́n dárúkọ nínú ìkéde tí wọ́n fi léde ọ̀hún pé n tí àwọn fẹ́ òun náà ni wípé kọ́ sọ ìdí àti ohun tó jẹ́ ìdúró lé lórí lábẹ́ òfin tí ó mú kí ó máa ní àǹfààní àti sọ irú ọ̀rọ̀ yìí abala wo ò nílò nínú òfin ilẹ̀ yìí àbí àṣẹ ilé ẹjọ́ wo ló fi ń sọ irú ọ̀rọ̀ eléyìí tó sọ ọ̀hún níbi tó ti pé ilẹ̀ kankan kò gbọdọ̀ jẹ́ títà ní ìdó láì bá jẹ́ wípé òun bá buwọ́lu ìdájọ́ wo ló fún ní irú agbára bẹ́ẹ̀ irú àṣẹ ti ilé ẹjọ́ wo òun ló fún ní irú agbára bẹ́ẹ̀ pé ó gbọ́dọ̀ buwọ́lu ilẹ̀ tí ìdílé kan fẹ́ tà nídò kó tó di wípé wọn ò lè ta ilẹ̀ wọn mọ̀lẹ́bí ọ̀hún èyàn mọ̀lẹ́bí àgùrá ó ní wọ́n wá sọ di mímọ̀ wípé torí pé aráàlú nílò láti rí àkóyawọ́ tí ò sì ní sí pé à ń fi jújú bora ẹni lójú òun lọ́fà ò tí àwọn náà fi jáde pé wọn ò gbọ́dọ̀ mọ ṣe aráàlú lọ́nà lórí àwọn irú àpálàpọ̀lù ìròyìn bẹ́ẹ̀ ó ní àwọn fi bọ́ ọ̀tà tí àwọn sì pé àwọn ọ̀rọ̀ tí ń sọ tí ò nídìí ńlẹ̀ nínú òfin yìí àfi káwọn bọ́ ọ̀tà ṣàlàyé ò fún aráàlú kán lè mọ̀ wípé irọ́ gbu òní ìròyìn náà.
1: Ẹ̀dọ̀ kí ìròyìn Lajilu FM 96.7.
2: Agbára ó yáyí ọwọ́ padà.
3: Tún ti kò lọ́sẹ̀ yìí ìpàdé alágbára tó máa wáyé lóṣù mẹ́ta mẹ́ta pẹ̀lú àkòrí God of Covenant Ọlọ́run Májèmú níbi tí Ọlọ́run ti máa ń ti ọwọ́ ẹ̀mí mímọ́ ṣiṣẹ́ agbára nínú ayé onípòjípò lẹ́ẹ̀kan lóṣù mẹ́ta tọ̀sẹ̀ yìí tún máa lágbára ìdí ajá ogun aṣẹ́ ọ̀nà àlá nígbà tí Jésù oníṣẹ́ ìyanu máa ti ọwọ́ ìránṣẹ́ rẹ̀ Reverend GS ẹ̀sán ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu èyí tí yóò wáyé ní Wednesday tó parí oṣù yìí nínú ìjọ Calvary Covenant Bible Church Faderera Street Niger West Bus Stop Challenge Ibadan bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án òwúrọ̀ sáago mẹ́ta ọ̀sán. Jẹ́ kí adániwáyé pàṣẹ ìṣerere sínú ìpín.
0: Kí n káàbọ̀ padà ẹ̀dọ̀ kí ìròyìn tẹ̀ síwájú. Ìrẹsì kan kì í kó eré àsárelé. Olùdíje dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour tẹ́lẹ̀ rí pàápàá jùlọ lọ́dún 2023 tó tún ti fi ìgbà kan rí jẹ́ igbákejì alága ìjọba ìbílẹ̀ Gbẹ̀dà ní ìpínlẹ̀ yìí lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Honorable Alhaji Taufik Tayo Akinwale òun ló mọ̀ ti kéde yanya wípé òun ti fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ tó sì gbéra ó di firi yangan nínú ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM Akinwale n ló sọ̀rọ̀ wípé ìpinnu òun láti lọ rí darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APM òun náà n lọ jẹ́ èyí tí ó jẹyọ látara ète eléyìí tí òun ní láti ṣe àtìlẹ́yìn fún ikọ̀ òṣèlú eléyìí tó bá ti jẹ́ wípé òun nígbàgbọ́ wípé yóò túnbọ̀ fìdí ìdàgbàsókè tó ti ń wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ múlẹ̀ sí débi pé yóò bùyàrì bẹ́ẹ̀ lòún sì fẹ́ láti ṣàtìlẹ́yìn fún àwọn tó bá ti jẹ́ pé wọ́n mọ̀ ṣe ìgbélárugẹ fun ise joba rere ati eyi ti yo je ki ife

0: aráàlú àti àwọn nkan tó wu aráàlú lọ́kàn kó tún bọ̀ gbòòrò sí nínú èrèǹjẹ rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lára ìgbésẹ̀ eléyìí tí ó gbé nínú ìkéde tó ké tí ó fi léde òun ni ó ti sọ di mímọ̀ pé òun kéde àtìlẹyìn òun fún gómìnà Ṣèyí Mákindé lórí ìdíje dupò ààrẹ rẹ̀ lọ́dún 2027 gẹ́gẹ́ bí ó ti ṣe kéde ẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí bẹ́ẹ̀ lòun sì tún kéde àtìlẹyìn fún olùdíje dupò gómìnà lábíàsì ẹgbẹ́ òṣèlú APM ọ̀nàrẹ́bù Bímbọ́ Adékànbí nínú ètò ìdìbò àpapọ̀ 2027 pàápàá ètò ìdìbò eléyìí tó jẹ́ ti gómìnà tí ó tún wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bákan náà ló wá ké sí gbogbo àwọn alátìlẹyìn rẹ̀ àti àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ tó ń titi orílẹ̀-èdè yìí pé kí wọn ó ṣiṣẹ́ ní ìfọwọ́sowọ́pọ̀ láti rí o wípé a ṣe àgbékalẹ̀ ọjọ́ iwájú rere nínú òṣèlú eléyìí tó jẹ́ wípé tikere-tikere àwọn èèyàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni yóò padà jẹ èrè rẹ̀ nígbà tó bá jẹ́ èyí tó fi ẹsẹ̀ rinlẹ̀ ju bí nǹkan tó ti ṣe rí gan lásìkò yìí lọ bákan náà òun náà ni ìròyìn yìí ló tún ṣe lálàyé o wípé èèkàn lára àwọn tí wọ́n jẹ́ olóyè ẹgbẹ́ òṣèlú APC ní ẹkùn ìjọba ìbílẹ̀ ìlà oòrùn àríwá ìbàdàn north east ọ̀nàrẹ́bù Ọláìdé Èrè ó ni òun náà mọ̀ tún ti pinnu láti tún pé òun tún digbá di agbọ̀n òun o òun kú o nínú ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọ̀wọ̀ tó sì di inú ẹgbẹ́ òṣèlú ẹlẹ́gẹ̀ẹ́ APM gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé ìgbà tí wá ń lọ kọ́ lọ kó fi àwọn èèyàn rẹ̀ sílẹ̀ tó ń ti gbogbo àwọn omilẹ́ngbẹ́ àwọn alátìlẹyìn rẹ̀ òní wọ́n jọyà lọ sínú ẹgbẹ́ òṣèlú APM ìgbésẹ̀ yìí eléyìí tí ó mú kí àwọn èèkàn yìí kí wọ́n kú nínú ẹgbẹ́ òṣèlú tí wọ́n wà tẹ́lẹ̀ kí wọ́n ó sì lọ sínú ẹgbẹ́ òṣèlú APM ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ló ń ṣe àfihàn bí ojú ọjọ́ òṣèlú bí ṣe ń rọra ń yí padà bíríbírí ní ìmúrasílẹ̀ fún ètò ìdìbò àpapọ̀ ọdún 2027 ní ìpínlẹ̀ yìí àti bó ṣe jẹ́ wípé ọ̀pọ̀ àwọn èèkàn nídìí òṣèlú ni wọ́n ń mú àyípadà débà àjọṣepọ̀ wọn nídìí òṣèlú ti àwọn èèyàn láti inú ẹgbẹ́ òṣèlú kan sínú ẹgbẹ́ òṣèlú míì tí wọ́n sì ń roko má àjọṣepọ̀ tuntun eléyìí ti kó wa wọn tí wọ́n fẹ́ ṣe nínú òṣèlú nídìí.
1: kó jábí tá a rí mọ fún ti àárọ̀ tòní ẹ má gbàgbé tó bá di láago méjìlá lọ́sàn-án tòní náà ní kẹ́ ẹ tún pàdé wa lórí ìròyìn tapè ní gùrùgbẹ̀ títí Láyọ̀ Akínṣọlá òun náà lorúkọ tèmi ẹ máa yáṣẹ́.
0: Olúwa ṣínà Aláyọ̀ Ogo Èdè ọ̀fọ̀mọ́ àlèsọ́fà ń lè mí jẹ́ eré àtayọ̀ látún fi pàdé ó dìgbà.
2: ẹ̀dọ̀kí ìròyìn Lágílíwá FM 96.7
3: èmi lẹ̀rí kan ìwọ lẹ̀rí kan gbogbo wa láti jọ ní ẹ̀rí ayọ̀ ẹ̀rí wa bá wa kàlẹ́ orúkọ mi ni Adéòtí Dèbórà aṣojú iléeṣẹ́ Kingsland Heritage gbogbo ìwọ tó ń gbọ́ mi pátápátá ní lọ́lọ́ yìí ó máa kú oríire o gbogbo ẹ̀yin tẹ́ ń ta aṣọ readymade tẹ́fẹ́ taṣọ readymade ọmọdé tẹ́fẹ́ ta ti àgbà mo kí gbogbo yín kú oríire oríṣiríṣi bẹ́ẹ̀lá ni kẹ́ má gbàgbé a ní children mismade that is to say a ní jeans nínú bẹ́ẹ̀lì yẹn náà a ní ball gown oh my god a ní up and down a ní sweatshirt kò tiẹ̀ ló ń kà sórí tó bá ti gbé bọ́ǹdù tiẹ̀ 100 pieces ló wà ń bẹ̀ má wàá gbàgbé sórí tó bá ti dí ọ̀dọ̀ wa sọpọ̀ fẹ́ra children mix children wears only both genders ní o ẹyọ kan jẹ́ 2,300 naira 2,300 naira tó bá ti mú up and down jeans 2,300 naira ó ṣòro gbàgbọ́ ṣùgbọ́n sórí tó bá ti dé ọ̀dọ̀ wa ó máa dúpẹ́ ni mo gbàgbé a kì í tó kiri kà nílé iṣẹ́ wa aṣọ tuntun readymade tuntun la kó wọ̀lú ní lọ́lọ́ yìí aṣọ tá a já lọ́wọ́ lọ́wọ́ sórí tó bá tún gbé bọ́ǹdù kejì tún wá gbọ́ mi dáadáa tó bá tún wá kọjá lọ sí jeans oh my god tẹ máa ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ti gbé bọ́ǹdù jeans obìnrin nísìn o máa bá baggy jean boyfriend jean combat jean pencil jean bèrè pé ló ni ó jẹ 2,800 naira ó ṣòro gbàgbọ́ 2,800 naira ẹ ti ṣoríire níbàdàn bọ́ọ̀dù kan oje 100 pieces 100 pieces oje 280,000 naira o se ma bo ko wa wo ko wa tawo o ri pe o ti sorire ni adun yi tun gba mi dada oh my god sori to ba tun gbe aso ti an pe ni members aso to je pe boutique standard oh my god from United States of America from UK from London and Asia countries wa gba mi dada bere pe lo ni 3,800 awon vintage shirt awon designer shirt awon up and down awon crazy jean ni orisi top polo sori to ma ti debe wa ri top polo up and down trouser joggers pant trouser round neck hoodies hey yokan o je 3,800 naira o di 100 pieces so baba nbe mo gbagbe o le gbe laji o wa ku die kato o le gbe ilarin bere pe lo ni o je 380,000 naira atun ja top lower lower lower I want round neck I want long shirt fun omode gba mi dada o I want sweatshirt fun omode hoodies omode ni kan soso bere pe lo ni 2,300 naira lo ni ranran sori to ba gbe 100 pieces 100 design lo ma banbe bondu e o je 230,000 naira bere pe wo lo tun kan bakan na oku ball gown lati age 1 to age 14 o ma mu ball gown kan ni 430,000 naira. That is to say, what is the 4,300 naira? Tumbo in me, ladies wear. And certain ladies wear top, skirt, joggers, boyfriend jean, gown, packing shirt. Ni oni ran ran 1,800 naira up and down. Ibe lo maba. I want designer gown. Ibe lo maba. Bere pe lo 1,800 naira 100 pieces here. Oje 180,000 naira assorted wears for ladies. So ba de tun wa dodan wa. O ma ri bata odun lo ni ran ran. Ibi kibi to ba tin bo. Wo moto Iwo Road. To ba ti de Iwo Road. So pe ile marun lo nlo. Sori o Sege complex. To koju si isi ile marun. Nibe ni ko dari si. To ba ti de be. Wa ti ma ri awon eyan lo ni ran ran. Pesi number yi ni Iwo Road. 090-58-53-79-86 ati 090-49-21-16-03-090-49-21-16-03 Kingsland Alara Auto already made.
4: Efon lo lodan alantakun lo ni poro owo patako ki se gbe pali to ba je ti asa tabi de lagelu 96.7 fm korope korope tan yebe kulala oke ti wa gajawo oke kan lo nile yi oju oja apamowo atajiri oja

0: 107.7.
1: Mo ti bẹ̀rẹ̀ kí o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Gbogbo ọmọ ológo pátá ti yín mẹ́lòó ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
4: Ṣèbí nítorí ògo ni o.
3: Ìdí rèé tí Ọlọ́run Reverend P.F. Ọwá fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 14 Sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn sọjí ńlá wa Christ Rubber Miracle Church Kremik tó ń bẹ ní number 7 Reverend P.F. Ọwá Christ lẹ́yìn St. Luke's College Adéyẹmọ Layout Tumalite Ìbàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo. O ti ń gbàdúrà ọjọ́ pẹ́, o ti pòyìn orí òkè àti wọnú ògo, wọ́n ti fẹ́ sọ ẹ́ lẹ́nu. Kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo? Àkókò tó tó kú yóò dé bá ìwọ náà darapọ̀ máwùn èèyàn mímọ́ nínú àdúrà Sunday 14 yìí ká yóò fowó kọ tó tó pe ìṣẹ̀dá rẹ̀ bíi ti Jacobu àti Jabesi inú ìwé mímọ́. Àgbọ́ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n Olúwa ṣì ọ̀nà tí rẹ̀ ó wọnú ògo lọ. Ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run alàyè lọ́lọ́run ó lò fún ọ. Tí bàbá wa nínú Olúwa Reverend P.F. Ọwọ́ àti Reverend Mrs. C. Ọwá tó gbàdúrà súre fún ọ. Ṣé yóò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday 14 yìí èmi ò rí tèmi ṣe o? Ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.
5: Ominira kofi ọwa ta.
6: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, kò ká nǹkan kan láti rà mọ́.

0: yẹn ti bẹ̀rẹ̀.
1: Àwọn tó gbà lórí ìlàjẹ̀lú FM *347*1004# bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng.
2: Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Kashe.
3: Ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló máa káàṣì ẹ̀. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: ìránṣẹ́.
1: Pastor Kimaru Peter.
0: Breaking the yokes of affliction.
1: Of darkness.
0: Jíjá àjàgà ìdálóró òkùnkùn.
1: Ẹyin tí Sàtánì àtàwọn ọmọ ogun rẹ̀ pọ́n lójú tó.
0: Jésù Olúwa fẹ́ jà wà lọ́jọ́ Friday 31st July 2026.
1: Látàgọ́ mẹ́jọ òwúrọ̀ ni aago mẹ́rin ìdájí ọjọ́ kejì.
0: Níbi tí Ọlọ́run ti máa lọ Prophet Wumi Jésù Yíjá.
1: Prophet Peter.
0: Olú Abioye.
1: Pastor J.A. Bankole.
0: Àwọn olórin ẹ̀mí.
1: Fẹ́mi Sásálárí Ewúrà.
0: Ọmọ Tọ́lá Ogunlúwà Voice.
1: Ọlá Ìyáni Vine Harmony.
0: Pẹ̀lú CAC Fagunlé Choir.
1: Pastor S. Fọládélé CAC President.
0: Nigeria Novosti.
1: Pastor Ake pẹ̀lú Peters.
0: Adékúnlé.
1: Wọ́n máa súre lórúkọ Jésù.
0: Gbogbo ẹ̀ ní CAC.
1: Fagunlé Prayer City.
0: Wọ́n wà ní Omi Àdì o.
1: Onígbàgbọ́ Aba Ọ̀kẹ́.
0: Junction.
1: Abẹ́kúta Express Ṣòrò Ìbàdàn.
0: Gbogbo ẹni bá farahàn pátá iná máa sọ testimony.
2: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lù kan wọ̀lú Ìbàdàn. Tẹ́ ní nǹkan rẹ ṣe tẹ̀sì nílò Souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé. Tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá gbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality Stone Mix Blender. Ìrara ti ń bẹ lórí Stone Mix Blender wa o. Stone Mix Yam Panda.
3: Àsọ̀sùdìyànlẹ́yọ̀ sọ́ka.
2: Bato School Items. Souvenir Bags. High quality Stainless Pot. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron. Àwọn ògbà lórí lóríṣiríṣi. Abọ́mọ̀fọ́. Serving dish. Rechargeable fan. Gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra. Solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀. For the original souvenir. Gbéra ńlẹ̀ máa lọ sí White Stone Souvenir. Ìdí àpẹ́ Odùdúwà building. Directly opposite NNPC filling station. Ìdí àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 White Stone Souvenirs. Débí ọ̀rajà.
4: Mo ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: 96.7.
1: Èmi Ìyáàfin Olúbáyọ̀ alias Ìyábíọ́lá tí mo jẹ́ aṣojú gbogbo elépo pupa ìpínlẹ̀ Ọ̀yọ́, èmi pẹ̀lú Fọlásadé Àjàlá ojú ọjà ni a wà yìí. Mo fẹ́ kẹ́ ẹ máa bá mi gbọ́ ètò ojú ọjà, ẹ máa gbọ́ o.
2: Ojú ọjà, àpamọ́ owó, àtàjèrè ọjà.
3: Kalẹ̀ o, orí ètò tá a pè ní ojú ọjà ni ó sì ń lọ lọ́wọ́lọ́wọ́. Ìkànnì Lágelú àti Sídọ̀ 7FM òkè gájòkè ni wọ́n ń pe ìkànnì tí ẹ ti ń gbóhùn mi ní ketekete. Dúpẹ́ gẹ́gẹ́ bí ìṣe wa tá a lè má lọ sójú ọjà, a tún lọ sójú ọjà lọ́sẹ̀ yìí o. Ọjà abo la wá lọ, kí ni àwọn nǹkan èlò náà tá a lọ ná lójú ọjà yẹn? Ṣèbẹ́yìn ò ní yín rédíò sí yín kúrò ní Kànnì Lágelú 96.7 FM òkè gájòkè. Ó yá bẹ́ ẹ ṣe ń ṣiṣẹ́ ti yín lọ yẹn. Ẹ̀yin rédíò yín sókè lálálá kẹ́ ẹ lè mọ bá a ti ṣe lọ́gà àti bá a ti ṣe bọ̀. Tolú Ayadéba mọ́wọ́, ó yá jẹ́ kí wọ́n mọ̀ lé.
4: Ẹni tí ò bá tí ì mú nǹkan kan ṣe lónìí tílẹ̀ mọ́ òun ló dẹ̀ mọ̀. Torí Kànnì Lágelú 96.7 FM òkè gájòkè, àwọn ò dára dúró, a ti bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ òòjọ́ tiwa. Èmi wà nínú ọjà, ìyá wa bó ni? Ẹ káàárọ̀ o.
5: Ẹ ra màá.
4: Ẹ pẹ̀lẹ́ màá ṣe ń tà.
5: À ń jẹun o.
4: Kí lorúkọ yín?
5: Bọ́lájì.
4: Nínú ọjà Abúláwà?
5: Nínú ọjà Alábáwo.
4: Kí lẹ̀yìn ń tà?
5: Aṣọ àga, aṣọ chíà.
4: Irọ́ ni?
5: Aṣọ chíà ni.
4: Mo rí gbogbo ẹ̀ náà tó sì rẹwà bá. Èmi ti rò pé bóyá aṣọ gidi náà ni àwọn aṣọ eléyìí ni o, aṣọ àga ni, torí àwọn tó fàyín wà bẹ́ẹ̀ gan.
5: Aṣọ àga ni.
4: Ó ti tó gbà wo tẹ̀ tí ń tà wọ́n?
5: Ó ti lé ní 40 years.
4: Ẹ́ ogójì ọdún? Àgbàfrí yọyọ lẹ́yìn o. Bóò ni àwọn aṣọ ọ̀gá ọ̀hún, báwo ló ṣe bá dé báyìí lọ́tẹ̀? Tó ṣe dáadáa, tó ti ṣe é kò wọ́n.

0: ẹ̀rẹ́ àwọn ọlọ́jà mẹ́ta mọ̀ ní olóògbé náà ní lójoojúmọ́ ọlọ́run ó ṣe dáadáa fún wa ọlọ́run tó mú kó máa wálẹ̀ díẹ̀díẹ̀ tó lẹ́yìn lẹ́yìn tà ẹ̀yìn lẹ́yìn lè sọ pó ń wálẹ̀ bí ò wálẹ̀ ẹ sì sọ pó ń wálẹ̀ díẹ̀díẹ̀ ọlọ́run ó tún wá mú káàrọ̀ ó tún dẹ̀ wá sí orílẹ̀-èdè Nàìjíríà àmọ́ aká ṣe iṣẹ́ pé kì í ṣe oúnjẹ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan tí ẹnìkan bá sọ pé àwọn fẹ́ wá o láti wàrà ẹ̀yìn náà ẹ bá ní dẹwọ́ rẹ̀ díẹ̀díẹ̀ o lórí wọlé ẹyọ ọlọ́jà yìí ìfẹ́ gbà pàápàá jùlọ ẹyin tẹ bá ti ẹlẹgbẹ́ sọ bá ti lago báyìí pé iye tí ká máa tàrẹ́
1: sáwọn náà lọ bá wa ra kò rí bẹ́ẹ̀ o ẹgbẹ́ tí mo rí bẹ́ẹ̀ o àfara nira wa nu ẹgbẹ́ tí wa
0: àrò ní wà eré náà làá fún ọmọ ayò ṣe ojú òní tí wa inú ọjà bọ́lá wà yìí gan
1: ọjà alábáwo
0: kí lorúkọ yín lẹ̀kan sí
1: bọ́lájì
0: ọ̀dà
1: ọmọ mi ti yalara
0: yalara aṣọ àga náà ni o ẹ wá kó gbogbo ẹjọ gangan ni gbogbo ayé lè jẹ o òtútù ò gbọdọ ọmọ èèyàn kan dàkan bora ẹ máa tà lágbára lọwọlọ ètò táwa ń pè ní ojú ọjà ó ṣe ń tẹsíwájú ìkànnì lágbélú 96.7 fm kẹgẹ àjòkè ni wọn ń pòbí táwa yìí ẹ má gbé kúrò ń bẹ o kò ní bàjẹ fún wa ẹ ṣeun tẹ ń gbọ.
2: ojú ọjà àpamọ́wọ́ owó àtàjèrè ọjà.
3: ẹ káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi ọjà yẹn la lọ a lọ gbọ́ wò bó ti ṣe lọ gan aṣọ àga ni mo yá máa ń wò ó pé lọ́pọ̀lọpọ̀ gbà àwọn tí wọ́n jẹ́ òwò àga ni wọ́n ń ṣe iṣẹ́ ọ̀nà àga ni wọ́n ṣe ní tiwọn tá a mọ̀ wọ́n sí fọ́níṣọ́ mẹ́kà àwọn èèyàn yìí tí a bá dọ́dọ̀ wọn gbódà o ó yá ẹ wá ní lù mọ́lẹ̀ báyìí la ṣe fẹ́ kórí nígbà tó bá máa gbé owó yẹn jáde báyìí rú máa ba everybody pé kí ló ṣẹlẹ̀ gangan kí ni àrú owó ìṣe tó báyìí sí ṣùgbọ́n nígbà tá a dé ìsọ aláṣọ tí wọ́n sọ iye tí ọ̀pá kọ̀ọ̀kan jẹ́ àwọn ìkan tẹ́mi tiẹ̀ rí mbẹ̀ tí wọ́n ṣe àlàyé pé tó bá jẹ́ pé eléyìí ni ọ̀pá rẹ̀ lásán 3500 naira ni ẹgbẹ̀rún mẹ́ta àbọ̀ lowó ọ̀pá aṣọ kan tó jẹ́ fún aṣọ àga lásán tí kì í ṣe aṣọ tí èèyàn fẹ́ pọ́n sọ́run o tí wọ́n dẹ̀ sọ iye ọ̀pá tí ó ṣeé ṣe kéèyàn nílò nígbà míì téèyàn bá fẹ́ ṣe àga yẹn kó ṣe é rí dáadáa mo wá jókòó láti fẹ̀yìntì pé tọ́ ṣé rí àwọn tí wọ́n máa ń ṣe àga yẹn iṣẹ́ ńlá ni wọ́n ń ṣe o àwọn náà wọn ò jayé òpá o ọlọ́run ọba kọ́dà kókó fara rọ̀ wá ni o èyí tó wá dùn mí nínú gbogbo ọ̀rọ̀ yẹn ni wípé wọ́n ní wọn kì í ṣe àwọn aṣọ àga yẹn níbi tá a wà yìí àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé iṣẹ́ ọ̀nà làwọn fẹ́ yàn láàyò ẹ dẹ̀ ṣe wú abalábẹ̀ yẹn pé ó dáa kẹ́yìn náà ṣe kí ni kẹ́ tún wá ìmọ̀ síwájú láti máa mú àwọn aṣọ àga ìkáà náà tí ẹ máa pè lo ẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà tí ò ní sí pé bóyá ẹ torí pé wọ́n lọ sókè òkun kan nǹkan kankan ó ní owó fi ń ṣe gegege bẹ́ẹ̀ káà náà bá tún pèsè ẹ̀ lábẹ́nú ní orílẹ̀-èdè wa Nàìjíríà ọwọ́ olówó lowó máa sùn ẹ̀ mọ̀ èyí tí wọ́n kọ̀kọ́ fi kọ́kọ́ wọ bàálù àti oríṣiríṣi tí wọ́n tún wá fi owó kan tí wọ́n tún fi kó ohun èlò wá síbí yẹn máa dínkù kẹ ó jẹ́ léyìí tẹ́mi mú wá lónìí ohun lórí ètò ilé ìta pè lójú ọjà bẹ́ẹ̀ bá rọ́gbọ́n kan bẹ̀ tí ó sì tún yé yín dáadáa ẹ jẹ́ ká pàdé lọ́jọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ ọlọ́run alààyè lórí ètò kan náà ní níkànnì lágẹ̀lú 96.7 fm òkè ìgajù òkè láàárọ̀ báyìí náà ni àmọ́ ẹ mọ́ gbàgbé lọ́sàn-án tòní kínní yẹn ó máa ṣe dáadáa lórí ètò eléyìí táwa ń pè ní kílarígbọ́ ọ̀hún láti máa bá èmi Fọláṣadé Àjàlá pàdé lágbára lọ́wọ́ ọlọ́run àtolúwa ṣìràn láyò ògo èdè táwa méjèèjì táàjọ máa po kínní yẹn papọ̀ ẹ ti mọ̀ pé àtàlàní àtàbẹ̀kẹ́ wọn kì í kó là fúnra wọn ọlọ́run ọba ló pé kó máa rí bẹ́ẹ̀ kẹ kí ẹ̀yin tẹ̀sìn wà ńlé ńkọ́ kẹ máa gbádùn wa títí wá di ọ̀sán náà Fọláṣadé Àjàlá lorúkọ tèmi mo tún kí yín lẹ́ẹ̀kan sí wípé àní lónìí sẹ́ lẹ́nu òkòwò wa lẹ́nu iṣẹ́ wa iṣẹ́ òòjọ́ wa èyí tà ń ṣe tí kì í ṣe láti pọ́n ọmọlàkejì lẹ́kún oníṣẹ́ ayọ̀ ni ó padà jẹ́ fún wa àmọ́ rírì yín o bẹ́ẹ̀ ti ṣe ń fẹ́ràn wa.

0: Can somebody say success is possible? SI 9900. Lekan si 0802-089-9900.
1: Ile-ise Fictionary Eagles Global.
0: Wọ́n kàn yín ní ìlànà tí ẹ̀yin náà fi kúrò. Nínú àwọn tó ń ṣàròyé àìrówó lò. Gbọ́ mi dáadáa o. Ǹjẹ́ lẹ mọ̀ pé àwọn kan wà tó jẹ́ wípé ọ̀nà ìrọ̀rùn làwọn fi ń pa owó sápò àsùnwọ̀n wọn lọ́nà tó legit. Yàtọ̀ sí wípé wọ́n kọ́ yín lọ́nà bí ẹ ṣe máa ṣe, wọ́n á tún ṣe àtìlẹyìn fún yín láti jẹ́ kí ẹ lè dádúró láàyè ara yín. SIP ní ẹ tẹ̀ sórí 0802-089-9900. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé? Ká má bàa wá sọnù ká tó sọnú.
1: Nílé iṣẹ́ Fictionary Eagles Global
0: fi ń sìn wà ní gbẹ́rẹ́ ìpàkọ́ káwọn náà ba lè gbé nǹkan rí ṣe láyé tá a wà yìí. Má sùn lórí ẹ̀, tẹ àtẹ̀jíṣẹ́ SIP sórí 0802-089-9900. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lórí ìkànnì yìí lọ́wọ́lọ́wọ́. Àwọn ènìyàn 30 people àkọ́kọ́ tó bá tẹ àtẹ̀jíṣẹ́ SIP ni wọ́n á jẹ àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ láì sanwó rárá. Má fi àkókò rẹ dọ́là ọ̀rẹ́, ilẹ̀kùn oríire ló ṣí sílẹ̀ yìí, yàrá wọlé. Má gbọ́ lágbọ́ dànù, gbìyànjú tẹ SIP sórí 0802-089-9900.
2: Ẹ̀gbọ́n pé olówó ta yé mọ́, bàbá ló ń lé mi hàn yìí.
0: Bí àsìkò ẹni bá ti tó láti soríire, àwọn nǹkan gbìyànjú tí ó jẹ́ kí oríire yóò tètè súnmọ́ tòsí, ṣò náà ni ó mọ yọjú sí èèyàn ní gbogbo àkókò ọ̀hún. Ìdí nìyí tí mo fi ń pe lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà láti kópa níbi àǹfààní oríire eléyìí tí iléeṣẹ́ Fictionary Eagles Global gbé jáde yìí. Lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan wípé àtẹ̀jíṣẹ́ SIP ní kẹ́ ẹ sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ yín, àwọn ọmọlẹ́yìn yín láti wá jẹ àǹfààní oríire yìí. Torí pé ọ̀nà tí wọ́n á kọ́ yín láti fi máa rí owó yàtọ̀ sí iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ kò dira wọn lọ́wọ́ rárá o. Ọ̀nà yìí gan-an ni yóò jẹ́ ọ̀nà àfikún láti jẹ́ kí owó túbọ̀ máa rogún sí àpò àsùnwọ̀n yín. Àtẹ̀jíṣẹ́ SIP sórí 0802-089-9900. Gbogbo ẹ̀yin tẹ gbọ́ mi fún tòní, ẹ má jẹ́ ó pẹ́jù kó tó di pé ẹ̀yin náà mọ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sójú òpó eléyìí tí mo ti pè jáde yìí. Gbọ́ mi dáadáa o. Àwọn ènìyàn 30 people àkọ́kọ́ tó bá tẹ àtẹ̀jíṣẹ́ SIP ni wọ́n á jẹ àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ láì sanwó rárá. Kí n tó máa lọ fún tòní, jẹ́ kí àwọn alábàágbé, ojúlùmọ̀ àti ọ̀rẹ́ rẹ jẹ nínú àǹfààní tí Fictionary Eagles Global gbédé yìí. Kájùmọ̀ sóríire Financial Empowerment Classes Success is Possible SIP tẹ sórí 0802-089-9900. Ẹ ṣé púpọ̀ títí àkókò míì tí mi àti yín ti jọ mọ́ pàdé. Bátúndé Adéwọlé ló kọ.

0: aro ja ta ba to jade a wa jo foro jo mi to roro lori e egbo se lo to won ma nta owo ohun ba won ni boya tita e pe baba yen di o di ni di ni di then aso ti baba yen wo o neat ju bi o se nse bi eni to larun oporo lo jc di re papa o doti tori mi fe mo ro pe abi baba yen kan larun oporo ni ṣùgbọ́n neat jáde mo pọ̀ ń dà ń gbọ̀ ọwọ́ bá ṣé lóòótọ́ wọn máa ń ta owó owó oníbàárà oní tẹ́ẹ̀ fi ṣe oní tí wọ́n fi ń ṣe ẹjẹ́ àrọ̀jà
1: ṣàfihàn kó
0: pọ̀ sórí ìzọlọ́jà
2: Lagilu FM 96.7
3: Mo tun bere fun o le se alai mo panilerin lakoko apejọpọ itakuroso ri la molebi mi o ti eda o ti gbogbo won ni fesi ni mo nse ona ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan are kan ko si leyin e
4: Maggi starch ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
3: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
4: Maggi starch yo so gbogbo nje ta se do won ara oto yo si tu so akoko na da koko mo ni gbagbe
5: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
6: Ẹran ó jí pépépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìbàrúbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ Bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé Bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
7: 20 hours totally marathon prayer.
8: Ọmọ ẹ̀ṣọ́ náà gbọ́ fún ti ní ọdún wa tí mo wọ́n sẹ́.
7: Oṣù mẹ́tamẹ́ta nínú ìjọ CAC Power Prayer City àkòrí ti ẹ̀mí ọlọ́run fún ìránṣẹ́. Pastor Kimaru Peter breaking the yoke of affliction of darkness. Jíjá àjàgà ìdá lóró òkùnkùn. Ẹ̀yìn tí Sàtánì àtàwọn ọmọ ogun rẹ̀ pọ̀ lójútó. Jésù Olúwa fẹ́ jẹ́ àgbà lọ́jọ́ Friday 31st July 2026 látago mẹ́jọ òwúrọ̀ ní aago mẹ́rin ìdájí ọjọ́ kejì. Níbi tí ọlọ́run ti máa lọ Prophet Wumi Jésù Yíga, Prophet Peter Olúwabíoyè, Pastor J.A. Bankole, àwọn olórí ẹ̀mí Fẹ́mi Sásìn Alárí Ewúrà, ọmọ Tọ́lá Ogolúwa Voice, Ọláyà Divine Harmony pẹ̀lú CAC Fagunrẹ́ Choir, Pastor S. Fọládélé CAC President, Nigeria University, Pastor Akínpẹ̀lú Peters Adékúnlé, wọ́n máa ṣúre lórúkọ Jésù. Gbogbo ẹ̀rí CAC Fagunrẹ́ Prayer City tó wà ní Omi Àdìo, Onígbàgbọ́ Àbàọ̀kẹ́, Junction, Abẹ́kúta Express Sùúrù Ìbàdàn. Gbogbo ẹni bá farahàn kọ́tà yìí ló máa sọ testimony.
9: 2 years ago, the biggest radio raffle hit we always were.

0: e se te wa nbe te duro digbi e mari o ni pada leyin eyin na ara ja leyin wa e je ka fa ogbon yo ninu gbere pako ti agbon yen se ka ku mo se ka mo se wule fowo se sara mo ni abi e ya ti je iru eleyi ari korokoro baba yen wa so di bi eni to larun opolo o bere si so kata kata kata kata amo ogbon ori wa nbe ngba to ndi owo ladijo to sin tun pariwo pe e fun lowo kin lo ndeun ti je lati je ta o e fun lowo kin lo ndeun kini ti erisin to wa le gbere pako lo ninu gbere pako lo ninu hello e ku ojumo o yes sir ibo laye yin lo
1: abi o ba bo lo lati bere o ẹgbẹ́ mi ni ọmọ jẹ dábì mi
2: wà ní òjò
1: abẹ́ ẹ̀ wá rí tó ń gba gbogbo gbọ́sàlá yìí fún wá owó yìí ó gbogbo kò ní sáà ni láti ọ̀dọ́ wọn fún gbogbo owó ó bá níbi tí wọ́n ń ta owó yìí fún àwọn tó jẹ́ pé wọ́n rí jáde ní o ó sànù wà pápá àní ní ká mọ́ fún oníbàárà lówó àmọ́ ẹgbẹ́ àdábà fún lówó ká aláìsí ẹgbẹ́ dáadáa
0: to boyo diju ni bo se kan ni to wa nawo wa gbe sanu mi je lati jeta is je lati jeta sanu mi o bo la se fe mo
1: lo ni la wa o ori ogbon ogbon na won da ti je ko ti won
0: ogbogbo
1: bo n da ogbon bo wa won e to an da ro ogbon nkan kan mo pada se won
0: be ni nkan pa pada se won
1: be ni nkan pada se won ni e n gbo gbo ko o ko loju o pada ko loju ni e n gbo gbo ko o bi aisha kan bela ra won aisha e mo pada won na po ara won ni ni ti won fe ni won pe won wa gbo ni ara won yen
0: kabiyesi olohun yes sir e seun ban fast bo ya ka gbe
3: eyokan leyin
0: eyokan ni hello sir yes sir
4: ataro
0: gbere pako lo ninu o sa don so lati
4: bu lati oyo alaafin
0: ah baba oyo en le nbe o
4: yes sir era kolo oba la nu ku sanu fun wa ni
0: sanu wa
4: seyin wa ni sori mo ni
0: hey o I wonder o
4: igba teyan ba ba ejakun ejo to yo olohun to sa fo olohun ko yan lorun
0: tabi
4: ewo fun ni na
0: amunise lohun
4: o kolo o wa po ikan ti esele inside the office mi nbe yen jo ni ọmọbìnrin ni ọmọbìnrin yẹn fine right ọmọbìnrin yẹn ni wọn fi ń naṣẹ mo ṣe mú nǹkan ọkùnrin ọmọ yẹn nu àwọn méjì ló mú nǹkan ọkùnrin wọn.
0: ẹ bọ ló mú lọ.
4: ó mú náà ni nígbà àjọṣà mu ó ní bàbá kan ló rohun ṣe tó jẹ babaláwo gangan nígbà wọn wádìí lọ wọn wádìí bọ bíjọ kẹta àbíjọ kẹrinjọ yẹn náà filẹ yádẹsà lọmọbìnrin yẹn ṣe ìgbà tó wá
0: dé ṣọ́ọ̀kì ni
4: mimi gbọdọ mọ dako àdúgbò ọhún ni mi gbọdọ dako àdúgbò ni so ìgbà tó ṣàyà ìgbà tó di pé ó bẹ̀rẹ̀ shop báwọn ará àdúgbò ṣe gbógun tinu pé bíbá ẹ̀kọ́ ní ìdìtì shop
0: mi
4: ò rò pé orí ìtàn yẹn dá padà o.
0: ibi kan ló kú lọ kò ní rí kíní dá padà.
4: ibi kan ló mú lọ.
0: àwọn tí wàá ní nǹkan kọ́.
4: Àti ẹ̀mọ́ mọ́tẹ̀ ṣe
0: ṣe jẹ́ ọmọ gbé sókòtò fífo kiri
4: ọmọ kékeré dẹ̀ lọ́mọ tó ń kọ́ ọmọkùnrin.

0: Jen boye nispia omo ogun ti won lo yen consistently pe tin ba ti stop e o lo bi emi nu ani ko lagbara olohun ko ni le debi pe yo debi emi baba yen se sustain pelu bo se wa yen sugbon ngba ti owo ta won lowo ti won rowo rogun mo ara bere si ni wu ni doctor se advice pe ogun yen ni ki won mu lokun kun dun ki won a lo consistently ati wa ma rowo yawo pe a le ma fun won ni owo a le ma fun won lowo rogun lo sose ti won ba ri nkan kan ta won na le ma fi ri owo ti won le ma ra ogun yen la se ni ka establish iṣẹ́ tí wọn kò ságbára mọ́ n ò lè wa mọ́tò mọ́ náà anyway iṣẹ́ tí wọ́n sì lè ṣe bó ṣe wà yẹn wọ́n sì ríran fitifiti ọlọ́run ò ní kọ tí wọ́n sẹ́yìn tí ọba wa rí baba mali ọlọ́run lè ní kí
1: wọ́n padà
0: máa bùn igbó àmọ́ tí ń ta la fẹ́ ṣe fún wọn yẹn ẹjọ́ bí a bá ṣe máa ṣe ẹjọ́ bá rí ẹni tí ó jẹ́ pé àlòkù jẹ́n tó sì ń ṣiṣẹ́ tí a lè tí ẹ lè fi bẹ̀rẹ̀ ná ta ba re ni ti o ni aloku ero lota to se n sise abeya apa yin ka ati gbe tuntun fun ejo e pe number okoto anu yen 090-237-60575 ẹjọ ẹjẹ kí n ṣe dúpẹ́ lọ́wọ́ arákùnrin kan tí wọ́n ti yọwọ́ láti ràn wá lọ́wọ́ lórí nípa bí a ṣe ṣe kíní àpótí
1: yẹn
0: oníta bá ti ra material òun á ṣe lọ́fẹ̀ẹ́ olóhun a ṣe lọ́fẹ̀ẹ́ délé ọmọ nìtàn ìjẹsàlẹ́ ni ẹnu òjẹ́ torí ọmọ nìtàn tó wà ń bì
1: ìjẹsàlẹ́ ni ṣẹlẹ́ṣàlò náà wà ṣá ṣẹlẹ́ṣàlò náà wà
0: ìbàdàn bí ni oyè kárí ra lẹ́nì
1: àti gbé lọ ní
0: ṣàǹkà parí program ẹni tó ń gbé bàbá wa àwa organize ló wà ṣe gbé anything available wọ́n dẹ̀ sì ń bọ̀ ní thursday wọ́n bọ̀ wà rí bàbá mali ní thursday ẹjọ́ turi ọlọ́run ẹni ìrìn àjò ta bá lè rìn lórí ìyẹn ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín ibi disco tí àwẹ̀ tó jírin àwẹ̀ tó irin ló ń lọ jí bí àti máa fọ́ irin ní títí nkankan máa fọ́ dẹ́kìn ó ń dẹ́kìn máa fọ́ òpó olópò wọ́n lè ti máa ṣe tipẹ́ ìjọ kan ó jọ kan tọwọ́ ọba ẹ̀wọ́jọ́ tọwọ́ ba eléyìí àti àwọn rìwáyà àbí tó máa ń ṣe tí wọ́n gbé iṣẹ́ fún
1: tọ́lọ tọ́lọ tọ́ padà lọ tú
0: wáyà bẹ́ẹ̀ wọ́n yìí tọ́ wáyà

0: 7. Javis PL Eye Care Foundation ló ń lọ gbogbo tata wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgó ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL Eye Care Foundation àǹfààní ńlá gbáà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání ₦1000 péré lówó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Javis PL Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á núgbà láì sí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Javis Cultural Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 09054484444 ojúlọ́ba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
1: Years of grace, 40 years of favor, 40 years of strength, 40 years of victories. Today, we celebrate not just the passing of time, but a life that continues to inspire everyone privileged to know you. Oluwatosin Adegbenro, a devoted husband to Mrs. Nancy Adegbenro, a loving father to three wonderful children, a man whose life reflects integrity, purpose, and unwavering character. As you step into this remarkable new chapter, may God's abundant blessings rest upon you. May He grant you greater joy, sound health, divine favor, and doors of opportunity that no one can shut. 40 is only the beginning. Oluwatosin Adegbenro, happy 40th birthday from your delectable wife, Mrs. Nancy Adegbenro.
2: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Itoju agbase koko se pataki. Bo se wa wu yin lokan lati setoju arugbo yin. Sugbon ta yo si be gele le se ma janfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo nje to ye won, won ba to ya ki won gba toju to fi mu ayewo ilera lore kore won mo ru fe ire tarugbo se won si masiko to ya ki won nora Emerald Comfort Home opo eroja itoju arugbo lo wa nle gele bi won ti se loke okun e kan si Emerald Comfort Home loni ni Ajinde 1 Road 2 Junction beside Transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.
3: Idile onilera pipe ojo ola to ntan seto ojo waju re ni ona ti o labo ilera re yiyan re ojo iwaju re na ifesto somo bibi ran ni lowo lati pinu igba ti iye omo ti o fe bi o fun idile ni agbara lati mura sile ni ti emi ati oro aje
4: nitori na ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
3: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ o.
5: 2 years ago, the biggest radio raffle hit with airwaves.

0: ọba ilẹ̀ karun tawọn joye
1: baba sọrọ pilot private tele jayori yin
0: kf motel
1: sadaka tawọn
0: full security for property and your life
1: with full air conditioner for all rooms
0: mini rooms standard room
1: executive room
0: with suit
1: bakan na ni ti gbadin ho lu wa fun gbogbo eyan to ba fe se nawo to ti gba odun eyan night and so 500 people
0: to ti
1: executive hall
0: conference hall
1: te le lo fun training seminar lecture and other activities
0: kf motel
1: you can enjoy yourself family couple and your friends
0: kuda
1: awon toke oku kf motel ni won lodge si
0: bawo le se nfe si
1: onje tele ya bi toke oku
0: pelu ote elerodo
1: to mo kan ni balẹ
0: lalafia
1: ni kf bar
0: ati awon kan panu lori sisi
1: ti mu e kan ni se soko soko
0: tere to yaya
1: tak leta konle
0: ohun awon sise wa fi nda customer lohun
1: aye gboko si nbe
0: pelu security to ga yata
1: are gugu lu ibadan o ni kf motel fi kale si
0: ni total garden ibadan
1: telephone 070-7399-2996 tabi 080-3251-3884
0: kf motel is the place that you can enjoy your life.
2: Victoria's Secret, Victoria's Secret Sulem Healing and Deliverance Ministry, Kerubim and Seraphim Church. Search them. We'll send the special invitation. Siwa Neo. And the Calvary greetings to you. The name of our Lord. And Mr. Adesoye Omoto Shotaluye, you are invited as a special guest to our annual anniversary and Thanksgiving service coming up on the 30th August. What's the date? 30th August. What's the
3: date?
2: Àjọyọ̀ anniversary pé àwọn ti di igi àlọ́yè ní ìlú Ìbàdàn fisọ́kàn. Àwò lọ́wọ́.
3: Ẹ káàárọ̀ sá.
2: Orin yẹn tó bá ń kọ yẹn.
3: Bẹ́ẹ̀ni. Ẹja ńlá bọ́ sómi
2: omi. Òkè wẹ́pẹ́ ẹja ńlá lọ lómi.
3: Ìrọ̀ ẹja ńlá bọ́ sómi ni Ọbáfẹ́mi Awolowo ló lọ.
2: Ló lọ.
3: Lolúmìdí Awolowo
2: Adé.
3: Bẹ́ẹ̀ni. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, nǹkan kékeré tó fojú.
2: tó fojú rénà rẹ̀
3: òun ni ó dàbí oyún níní lára obìnrin. Mbà bá ní má jẹ́ kọkùnrin fọwọ́ kan a máa rò pé kinní ni a máa súnmọ́ ọkùnrin kò jọ́ lójú ó tún súnmọ́ ọkùnrin kò jọ́ lójú ṣùgbọ́n òun ló máa jẹ́ kí ikun ẹ̀ máa wú kí kinní tó bá kàn sí yẹn. Sórí kí èèyàn tó débi àṣeyọrí ẹ má gbàgbé pé mo máa ń sọ bí àgbẹ̀ ni wá a ń gbin àṣeyọrí ni àṣeyọrí ò kì í dédé báyàn pé o sùn o jí tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sí ẹ tó o bá dolówó tó o bá sí ní internet crypto line tó o bá dolówó òjijì lálẹ́ mọ́jú oṣoògùn owó ni yóò sì padà wá gbẹ̀mí ẹ̀ bó ṣe rí nu. Àwọn nǹkan tẹ̀mí gbé dání legit ni fa bí àwọn ará ìlọrin ìyẹn ni pé lórí fóònù ẹ onífóònù oní android tàbí iphone o n lo data lójoojúmọ́ ṣùgbọ́n o nírètí pé o máa gbowó nbì kankan èmi wá ń pè ẹ́ wípé wá máa ṣe nǹkan yìí kò nírètí pé o máa gbowó nígbà tí wọ́n bá list ẹ̀ o join lánàá o n bèrè pé báwo náà ṣe máa withdraw lónìí máa yọ dànù nínú group torí miss ogundogoji sì wà nú ẹ̀ nìyẹn. So tó bá fẹ́ join Olúmìdí Awolowo wàá rí pé kò sí pé gbogbo business tí mò ń gbé wá wàá rí pé kì í sí pé bóyá ó máa close ìjọba inú ẹ̀. So má sáré tí n bá send nǹkan sí ẹ gbọ́ tí n bá send video sí ẹ wò ó mi ò ń send account number sí yàn mọ́ until tó bá ti gbọ́ àlàyé yẹn tó bá béèrè fún account number máa tún sọ fún ẹ pé ṣé o ti gbọ́ nǹkan yẹn dáadáa ẹni tó bá jẹ́ owó ẹ ló fẹ́ ó fẹ́ gba ẹ kò ní ṣe bẹ́ẹ̀ ó yí ẹ kò kàn án kò ní ní kó má fi pos sanwó kò ní ní kó má fi ussd sanwó ṣèbí kówó ti wà káàǹtì ẹ kó gbéjà ṣùgbọ́n mo ní orúkọ tí mò ń protect mo dẹ̀ níbi tí mò ń lọ. I have a vision and my vision is to write my name in the stories of people.
2: Of people's life.
3: People's life. Tán bá gbọ́ tán tẹ̀lé torí kì í ṣe gbogbo èèyàn ní òṣòríire àwọn àgùntàn tọ́lọ́rán sí tó rán mi sí nìkan ló máa gbọ́ ohùn mi tó máa tẹ̀lé mi látara pé wàá wo phone má wo video láwo dànù mọ́ nínú business àkọ́kọ́ yẹn wọ́n tún ti ṣe online mini app sínú ẹ̀ tó jẹ́ pé o ní lo data owó rẹ lápò rẹ fi ra data mọ́ coin tó ń make yẹn tó accumulate tí mo ní kó tètè máa ṣiṣẹ́ ẹ̀ lẹ̀ yẹn coin yẹn ló máa fi ra data ton ba integrate awon company to n ta electronics coin e na lo ma fi ra electronics to won coin e lo ma fi ra automobile any car ton ba ti integrate sibe on fi han pe nkan ta gbe dani be ni on fi han pe nkan ta gbe dani confirm ni ikeji mo so la ijo saturday bi chat app kan ti wa nsin to je pe te ba register te ba ti muyan wole won ma fun yin ni star lese kese ti mo ye ti star yen to what loni nsin se bi ijo friday le mi bere mo ti wa ni $21 bayi
2: ah
3: bo se n chat ba se n post si status te long view e ninu whatsapp gangan a le view bo gbogbo nkan to sele ninu whatsapp o fin ti poju ṣugbọn tori pe won kin sanwo fa won users won ohun ni awon to ni eleyi lawon na se leverage le lori ipe a baba se n chat communicate pe rawa atun ni nkan kan ta n gba pada so ti withdraw ba daily nsin ton ba ni ka bere si withdraw se mo pe mo ni nkan ti mo le withdraw niyan unlike any ti o se to wa gbo ariwo withdraw se jo ton ni ka withdraw to ba gbo ariwo ti wa se ohun ma withdraw njo yen so be na ni ti prosper ninja mo wo be na ni ti prosper ninja ni bi to ti fi 4500 naira register to complete level 1 ti wa gba commission 1000 lori awon merin to mu wole networking ni
2: in fact
3: leyin yen ohun tun ni pe gbogbo awon to nlo Samsung aku igbaradi Samsung na ti fe wonu stable coin to je pe ni to nlo Samsung o wa kan ma do lowo gbogbo emi le salaye ton tori ijoba asiko ohun ni mo se ba nso pe lo send di WhatsApp lagelu si mi oruko radio to tin gbo mi awon to ri pe won kan send hi hello mi da won lohun tori won follow ofin ofin le mi fi nsise lagelu loruko radio to tin gbo mi lo send lagelu si mi ni WhatsApp
2: lagelu lasan
3: be ni
2: ton ba fe fm si nko
3: o ba lo sugbon kan ma rojo I had you I se kini kan mi ni de lohun oruko radio ni ko lohun
2: there is no time to waste time
3: 080
2: okay
3: 33 59 60 70 080 33 59 60 70 15,000 ni fun saa ta wa yi lati next month o ma lo 25,000 nitori mo ti roye pe yes gbogbo nkan ta gbe dani o ti n bo soju ebo 080 WhatsApp message only ma pe mi lori WhatsApp ma block e o 080 33 59 60 70 kin to ma lo ma send the prayer message si line yen to ba send e ma block e prayer line ko business
2: Mali lojo Thursday baba Mali nbo lojo Thursday to nbo ijo merin abi
3: ijo merin
2: baba Mali nbo ijo merin ejo mo dupe fun aseyori e ta ti se lori ti oro fa Sadiq e je ka tun aseyori lori ti oro baba Jesha na ejo ka le ra awon ta la fe ra ejo ejo ejo number account ko to anu FCMB
4: Okoto Anu Multi Service Ventures 47 46 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10
2: ale gbe fun baba na bi ero lota bi generator or whatever te ba fe firan lowo e le pe number 090 2376 0575 ejo padi wa tun di lojo mejo lagbara olohun adesuye omotosho loko mi
5: eku dede asiko yi ni gbogbo bi ti afefe kanni ba nfe de kaakiri orilede Nigeria a ni fi aisan a ni fi lo igba alaafia ara wa ko si ni di fi afia kunle fagbe oruko temi eto ti mo mu wa fun yin leni ile ise Emiwon Naturalist Care to wa ni Temidire Bus Stop ni oje nle Ibadan awon ni won se onigbowo se lo to ni pe imo ewi ategbo se o si nse bi ti gbani abi be ko eyan se afarabale odiduru aisan te wu ko le ma ba agu ara yin ko ma ba finra ori eto yi le ti mo ona bayo si awon aisan na eyan kokodo ju oja na leyin gba ti n ba pada de ma wa gbe alase ati oluda ile ise ma gbe won wa
6: ti won ba lo rayo wa nitori po lowo lowo ti won ba ntan po rayo wa nitori dukia to po to ni okan ti balẹ po rayo wa alafia logun oro saaju ara re o ilera sile mi gigun gbogbo arun ti se da laye na ko laye fi nse ni bi do ti ba po lara ti gbogbo engine ta se da da ba se be to ko se ma foya to ba se bi eni rara ta re o se dede pinu lo kan yara re o beni ton clean sa ni ko semu agbanu gbade fogede gede ara danu beni ton jagun labi pan ko pe ore ara tomode tagba tokunrin to obirin lo le lo oso kunrin so obirin do pe pe beni ton clean sa atejese maradan bi ko rosin beni ton clean sa kiki de gbogi ti o lo tinu la fi se o ti wa ka kiri le taja ogun jake jado le nigeria asun wa alagbata fun beni ton clean sa pe number code demand 00 3405 1533 00 3405 1533 ileise emi one naturalist care lo se beni ton clean sa
7: ohun laye tun lo
8: e ka pada lati oju oja yara oju ni yin e kin sai mo fo loko ṣùgbọ́n fún àǹfààní àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fúngbà àkọ́kọ́ ẹ bá ń dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ àti orúkọ iléeṣẹ́ yín mà.
9: mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé àlàáfíà ara wa ò ní di fi àfíà o èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín joy adékunlé adéjàre olùdásílẹ̀ àti olùdarí iléeṣẹ́ emi one naturalist care limited.
8: àwọn kan ní ewé àtegbò wọn ní òṣìṣẹ́ mọ́ mà ṣé lóòótọ́ ni wọ́n láwọn baba ńlá wa tí wọ́n mọ̀ pé gbogbo wọn ti lọ tán.
9: Mo làwọn yẹn ń gbé bó náà wà. Bọ́lá ṣe máa léwé àtẹ̀gbẹ́ òṣìṣẹ́.
8: Ẹ wọ́n làwọn tí wọ́n wà níbẹ̀ ní ìsìn pé wọn ò mọ
9: ojú tu ẹ̀. Lọ́run fún àwọn kan ní ìmọ̀ wọ́n ṣe lè lò ó. Iléeṣẹ́ mi wọ́n naturalist care limited ajẹ́ ọ̀kan nínú wọn.
8: Lára àwọn tó ní ìmọ̀ nípa bá a ṣe ń gbé ewé àtẹ̀gbẹ́.
9: Ó sàn ju wúrà àti fàdákà lọ. Àwọn bàbá ti wá orúkọ tí wọ́n ní orúkọ tó dà ní bàbá tèmi ni dókítà Olúṣẹ́gun Adékunlé ẹni tó ní iléeṣẹ́ Ẹ̀mí Ọlá naturalist care limited. Ti ìwòsàn ìgbàlódé. So mo wá
8: gbé méjèèjì papọ̀ olófà títí ẹmí wọn tó fi yàtọ̀ síta àwọn yòókù tó nígbà tí mo délé ìtajà yín mo báyìí pé ṣé natural care aláwọ̀ ayé ni àbí ọ̀nà tí a bá ń sọ nípa ìmọ̀ ewé àtegbò láti fi ṣètọ́jú ara ìjà rí àwọn àìsàn kan tó jẹ́ pé ìmọ̀ ewé àtegbò gan ò tiẹ̀ kápá rẹ̀.
9: ṣé ẹ rí o ogun àìsàn ló wà o. Ọlọ́run ló lẹ́mi. Tí mo lè sọ nípa rẹ̀.
8: O ti yé mi o ti rí àwọn aráalé. Ẹ wá jẹ́ amúlẹ̀yọ kọ̀ọ̀kan báyìí torí àsìkò. Àwọn àìsàn wo ni agbára ewé àtegbò ti iléeṣẹ́ mi wọ́n natural care tí wọ́n ń ṣèpèsè ẹ̀ àwọn àìsàn wo lágbára rẹ̀ ká.
9: ṣé ẹ rí oríṣiríṣi nǹkan ni à ń tọ́jú ní iléeṣẹ́ wa ṣùgbọ́n òde ta wá lónìí òde iṣan àti egungun ni.
8: Iṣan àti egungun.
9: Bẹ́ẹ̀ni
8: tá a bá sì ní ká gbogbo tó gbára wa ero.
9: nínú ètò tèmi ẹ máa máa pè mí ní ìyá sọ̀pánù.
8: ìyá túmọ̀ sí pé gbogbo ẹni tí ẹsẹ̀ àtapá wọn tí iṣan àti egungun ò ṣe dáadáa.
9: a fẹ́ yànnànà kí ni àwọn ìṣòro tó ń ba egun wa jà.
8: egungun àti ṣara
9: àwọn ìṣòro wo ló ń ba iṣan ara wa jà. báwo ni méjèèjì ṣe.
8: ló ṣe wọnú ara wọn.
9: ló ṣe wọnú ara wọn. àti wípé kí ni àwọn àmì ta máa rí ta fi máa mọ.
8: àti pé tíṣan ara bá daṣẹ́ lẹ̀ kí ni àwọn ibẹ̀ náà máa wá gbà wọlé mà. iṣẹ́ kí ni iṣan gan ń ṣe inú ara gan.
9: iṣẹ́ rí iṣan wa ó dàbí network tó ń gbé ẹ̀jẹ̀.
8: káàkiri gbogbo part of our body.
9: òun náà ló ń gbé oxygen. káàkiri gbogbo
8: ara
9: torí náà iṣẹ́ alágbára
8: tó bá ti lè daṣẹ́ rú báyìí gbogbo nǹkan ò ní ṣe déédé
9: mọ́. ṣé wá rí kì í ṣe ara nìkan ni ó ń fún ní àwọn nutrient tó ń fún ní ẹ̀jẹ̀ ó ń fún egungun náà
8: egungun
9: tó bá ti ṣe tí iṣan tí ò ṣiṣẹ́ dáadáa ó máa affecti àwọn egungun wa náà.
8: àwọn egungun náà ò ní ṣe tó yẹ kó ṣe
9: bó ṣe yẹ kó ṣe ṣe kò ní gbé àwọn nǹkan agbẹ́miró atẹ́jẹ̀ṣe
8: atẹ́gúnṣe kò
9: ní gbé lọ sí ibi tó yẹ kó lọ. ìgbà tó bá rí ẹ̀ tí wọ́n á rí bẹ́ẹ̀ á rí pé ibì kan máa máa kú.
8: òun ló máa ń fà téèyàn ni ẹsẹ̀ ti kú apá ti kú
9: ibì kan kú ẹ yobì kan kú ẹ̀jẹ̀ òfúlò ẹ̀jẹ̀ òfúlò ṣe
8: bó
9: ṣe yẹ kó dé tó yẹ kó máa ní fún ẹsẹ̀ yẹn ní skin discoloration. ẹlòmíì tó bá dìde dúró máa sáré jókòó ni torí pé àwọn kọ́kọ́ bíi pin.
8: a máa wà níbi ẹsẹ̀
9: bíi nídù a máa gun lẹ́sẹ̀ títí bí ìgbà tó ń gun. ẹlòmíì ẹsẹ̀ yẹn á kú tìkìrì tó yẹ pé bí bàtà gan jábọ́ lẹ́sẹ̀
8: kò ní mọ̀
9: ṣe ìṣòro yẹn ó ti níṣe pẹ̀lú iṣan ṣùgbọ́n ohun tó yàtọ̀ sí pé bó ṣe ní fínì yẹn egungun náà bẹ̀rẹ̀ sí ní san egungun náà bẹ̀rẹ̀ sí ní ro ṣé wá rí ẹlòmíì tó bá rìn díẹ̀ báyìí á ní láti dúró torí pé kò ní lè rìn mọ ẹsẹ̀ yẹn á ti hù
8: kò ní ṣe bó ṣe yẹ kó ṣe mọ́
9: kò ní ṣe bó ṣe kó ti ṣe mọ́ á di pé kó jókòó díẹ̀ kó tó tún máa lọ irú àwọn ènìyàn wọn sọ pé màmá rẹ àwọn nítorí pé nǹkan tó ń ṣe wọn bó ti bá egungun lọ náà ló
8: bá iṣan lọ
9: ẹyin àwọn yorùbá ń sọ pé adìyẹ ò ń tẹsẹ̀ kú irọ́ ni o
8: owó yìí ò jẹ́ mọ́ èèyàn
9: kò jẹ́ mọ́ èèyàn
8: bá tiẹ̀ bájìyẹ lọ ọ̀jọ́ mẹ́nìyàn. bí àwọn èèyàn bá wá kẹ́fín irú àwọn nǹkan tẹ̀ tí ń ṣàlàyé nínú àgọ́ ara wọn àbáwọn àìsàn míì náà ọ̀nà wo wọ́n tọ̀ báwọn wo ṣiṣẹ́ tí wọ́n fi lọ́dọ̀ yín.
9: wọ́n sọ pé kà má fọ tó ń dùn wa
8: bọ́nú aṣọ
9: wọ́n tún sọ wípé sina ba ton laso
8: eje o ti le kan
9: na tori opolopo lo te ko ti nowo nowo nowo won ti lori sirisirisi ti o lojutu ojutu wa eje oju si wa ni ile se wa ni oje temi dire bus stop
8: oje nle ibadan oje o pe meji nle ibadan
9: emi won naturally scale limited akuta ma kokko se ni pe lati se ayewo kini to nse o ba di o gba card
8: owo perete na
9: e ba ti pe number mi 080
8: 080
9: 34

0: gbọ́n.
1: Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ọ̀nà tàbí ra tókìn.
0: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC.
1: Pẹ̀lú ìlànà iRecharge. Lójú ẹsẹ̀ ni o.
2: Báwo la ṣe lè máa lo iRecharge?
1: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ sí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókìn sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ́ ẹ tẹ *6606*1#. Kẹ́ ẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
0: Lẹ́gbà IBEDC tókìn yín.
2: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
3: iRecharge, sanwó iná ní rọrùn.
4: Javis PL Eye Care Foundation ló ń lọ́gùn tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL Eye Care Foundation. Àǹfààní ńlá gbáà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Ń rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL Eye Care Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láì sí nira owó. Kí ló tún dúró ṣe orí ìran gara? Kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank, Charity Consult Building, ìyànà àgbàlá bus stop, nítòsí olówó tí ń fowó sanú shopping complex, ìwòrò Ìbàdàn. Lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Fún béèrè àtàlàyé, pé 09054448444. Ojúlọ́ba ara, kò ní dín dúró mọ́ wa lágbárí.
5: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fanilápò ya. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijemma Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Gbogbo ènìyàn ó yá ní CAC orí òkè àánú ọjọ́ Ìbàdàn. Ẹjẹ́ lọ fi ìgbàre lọ́wọ́ Adẹ́dá ṣẹ̀dá. Ẹjẹ́ lọ fún bàbá lóúnjẹ rẹ̀ nínú ìpàdé ìyìn Mega Praise. Wákàtí 12 gbáko níwájú Olúwa fún ìyìn láti fún bàbá lóúnjẹ rẹ̀ lọ́jọ́ Wednesday ọjọ́ 21 oṣù kejì ọdún yìí. Wednesday 29th July 2026. Bẹ̀rẹ̀ láago 6 òwúrọ̀ sí aago 6 ìrọ̀lẹ́. Mega Praise pẹ̀lú àkòrí gba ìyìn Ọlọ́run àwọn bàbá wa. Receive the praise, O God of our Father. Níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí ò ti máa forin fọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀. Pastor Abiodun Ọmọlóye Òróró Gileadi. Lady Evangelist Bùnmí Òjò. Lady Evangelist Kẹ́mi Bámidélé. Lady Evangelist Ọlálékè Ọládìtì JP. Lady Evangelist Kẹ́mi Riobos. Lady Evangelist Dr. Olúbukọ́lá Akin Adéṣẹ́wọlé Jésù. Bẹ́ẹ̀ni àṣẹ àwọn wòlíì yóò mọ tẹ̀lé. Olùgbàlejò ni Pastor Isaiah Wo Aládé ọmọ wòlíì. Bàbá alábòjútó CAC orí òkè Arun Prayer Mountain of Mercy. Bẹ́ẹ̀ni bàbá orí òkè Prophet Moses A Aládé Olú Osùrè fún wa. Fún àgbọn ẹgbẹ́ Bùkún Àjẹ Ìjẹtán. Láti ibikíbi ẹwà ọ̀nà dé ọjọ́. Látọjọ́ ẹ sọ fọlọ́kadà kò léwájú yín. Lọ sí CAC orí òkè Arun Prayer Mountain of Mercy. Kìlómítà 2 ọjọ́ ìgbó olóyin ro. Àbí kẹ́ gbẹ̀bẹ̀dì bus stop ọ̀nà tó wá látọjọ́ Simoniya. Ẹ̀bẹ̀dì Ìbàdàn wọlé. Máa bọ̀ wá fìyìn gbáre. Ọlọ́run àfìyìn jà. Ń dúró dì ọ́ láti fàyè rẹ̀ ṣe yanu.
6: Lagiliwo FM 96.7.

0: ìránṣẹ́.
1: Pásítà Kimaru Peter.
0: Breaking the yokes of affliction.
1: Of darkness.
0: Ti jẹ́ àjàgà ìdálóró òkùnkùn.
1: Ẹyin tí Sàtáni àtàwọn ọmọ ogun rẹ̀ pọ́ lójú tó.
0: Jésù Olúwa fẹ́ jẹ́ ògbà lọ́jọ́ Friday 31st July 2026.
1: Látago mẹ́jọ òwúrọ̀ bíi aago mẹ́rin ìdájí ọjọ́ kejì.
0: Níbi tí Ọlọ́run ti máa lọ Prọfẹ̀ Wùmí Jésù yìí já.
1: Prọfẹ̀ Peter.
0: Olúwa bí òye.
1: Pásítà J.A. Bankole.
0: Àwọn olórin ẹ̀mí.
1: Fẹ́mi Sáfísì Aládé Ewúrà.
0: Ọmọ Tọ́lá Ogoluwa Voice.
1: Ọláyà Divine Harmony.
0: Pẹ̀lú CAC Fagunre Choir.
1: Pastor S. Ọládélé CAC President.
0: Nàìjíríà Nọ́mùsì.
1: Pastor Akin pẹ̀lú Peter.
0: Adékúnlé.
1: Wọ́n máa ṣúre lórúkọ Jésù.
0: Gbogbo ẹ̀ ní CAC.
1: Fagunre Prayer City.
0: Wọ́n wà ní Omi Àdìo.
1: Onígbàgbọ́ Aba Ọ̀gẹ́.
0: Junction.
1: Abẹ́kúta Express Sòrò Mbàdàn.
0: Gbogbo ẹni bá fara hàn kọ́tà ìlú máa sọ testimony.
2: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lù kan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé. Tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá gbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílé àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́jà gidi yapa. High quality stone mix blender. Ìrara ti ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam panda.
3: Àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka.
2: Battle school items. Souvenir bags. High quality stainless pot. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron. Àwọn ògbà lóde lóríṣiríṣi. Abọ́mọ̀fọ́. Serving dish. Rechargeable fans. Gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra. Solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀. For the original souvenir. Gbéra lẹ̀ máa lọ sí White Stone Souvenir. Ìdí àpẹ́ Odùdúwà building. Directly opposite NNPC filling station. Ìdí àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 White Stone Souvenirs. Débi ọ̀rajà.
4: Agbára oya yí ọwọ́ padà.
5: Ó tún ti kò lọ́sẹ̀ yìí. Ìpàdé alágbára tó máa wáyé lóṣù mẹ́ta mẹ́ta pẹ̀lú àkòrí God of Covenant. Ọlọ́run májèmú. Níbi tí Ọlọ́run ti máa ń ti ọwọ́ ẹ̀mí mímọ́ ṣiṣẹ́ agbára nínú ayé onípòjípò. Lẹ́ẹ̀kan lóṣù mẹ́ta. Tọ̀sẹ̀ yìí tún máa lágbára. Ìdí ajá, ogun aṣẹ́, ọ̀nà alá. Nígbà tí Jésù oníṣẹ́ ìyanu a máa ti ọwọ́ ìránṣẹ́ rẹ̀. Reverend G.S. Ẹ̀san ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Èyí tí yóò wáyé ní Wednesday tó parí oṣù yìí nínú ìjọ Calvary Covenant Bible Church, Tadera Street, Niger West Bus Stop, Challenge Ìbàdàn. Bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án òwúrọ̀ sáago mẹ́ta ọ̀sán. Jẹ́ kí adániwáyé pàṣẹ ìṣerere sínú ìpín àti ìṣẹ̀dá rẹ̀. Darapọ̀ mọ́ wa lọ́sẹ̀ yìí nínú ìpàdé àdúrà Ọlọ́run májẹ̀mú. Kí agbára Ọlọ́run sílẹ̀kùn àlùyọ fún ọ. Ìwọlẹ̀ kan lórúkọ Jésù.

0: Yagbọkọgbọn
1: Ọmọ Nàìjíríà ẹja máa kira pa kò dédé àsìkò yìí àpò àfọmọ nìyẹn ṣe. Omúròyìn Ayọ̀tọ̀ yìí wá gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń pòǹgbẹ. Mo fẹ́ pò lórílẹ̀-èdè Nàìjíríà lọ ṣiṣẹ́ nílùú ibòmíì. Mo fẹ́ pò lórílẹ̀-èdè Nàìjíríà mo tún fẹ́ lọ di ọmọ onílùú nílùú ibòmíì. Èmi nìkan kọ́ mo fẹ́ lọ o, mo fẹ́ kó gbogbo ẹbí mi lọ sílùú ibòmíì láti lọ máa gbé. Gbogbo àwọn ọmọ wa tó fẹ́ lọ kàwé lókè òkun online dynamic ni wọ́n ń bá lọ. N ló fi dàbí ẹni pé ẹni mojú ògún lọ́yẹ kọ́ pa Bìnírè. Orúkọ tó jẹ́ pé ó ti wà tipẹ́tipẹ́ ni. Ẹjẹ́ máa kí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ online dynamic pé bàbá ẹ kú dédé àsìkò yìí.
2: Ẹ ṣe gan atọ́kùn.
1: Ẹyin ẹyin làbá máa pè ní ọ̀gbàgbà tí ń gba gbogbo ayé kalẹ̀ lọ́wọ́ parìnrìn àjò. Ó ṣe wá rọrùn fẹ́yìn sà.
2: Tá a bá lè ṣe nìkan la máa sọ.
1: Ẹ máa sọ kí nìkan tí máa ń táyà já mi. Ẹni orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ.
2: Nǹkan tá a bá lè ṣe òun la gbọ́dọ̀ sọ.
1: Ìtẹ̀yìn ọ̀bá ní ìṣe ẹ̀yìn ò ní sọ. Ọ̀yá àwọn nǹkan wo lẹ lè ṣe.
2: Mo kí àwọn olùgbọ́ wa nílé o. Ẹ rántí pé ní April ọdún yìí.
1: Bẹ́ẹ̀ni.
2: A lọ ṣe business travel.
1: Tẹ́ ẹ kú àwọn èèyàn lọ China rẹ́gẹ́dẹ́ fún ọrọ̀ ajé. Ìyé oníkálukú wọn láti tẹ̀ wájú.
2: Inú wa dẹ̀ dùn pé gbogbo àwọn tá a dìjọ lọ náà òní wọn kan sára.
1: Ní ọmúròyìn Ayọ̀ wálé.
2: Àwọn afẹ́ kí àwọn tó jẹ́ olókòwò àwọn oníṣẹ́ ọwọ́ in tó wù kéèyàn máa ṣe even alákọ̀wé ṣe bí lọ́ọ̀yà lèmi bàtẹ́mi náà dé China mo ríṣẹ́ ṣe ń bẹ̀ I got brief in China I was able to create partnership. A fẹ́ kí gbogbo àwọn tó ń bọ̀ wá náà tán bá nífẹ̀ẹ́ láti lọ owó tó ń ṣẹlẹ̀ ní China káwọn
1: náà. Lọ́wọ́ tí ń ṣẹlẹ̀ kọ́ ẹ mọ̀ pé ọrọ̀ ajé China lì sí ti wá búrẹ́kẹ́.
2: Láìpẹ́ American President Donald Trump o lọ sí China ẹ.
1: Bẹ́ẹ̀ni.
2: Kò pẹ́ tó kúrò ńbẹ̀ Russia president náà òun náà tún lọ síbẹ̀.
1: Wọ́n lọ wò ó kí ni ìṣẹ̀lẹ̀ ńbẹ̀.
2: So kí àwọn èèyàn wa tán bá nífẹ̀ẹ́ tán jẹ́ ká dìjọ lọ à ń lọ ní October yìí.
1: October tá à ń wò lọ́ọ̀kan yìí.
2: October tá à ń wò lọ́ọ̀kan
1: yìí. Bẹ́ẹ̀ bá sì ti sọ̀rọ̀ ẹ̀yin kì í yí àdéhùn bí ti wù ọmọ.
2: Kọ́ lọ gbà fún wa. Ta bá ti ń kó China ní October a máa lọ sí United Kingdom ní November.
1: Àwọn èèyàn mà ní fisa London wọ́n lọ mọ̀ ha gádígádí.
2: Bẹ́ẹ̀ni wọn ò parọ́.
1: Ọ̀nà wo lẹ̀yìn wọ́n ń gbé gbà tó fi rọ̀ yìí lọ́rùn.
2: A ṣe tó yẹ ká ṣe tó dẹ̀ bá information ẹni tó fẹ́ lọ mu a ní parọ́ o.
1: Alábàjọ tí ọ̀rọ̀ ti yìí fi ń gbọ́.
2: Ẹlòmíì kò ṣe ẹ̀mọ kan tán kan tán fi gbé wọlé. Tá bá dẹ̀ refuse ẹ̀ náà kò mọ nǹkan tán kan tán fi refuse ẹ̀ a wá ṣiṣẹ́ fún consultant àbábá máa làágùn bí. So àwọn bá nífẹ̀ẹ́ láti lọ sí London káwọn náà bá wa dòwò pọ̀.
1: Ok
2: kán jẹ́ ká tètè forúkọ sílẹ̀ ni òun ló máa dáa ju o.
1: Ọ̀nà wo lè yan wa gbégbà.
2: Kán wá sí ọ́fíìsì wa.
1: Ok
2: ní number 7 Online Dynamics Limited BSB International.
1: Ẹ sọ̀rọ̀ residential lẹ́ẹ̀kan gbà tá a jọ ń sọ̀rọ̀.
2: Kọ́ máa ṣiṣẹ́ ní Canada àti New Zealand.
1: Àti ìyàwó àtọmọ.
2: Bẹ́ẹ̀ni.
1: Èyí ó kó wọn dọ́hùn.
2: Àwọn tó fẹ́ lọ ní individual àbí àwọn tó fẹ́ lọ ní family kọ̀ọ̀kan sí wa. St. Kitts and Nevis second passport àwọn tó bá nífẹ̀ẹ́ sí second passport bí ìgbà tí wọ́n ti di ọmọ ìlú yẹn. Tá máa wá ní passport yẹn lọ́wọ́ wọ́n máa wọ 150 countries.
1: 150 countries.
2: Yàrá Globetrotters.
1: Ibi ẹ̀rù yìí ti ń bà mí iléeṣẹ́ ti yín ò kú òní bí ẹ wà.
2: Àkó níbi
1: àwọn ẹ̀jú ìwé torí ìtọ́lọ́run fáwọn
2: yìí. Number 7 Adépàtẹ Abẹ́bí Crescent off Idishin police station Jericho Ibadan. Tẹ bá ti ń bọ̀ ẹ̀yẹ pé customer service number wa tẹ bá ní the direction 0810-273-8145 Online Dynamics Limited BSB International customer service number 0810
1: yes
2: 273
1: yes
2: 8145 tamba fi abemi gangan wale market

0: ètò kan ètò kan tó ń fún àwọn ìyá lọ́jà láǹfààní láti sọ àwọn àdojúkọ wọn àti ohun gbogbo tó lè mú kọjọ́ ó dùn kájí ó sì tún máa wọgbá ètò àgbájọwọ́ yóò máa wáyé ní ìkànnì lágelu 96.7 FM ní gbogbo ọ̀sán ọjọ́bọ̀ Thursday ní déédé agogo méjì ó kọjá ìṣẹ́jú márùndínlógún ètò àgbájọwọ́ ìyámọ̀pọ̀ center for peace women and youth development àti coalition of Oyo state market women association ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn eric bo foundation ìlú abuja àgbájọwọ́ la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan kò gbẹ́rù lórí
1: gbogbo ọmọ ológun pátẹ tí yín mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo
2: ṣùgbọ́n nítorí ògo ni o
1: ìdí rẹ̀ tí ọlọ́run reverend pf ọwá fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára sunday mẹ́rìnlá 14 sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday on the 28th of june tí ó parí ní sunday on the 20th of september 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn sọjínlá wa christ rubber miracle church kremik tó ń bẹ ní number 7 reverend pf ọwá christian lẹ́yìn st louis college adéyẹmọ lẹ́yà ọ̀tùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo ó ti ń gbàdúrà ọjọ́ pẹ́ ó ti pọ́yì orí òkè àti wọnú ògo wọ́n ti fẹ́ sọ ẹlẹ́nu kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kù yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà sunday mẹ́rìnlá yìí ká yóò fowó kọ tuntun pèsè dáa rẹ̀ bíi ti jacob àti jabesi inú ìwé mímọ́ àgbọ̀ tí gbàgbé joseph sínú ọgbà ẹ̀wọ̀n olúwa sì ọ̀nà tirẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run àlàyé lọ́lọ́run ó lò fún ọ kí bàbá wa nínú olúwa reverend pf ọwọ́ àti reverend mrs co ọwá tó gbàdúrà súre fún ọ ṣáyò tí mọ̀ pé nínú àdúrà lágbára sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ jésù
3: West Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
4: 2 years ago, the biggest radio raffle hit we ever saw.

0: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
1: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Isanra ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
2: Lágelu apata maja pato jamakuta Lágelu FM akaba faratile faratile adun badu opo makamuso Lágelu FM kakaki ile ise agbon safefe tin farere idunnu fun gbogbo roja to nta imule gugu ni so wonyan wonyan sekere tin midungbe owo fun gbogbo en to loye to damo sebe yin na ngbo sebe en rise re ni gboro afa ibawon dowo ko lai ro burukawo mad out there Lágelu FM 96.7 gbagbo gbaju gbaja gbagi oko won ti gba yera bata nle yi bawujo le se to npun safefe to maja se kulu oja ti o ta gbera nle darapo koja wa gbogbo ara Lágelu FM 96.7 iki walahi alubarika kulu oja nbe kerin ope ke
3: Lágelu FM 96.7
4: Kí la rí gbọ́ lẹ́tọ̀ lórí Lágelu 96.

0: alani mo ni ki salaye nkan to sele lowo lowo bayi fun eni o
1: ayo sani
0: ayo ni adupe
1: la ma gbo
0: o ti le je pe nigba ti mo wa be pe ko ran mi lowo pelu bi gbogbo oro se ri fun oja gbogbo ti mo nta ti oro ri bo se nri ti mo de wa be lote pe o da mi ti e wa taja gan mo ko ran mi lowo ko fun mi lowo die fun nkan ti mo fe se nigba ti o nse pe boyo luwe na okuku lo sile eko mo lo sile eko to je ti awon akose mose oluko mo de ni iwe ri e lowo
1: mo yen na
0: so mo pe nigba ti mo wa be o de ni ko si problem to adupe lowo olohun pe bi ona kan ba ti se bi pe ko rula olohun ti se mi o awon egbon mi nigba si mo lo se alaye gbogbo re fun won sa ni ko si problem pe awon le ma wo miran na pe ki ma ma ri nkan kan se won ti wa ba mi gbe igbese won wa ni ki so fun pe ni adugbo mo de biri won ti ba mi wa ibi kan be tan ba mi rent awon na sanwo owo odun kan na san be o ile kan ti o neat dada won ni won ba mi gba nbe bi ara meji na na ba mi gba nbe pe ki le ma ri belu na
1: okay
0: fun awon omo ti mo ni mo fe ma kojo fun bi jelly o si mi nkan kan be yin so tori ade ti n gbegbe sey na o ti to bi ojo bi mi lo kan mu kan fe je ki o ti se gbo fun e o ni mo se
1: e won
0: be ni ni adugbo yin awon eyan won tawon na mo ladugbo ati won mu mi lo sodo awon eyan kan awon kan to tun ma awon kan tun mu mi lo sodo awon kan lati lo so fun awon ti won je obi nbe pe to fun enikeni ti o ba fe ma je ki awon mo kan ma wa si je lo simi to se dada awon ma ba won take care awon mo yin gbogbo ọpọlọpọ àwọn òbí sì ti sọ pé a kò sí wàhálà
1: ọlọ́nṣẹ́
0: mo ṣe ní kí wọ́n á ṣàlàyé fún pé lágbára ọlọ́wọ́ ọlọ́run máa bẹ̀rẹ̀ ń bẹ̀ ní kíákíá gan ni gbogbo àwọn ètò títọ́ àwọn nǹkan tí mo rò pé mo lè nílò fáwọn ọmọ yẹn tó jẹ́ àwọn ọmọ kéékèèké àwọn ẹ̀gbọ́n mi ti bá mi yanjú ẹ̀ náà mo ní kí n ṣàlàyé fún
1: ẹ. Ṣokànrí torí pé ìgbà tí o bẹ̀rẹ̀ o mẹ́nuba àwọn nǹkan kan ọ̀rọ̀ délélé yìí ó máa ń gba kéèyàn jókòó sọ àti pé kálàyé kò yé ni yéké tó ráì bá mọ̀ ibi tí èèyàn tún ti padà sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ títí ni àwa máa gbọ̀ tá a fi wá dàbí nǹkan òótọ́ ni pé ìrìn àjò eléyìí tó dábàá ẹ̀ tó dẹ̀ gbé síwájú mi tó ní kí n bẹ́ẹ̀ wówó tó lè fi gba ibi tí o ti lè bẹ̀rẹ̀ kọ́mọ rí ọ ti o ni
0: ewo ni ko mo ri o je le o si mi ni
1: je mo na ba kan na ni ko si yato ko mo ri o na ni abi awon kekere lo fe mo kojo
0: awon kekere
1: to kokko fi bere to mo ko won ti amo je mo fi biscuit nkan kan le lowo ti won mo so
0: ko da awon le ise kokan kokan to wa nbe ati lo sawon le ise kokan kokan to wa lagbegbe ibe yin
1: tawon obirin to lo mo
0: lowo tawon obirin to lo mo lowo wa won de ni a o se pe awon nígbà tí kò jìnnà sí ibi iṣẹ́ àwọn àwọn máa gbé àwọn ọmọ
1: wọn
0: yẹn
1: wá ọ̀rọ̀ mi á mú mi lọ sínú ìtàn á tún wá gbé mi padà wá sínú ìkìlọ̀ fún ẹ ìtàn bẹ̀rẹ̀ ni pé ṣo rántí pé láti ìgbà tí mo ti fẹ́ sínú ilé ó kéré tán okòwò mẹ́rin ni mo ti dá ẹ tó jẹ́ pé eléyìí tẹ́mi ẹ̀gún jù lọ́dún kan
0: ṣe mo rántí ṣé èmi lọ́lọ́run tí ó máa ń jẹ́ kó kòwò
1: ó tẹ̀síwájú ni bí mo ṣe ń ṣe lọ́tún tí mo ń ṣe lọ́sí ó dẹ̀ mọ̀ pé ṣẹ́ tí mo ń ṣe èyí ṣe oṣù yìí náà nìkan ni mo ń ṣe ó ní mo fi dá ìkíní ìkejì ìkẹta ìkẹrin tí gbogbo ẹ̀ náà tó dẹ̀ jẹ́ wípé ààbọ̀ èkó orí ọ̀rọ̀ ikọ̀ yọ sọ mí now ìgbà tó wá dé tó sọ
0: fún mi èmi náà ṣe àmúra
1: ṣiṣẹ́ yìí èmi ò lọ́wọ́ sí léyìn tó fẹ́ ṣe òun nìyẹn ìwà báyá nìsín náà ló sọ pé nígbà tí àwọn ọmọ yẹn o tí wọ́n á fi lo oṣù mẹ́ta o
0: ọlọ́run ní jẹ́ nǹkan tó dáa ni kò sọ fún mi lórí eléyìí
1: ìyẹn náà ló fà á pé èmi ò tún lè tọrùn bọ ọ̀nà owó mi
0: lò ṣàfikówó lẹ́gbàá
1: yẹn náà mo wá fẹ́ ṣèkìlọ̀ fún ẹ o àwọn òfin kan rọ̀ mọ́ kéèyàn máa kó ọmọ ọlọ́mọ tira o tó jẹ́ òfin ìjọba tọ́pọ̀lọpọ̀ o mọ̀ èmi fẹ́ kí wọ́n ó mọ̀ o àwọn ọmọ yẹn wọ́n máa wá àti gbọ́bì kan tẹ́ni yẹn ti ṣe bíi pé ẹlẹ́hàá lòun to si pe ohun wa gbase ise oluko to si de be e pe John na e pe ohun fe ra nkan ni titi o to si fa ikan nu omo to fa lo
0: Olorun ni je ka fa omo lo semi lo
1: emi nso fun ko le mo bo se mo dogbon
0: inu ile ti
1: o le mo bo se
0: tori pe
1: adiye le mi o
0: mi o
1: lorunkun ejo o
0: Olorun ni je ke mi o lorunkun
1: ejo si mo mo logun orun fun omo olomo tori omo so pe te ba ti romo tin sunkun yin yin yin tori omo mi lati gba ti ya e to ti mu wa laaro ba abi baba re ekun ni osun titi ti won ipada de loso
0: se mi o wa lomo temi
1: igba elewa mo kan ogun orun bayi le mo da sinu nkan mimu won lomo o se kini ni osun lo titi e mo ma ba won dan ru e mi o ni be da si
0: olohun ni je ki la
1: bu se
0: si mi emi na ni
1: iwo na mo rin ni bebe oran o o ye iyen le mi so fun e o emi o ni ko ma se ko mo ri o ti o fe se ati ra won na to je pe bori won ba ro mo mo mi ma nbere na niyan to de ma dile eko amo ki se eni to ti soko owo kan to se keji to se keta to lule to se kerin to je pe leyun na wo ge na lo tu se to wa tun a pe ole un ba ti odo nla lo n fe gbe ohun ohun fe bere ile eko to ehn sa mo pe oyan o ni
0: o so fe gbo ko si nkan to buru ninu wi pe keyan gbiyanju nkan ko ko ko lule
1: oda
0: e to buru ju ni wipe nigba teyan wa lule iye igba to ri keyan lule keyan ma si ma wa nle le yen ko si gbera
1: o so won ni eni to se
0: e to buru ju be
1: o
0: ni wipe keyan wa tori pe boya akoko ekeje keta ekeri ohun lule
1: ko
0: wa wa nle le titi aye
1: raye igbegberun mewa abi ni on ni osubu ti ko sa se yori
0: ni adua lo ye ko se lori
1: o olo oda olohun o bo se o sugbon sora fun ida ofin o yin o gbe enu soke bayi ko meni kan o
0: olohun ni je ki da ofin ba wa
1: moju tan mo olomo ti o ntoju o ye wo nkan ti won aje onje tan ba gbe wa ki ya won aten to mu won wa ko kokko bu enu wo
0: o ti da mo dupe ise
1: oran wa nbe o
0: mo ti da o
1: gbo
0: he o ti gbo
1: abeke
0: ah o da mo ti gbo ise
1: o sa ri ori bi mo se mo
0: olohun o sanu wa
1: okay

0: Mr. Segun.
1: Bọ́rọ̀ ṣe rí ni mo sọ fún yín yẹn, ẹ gbọ́ mi dáadáa. Ṣe rí tí ó bá dàbí ẹni wípé apá ò ṣe é sàn, èèyàn lè kà lérè o tàbí ká kì í sápò. Bẹ́ẹ̀ ni. Ṣe rí ibiṣẹ́ yẹn wọ́n máa ń lérò pé a ní ọ̀nà míì tá a lè gbọ́rọ̀ ayé ara wa gbà. Ìyá ò lè jẹ́ mí tí mo bá fi ṣe ẹ̀ sílẹ̀. Yes.
0: Okay.
1: Ní January, èmi ni ilé-iṣẹ́ rán lọ sí Abuja. Mo dẹ̀ lo odidi oṣù kan níbẹ̀. Mo rántí pé on the 2nd of February ni mo tó dé. Lẹ́yìn ìgbà yẹn mo padà sílé mo lóṣù kan. Yes. Ìgbà tó tún di April, wọ́n tún ní kí n lọ. Abuja yẹn ni mo wà nígbà tí mo lo 2 weeks tán. Wọ́n ní kí n máa gbabẹ̀ lọ sí Port Harcourt. Gbogbo nǹkan tí mo ń sọ yìí by road ni o. Wọ́n sọ pé wọ́n san owó flight. Na gbogbo nǹkan tí mo wá ń ṣe pátápátá ṣe mọ̀ pé owó tó jẹ́ àwọn allowances tó yẹ kán fún mi fún travelling. Ṣe mọ̀ pé láti ìgbà yẹn gbogbo tó yẹ kí n gbà lọ́dún mi ò tí ì rí gbà. Ok, mo wá kọ̀wé mo bèrè. Kẹ́ ẹ lè mọ owó bí tẹ́ ẹ ti ń sọ pé bóyá àìní sùúrù tèmi náà o. Mo wá bèrè sí wọ́n sọ pé kò owó yẹn ò tí sílẹ̀ sí. Wọ́n mọ̀ mí rán níṣẹ́ yẹn ṣùgbọ́n owó yẹn ò tí sílẹ̀. Now, ìgbà tí ibi tí ó wá máa ní advantage tó wà, ó ní one important meeting kan tó dàbí conference. Yes, eléyìí tí wọ́n ṣe last year tán sọ nínú meeting tá a ṣe. Ìgbà tí wọ́n fẹ́ lọ síbẹ̀ yẹn, ẹni tó kéré jù nínú staff ni wọ́n ń lọ. Torí pé ẹni benefit ọmọ tó súnmọ́ ọ̀gá ni wọ́n rán lọ síbẹ̀. Now, ibi tí wọ́n máa ń rán lọ síbi tí ò sówó flight lọmọ yẹn gbé lọ, ìyẹn ní flight allowance inú ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n san. Ṣe rí ẹ̀. Now, gbogbo àwọn oríṣiríṣi àwọn nǹkan tó ń sọ tí mi ò lè ka tán, I'm going to leave that job. Fact nìyẹn. Mo dẹ̀ máa dá wọn lójú mi ní sọ fún wọn tí mo fi máa lọ. Màá fi ṣe yẹn sílẹ̀. Fact nìyẹn. Ẹ wo ṣe ẹ̀yin ẹ tí mọ̀nà torí pé kò pẹ́ tẹ̀yìn darapọ̀ wọn and ẹ tí wà exposed sáwọn iṣẹ́ tí wọ́n ti fi irú mi ṣe lẹ̀ fi ń sọ̀rọ̀ bẹ́yẹn. Ó máa tó yẹ̀yìn náà ṣá. Èmi máa ń fẹsẹ̀ ẹ̀yìn délé ń tèmi. Ó sì wàhálà màá wọ́gbọ́n dá sọ̀rọ̀ ara mi but mò ń sọ torí pé ẹ jẹ́ ti tèmi. Mi ní fún wọn ní ẹni notice tí mo fi máa lọ. Fact nìyẹn. All right, sir. Ṣé yẹn tí mo bá ti dọ́fíìsì lọ́la ẹ gbé fáìlì ẹ wá sórí tébù mi màá sáré ṣe. Màá báyìí ń tírìtẹ̀ kí ẹ kúrò wájú kò sí wàhálà. All right, take care.

0: mẹrin ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo da ẹ lókòwò owó owó ara mi àti ilé tí mo yá ni o more that is just it aláì more ni ẹ bẹ́ẹ̀ ni
1: ṣùgbọ́n àlàní ní sùúrù
0: kí n kọ̀wé
1: gbàṣẹ́
0: lọ́dọ̀ ẹ tí mo fẹ́ ràn ẹ lọ́wọ́ jọ ṣe mo ní kò forúkọ mi sórí school yẹn ni
1: of course kò wulẹ̀ lè sorúkọ ẹ ń bẹ̀ náà even ilẹ̀ tá a ra
0: so kí ló wá dé kí ni nǹkan tí mo fẹ́ ṣe tó burú ju pé kájọ máa ṣiṣẹ́ ń bẹ̀ yẹn
1: lẹ́yìn ṣe fẹ́ ṣe nǹkan mi nìyẹn
0: àṣọ́tì ẹ̀kẹ́ nìkan mọye tí káàtẹ̀ sọ pé ó fẹ́ máa fún mi ní nǹkan mẹ́ ẹ̀kẹ́ nìkan níta mọye tó fẹ́ máa fún mi.
1: ok ó dà bóyá ká ṣe báyìí bóyá ká má sọ̀rọ̀ nípa sálárì lójú gbogbo wọn.
0: bẹ̀ẹ̀ tí wọ́n á gbà mí wọlé àwọn ló máa approve.
1: bó ṣe máa wọlé.
0: tó bá dẹ̀ wọ́n lè reject mi èmi ìwọ ọ̀tẹ̀.
1: ò ṣe wọ ọ̀tẹ̀.
0: wọ́n máa fọkọ ẹ wọlé.
1: láíláí.
0: no. mo dẹ̀ mọ̀ pé àwọn mọ̀lẹ́bí tí mo rí nígbà tí mo fẹ́ wọn ò ṣe èèyàn rádaràda wọn ò ṣe kà ibi tí wọ́n ti rí wà ilé kò yé mi bóyá wọ́n wá ṣe ẹgbẹ́ wọlé wọn mo fẹ́ bí wọ́n.
1: ṣé nǹkan tí mo sọ yìí ti wá pọ̀ jù ni.
0: o dédé ara ló ṣe.
1: kí ló wà ń bẹ̀ ṣé ìwọ máa gbé ilé iṣẹ́ kan sílẹ̀ nísìnyí máa sọ pé mo fẹ́ máa ṣiṣẹ́ ń bẹ̀ ò ní tọ ọ̀nà tó tọ́.
0: ká lọ pé òun wo movie nínú nǹkan tó ń ṣẹlẹ̀ wá ń ṣẹlẹ̀ kí ni màá máa sọ sí nu.
1: nǹkan tó normal ni nà ó.
0: it is normal.
1: àbí.
0: o ẹyin family ọyọ abẹkẹ àti tèmi ọrọ lẹ ń gbọ yẹn o ìyàwó tèmi fẹ lélẹ ọlọrun máa jẹ ká ṣe omi gbé.
1: ẹ máa gbọ́ná ṣé dandan gan tiẹ̀ mi kò dẹ̀ wá ṣiṣẹ́ gan pẹ̀lú mi. tí wọn náà bá mọ̀ pé ó láìkì kí ni
0: ìwúlẹ̀ fẹ́ kí n ṣiṣẹ́ mẹ́ ẹ̀
1: tó tẹ́lẹ̀ tó bá mọ̀ pé wọn náà láìkì school pé o fẹ́ dá school sílẹ̀ kò lè lọ sí bòmínà wàdẹ̀ pọ̀ sókè wàdẹ̀ lọ ra jà bẹ́ẹ̀.
0: 0912370865.
1: ṣé dandan ni kó ràn mí lọ́wọ́ náà.
0: 0912370865.
1: gbogbo àtìgbà tó dẹ̀ kù kí sí ràn mí lọ́wọ́ náà.
0: 8675 tó bá jẹ́ láti ilẹ̀ òkèrè +234 8142 49 1006 +234 8142 49 1006
1: ẹlẹ́ẹ̀kejì náà olúwẹ̀ lulẹ̀ bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kẹta náà olúwẹ̀ lulẹ̀ bẹ́ẹ̀ tó fi dórí ẹlẹ́ẹ̀kẹrin. Máa ni nǹkan mi ò ti ẹ̀ retí pé ó yẹ kó kọ́rọ̀
0: yìí
1: kó tough tó báyìí o.
0: hello.
1: kí ló dé.
2: ẹ kọ́ àtótó mi.
0: ẹ káàsán.
2: ẹ káàsán ìṣe àbẹ̀kẹ́ mi dálà ni ẹ kọ́
0: àmì.
3: ẹ ojú tèmi kàn fi wò ó ní à ń já bẹ̀sẹ̀.
1: ma ṣe
3: ojú tèmi kàn fi wò ọ̀rọ̀ yìí ni pé lóòótọ́ ọkọ ni wọ́n fún yín ní moral support láti jọ ìwá bẹ́ẹ̀ bá ṣe ṣe ni wípé kì í ṣe pé máa ní kọ́ lọ mú síbi ìwá ní ojú ọgbọ́n ti orúkọ mi ìyáàfin emmanuel látọ̀rí ta challenge.
0: ẹ ṣe
3: kò ní ìdí pé ẹ̀ṣẹ̀ ń sọ pé kọ́ lọ máa mú síbi ìwá ni ó lè fẹ́ máa ṣe ni pé tẹ bá ti rẹ́ẹ̀dì kàn mú wọn délé iṣẹ́ yẹn wípé àwọn ni o aláṣẹ tó darí ilé iṣẹ́ yìí láti fi yé
0: obìnrin rẹ lẹ́yìn.
3: kò ní ìdí pé gbogbo àwọn pípù yẹn tó kún wọn fẹ́ mọ àṣírí yẹn pé kọ́kọ́ yín lọ máa mú síbi ìwá ẹ mọ̀ pé ẹbí ìgbà tẹ́ ẹ gbé wọn lé wọn lọ́wọ́ nìyẹn ṣùgbọ́n tẹ bá ti débẹ̀ ó da tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀mí ni mo mójú tó ní ìṣùgbọ́n kọ́ mi ti dé òun ni ó máa ṣe
1: ọmọ máa mójútó
3: ó ti tán
1: nǹkan
3: tẹ ní ìdí nìyẹn.
1: ok èmi ò dẹ̀ tiẹ̀ tí wọ́n á rò bẹ́ẹ̀ o
0: àmì ẹ ṣe
1: èmi ò dẹ̀ tiẹ̀ tí wọ́n á rò
0: bẹ́ẹ̀
1: o ẹ mọ̀ pé láti ilẹ̀
0: náà
1: kì í ṣe pé orílẹ̀ fún mi support lórí eléyìí.
4: 0812 0912 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3 0861 2 3
1: wa da o
4: ki n fi se yen sile ka won yan ma te mere be yen
5: ayi
4: ro mo le te won
1: mere abi ma lo ti ko si ade si kon eh yin ri won lo nikan lo
4: ran lowo o ti yen mi ta de so ti de bi ta de ina lohun
1: ni fi yan le eh se o eh inu
4: mi dun pe hello hello mi na tun ti wa nbe ni o e ba binu hello
5: hello ekweto
4: e ka san
5: opo ni oku ni joba o jo bi ere ni ki sere oruko temi ni oji omo west lati United States of Ileto to Academy
1: e gbo se nkan ti mo se yen so ti poju ni
5: obi bi se nkan to e bi da di koko

0: bẹ̀rẹ̀ bẹ̀ ni yẹ o tẹ bá bẹ̀rẹ̀ bẹ̀ kí lè mọ tó máa ti bẹ̀ yọ.
1: Kò sí wàhálà mo ti gbọ́ yín ẹ ṣe èmi gbọ́ ti yín o kò bí mi ò tí rẹ ni tí àfi máa tó kọ́kọ́ pè yẹn nìkan ni wọ́n understand feeling mi. Hello.
2: Ó máa ti ń ṣo mi nímú.
1: Ẹ káàsán. Obìnrin tí mo dúró tì láti lẹ̀ títí dàsìkò
2: yìí. Ó dúró tì mí lórí eléyìí o ibi tó ti dúró tì mí mo ń lulẹ̀ ni o.
1: Kí lẹ kó ṣẹlẹ̀.
3: Mo lẹ́dẹ̀ bí ọdún kan rí ara yín. Òde bí ọdún kan rí.
1: Èmi lò dé bí ọdún kan rí.
2: Gbogbo ọ̀nà mẹ́rẹ̀ ẹ̀gbẹ́ rẹ̀ ni tó kówó lẹ̀ fún mi báyìí mo mọ nǹkan tí mo fẹ́ tí mi gbọ́. Wọ́n sọ bẹ́ẹ̀ o.
3: Orí okòwò ní pẹ́ wá dáa náà lẹ́sìn òrùlé lé lórí.
2: Àbí.
3: Lọ́jọ́ kẹ́yìn náà tó wá lọ fẹ́ lọ gbé sẹ́tẹ́ bíbẹ́ torí pé ẹ̀yin lẹ dá lókòwò ẹ̀mẹrin kó náà wá wáṣẹ́ fún yín lọ́sẹ̀.
1: Wúmà yìí ló jọ nínú mọ̀lẹ́bí yín. Ẹ̀yin méjèèjì jọra yín.
2: Jọ má yín sọ́ọ̀tì sísà mi o. Àbí kí ló ṣẹlẹ̀
1: báyìí? Ẹ wo. Ẹ fi
2: nǹkan
1: kò sí wàhálà ẹ ṣe ẹ ṣe gan ẹ ṣe so àwọn tó ń fún ẹ ní
2: wọ̀nràn ni gbogbo nǹkan tí ò ní túmọ̀ tẹ́ ẹ̀dẹ̀ wá ń pa ìbọn lé lórí
1: mi ò gbọ́rú ẹ̀ rí
2: ẹgbọ́
1: abẹ́kẹ́
2: ṣíṣí yẹn ti bàjú
1: rí má ṣe nǹkan tí mo fi mo lè bẹ ọlọ́run pé kó dáná sun bẹ̀ yẹn fàtí mo sọ fún ẹ yẹn
2: hello.
1: Ẹ káàsán.
3: Ìgbà tí ẹ dá wọn lókòwò àkọ́kọ́.
2: Mẹ́rin ni ó dá mi.
3: Ẹ dẹ́ ẹ̀kẹta. Ẹ dẹ́ lẹ́ẹ̀kẹrin. Kò yẹ kẹ́ ẹ yọwọ́ nú ọ̀rọ̀ wọn rárá.
1: O mo dẹ̀ yọwọ́ ni àbí. Kò kì í súyàn sí ọlọ́run ni mí ni.
3: Ìgbà tí yọwọ́ ni pé ìgbà wọn fẹ́ bẹ̀rẹ̀ skul ẹ kàn dáadáa wọn. Ẹ bá wọn mójútó àwọn ẹ̀gbọ́n wọn náà lọ bá ẹ ráyè tí wọn.
1: Ọlọ́run dẹ̀ ṣe àbí.
3: Ẹwà advice tẹ fún wọn pé wọn gbọdọ̀ gbé lọ́bọ̀lọ́bọ̀ wá bá yín nínú ilé.
2: Wọ́n sọ bẹ́ẹ̀ o.
3: Tó bá ṣe pé wọ́n gbé lọ́bọ̀lọ́bọ̀ wá bá yín nínú ilé, ẹ sì fẹ́ ìyàwó mi, ẹ sì ta lọ.
2: Tọ́.
1: Ẹ máa worú òrí yẹn. Ẹ worú òrí yẹn. 09123708675+3481424910005. A wo nkan táwọn èèyàn ń sọ lórí Facebook.
2: Ìwọ́n gan ló sọ pé o fẹ́ ràn wá lọ́wọ́ kò dé sí wàhálà bó ṣe pinnu pé o fẹ́ ràn mí lọ́wọ́ kò sí wàhálà ṣùgbọ́n on a good day ó yẹ pé ká fọ́lò o protocol.
1: Hello.
2: Àbí kí ni mo fẹ́ ṣe báyìí.
1: Ẹ káàsán. Ẹ ṣeun.
3: Ẹ sọ àlá
1: mi. Mo ń gbọ́ yín o.
3: Orí bí ó dùn. Tẹ̀bà tí ni yín. Orí bẹ ṣe ń mú fọ́bìnrin láti ilẹ̀. Pẹ̀lú skul tó dálẹ̀ ẹ mọ̀ tó lè ṣàṣeyọrí. Nígbà wá rí pé ó ṣàṣeyọrí. Lẹ fẹ́ rapala wọlé.
1: Èmi fẹ́ rapala wọlé.
3: Lẹ fún wa dọ́kúmẹ́ǹtì ẹ̀rẹ́ kì í pé ẹ̀yin lẹ wá fẹ́.
2: Lẹ wá wẹ́ẹ̀bù wa o.
3: Ẹ wá fẹ́ ṣèyẹn ẹ wá tún fẹ́ jẹ gàba lórí ilé ìwé rẹ̀ táwọn ẹ̀gbọ́n rẹ̀ ti ra kalé lórí. Tó ń bò bá wá yá ẹ̀tún kọ́yìn ẹ̀ sí kinní ẹ̀ mọ̀ fọ́ bá rí kéré sí ẹ̀ mọ̀ fi jẹ́ lẹ́sẹ̀. Ìwà tẹ fẹ́ wù ó dáa. Ẹ̀tún ẹ̀tún ìròyìn pa o.
1: Tọrọ tọ mi ò tẹ wẹ.
2: Ẹjọ ṣé dandan ni kí wọn á sọdọ mi.
1: No, mo ti ẹ̀ sí mọ̀ ná. Gbogbo nǹkan tó ń sọ yẹn ń fọ mi lórí. Nǹkan tó pọ̀lọpọ̀ ń sọ gan.
2: Ojú ìtì pọ́n o.
1: Oorun mi nínú.
4: Kí la rí gbọ́ lẹ́tọ̀ lórí Lagelu 96.7 FM ẹ máa bá wa ká lọ.
5: Lagelu FM 96.7.
6: Mo ti bẹ̀rẹ̀ kí o lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
8: ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ ọ̀yọ́ white stone souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú ìbàdàn tẹ́ nìkan rẹ ṣe tẹ́ sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá gbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa high quality stone mix blender ìrara ti ń bẹ lórí stone mix blender wa o stone mix yam panda
9: àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka
8: battle school items souvenir bags high quality stainless pot tí doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí pressing iron àwọn ògbàlódé lóríṣiríṣi abọ́mọ̀fọ́ serving dish rechargeable fans gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn ketra solar fan ohun èlò ní kitchen àti nínú ilé ó sì wò yín ká bá yín set up kitchen yín a tún lè bá yín ṣe tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ń kulẹ̀lẹ̀ for the original souvenir gbéra lẹ̀ máa lọ sí white stone souvenir ìdí àpẹ́ odùdúwà building directly opposite nnpc filling station ìdí àpẹ́ ìbàdàn fún ìrajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 white stone souvenirs débi ọ̀rajà.
10: Clash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté.
11: Ìdílé onílera pípé, ọjọ́ ọ̀la tó ń tàn, ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò. Ìlera rẹ, yíyan rẹ, ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
12: Nítorí náà, ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀, àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin, ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ, tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
11: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alubarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ o.
13: Lágilu FM 96.7.
14: Kí la rí gbọ́ lẹ́tọ̀ lórí Lágilu 96.7 FM? Ẹ máa bá wa kalẹ̀.

0: aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ Bosun King Property ta mọ̀ ní bọ̀s ta mọ̀ sí bọ̀sun ọba igwe wa tí ń talẹ̀ tómi bàrẹ̀ tómi gbogbo Nàìjíríà ti ti
1: ọba gbogbo àwọn tí ń talẹ̀
0: ọlọ́run ògo ni fún ọlọ́run ògo ni fún
1: bọ̀sun ọba ó tọ́jọ́ méjì ó tọ́jọ́ mẹ́ta aráàlú fẹ́ mọ ibo nílẹ̀ kù sí ibo nílẹ̀ wà
0: kò sí ilẹ̀ ò lè tàn ilẹ̀ ò lè tàn
1: lọ́wọ́
0: tí a bá ń sọ̀rọ̀ nípa ilẹ̀ òbítíbitì ilẹ̀ lèmi ń tà ilẹ̀ tó gbé ìbàdàn mi èmi ó tún talẹ̀ fáwọn tí ó tún lẹ̀ tà ni ẹni tó bá tún fẹ́ ṣe estate èmi ó tún lẹ̀ tà fún ìtàlẹ̀ fún ma tàlẹ̀ fún wa tún tún lẹ̀ tà ni bẹ́ẹ̀ni lákọ̀ọ́kọ́ mo nílẹ̀ òkò lọ́wọ́ mo nílẹ̀ tó fi ń kọ́lé lọ́wọ́ mo nílẹ̀ tó fi ń ṣe estate lọ́wọ́ kẹ́kọ̀ọ́ wá sọ̀rọ̀ nípa ilé oko tó bí nàìjíríà ṣe rí ń sìn àwọn èèyàn nídìí àti dáko láti back nàìjíríà up ẹ o bí gbogbo nǹkan lè dẹ gbogbo èèyàn ní
1: bẹ́ẹ̀ni
0: tábà ní wọ́n sọ̀rọ̀ nípa éka sọ̀rọ̀ pa éka èmi nìkan náà mo ń polówó éka ju gbogbo nàìjíríà torí pé mo mọ̀ nípa éka ilẹ̀ oko ọlọ́run fi rọ̀ mí lọ́rùn tó pọ̀ so má gbọ́ látorí torí àwọn tí ò ní nǹkan kan táwọn kọ́pàsì mi tó ṣẹ̀ṣẹ̀ jáde tán fẹ́ ṣe fáàmù ni wọ́n fẹ́ ṣe kankan ni aláti kọ́kọ́ ṣe kíni nǹkan kékeré ti sí wọn a bá sọ̀rọ̀ nípa ilẹ̀ 1 acre
1: éka kan
0: 5 acres
1: éka márùn-ún
0: 10 acres
1: éka mẹ́wàá
0: 100 acres lójú kan tabá ń sọ̀rọ̀
1: bàtú ọba díẹ̀ díẹ̀
0: mọ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní
1: ìtìlẹ̀
0: lóde yìí ó tẹ̀ iyún àmúṣeré ni ẹ mọ̀ wá gbọ́ 1000 acres lójú kan 500 acres náà wà lójú kan o mo ní 5000 acres lójú kan mo ní 7000 acres lójú kan
1: ti lọ hectares
0: bẹ́ẹ̀ni mo ní 10000 acres lójú kan bẹ́ẹ̀ni mo ní 15000 acres lójú kan tí ọyọ state ogun gan ogun ọ̀sun lè fara pọ́n tó àwọn gọ́ọ̀mẹ̀ntì àwọn gọ́ọ̀lẹ̀ tó lè fi ran àwọn èèyàn lọ́wọ́ pé kó máa dáko lọ kí ebi máa pa wá nàìjíríà mo ní 20000 acres lójú kan ẹ bá sọ̀rọ̀ pé éka ọlọ́run fi ràn mí ni mo ní éka lọ́wọ́ ilẹ̀ tó rà tó ní rídàmù bẹ́ẹ̀ láéláé bọ̀sùn ọba ní talẹ̀ ti ń ta éka lẹ̀ tó gbé ilẹ̀ mi bọ̀sùn ọba ni.
1: kábíyèsí tá a bá sọ̀rọ̀ bọ̀sùn ọba okọ̀ ńlá ni tá a bá sọ̀rọ̀ nípa ilẹ̀ tàbí ilé gbẹ̀mí ẹ̀sọ́ ò sì fún bọ̀sùn kings lórí ọ̀rọ̀ ilẹ̀ dé sà 100 acres lójú kan 1000 acres lójú kan ní gbogbo gbogbo ni ká fojú sí pé àwọn ilẹ̀ yìí wà.
0: kí n tó kọ́kọ́ bọ́ sórí iyùn ojó ti ń pagún bọ̀ ọjọ́ ti pẹ́ mo ti wà lórí ẹ̀dùn nísinsìnyí ó ti ń súnmọ́ ogún ọdún bọ̀ báyìí èmi làkọ́kọ́ èèyàn tí wọ́n kọ́ polórí ẹ̀dùn ní gbogbo nàìjíríà tí mo ń talẹ̀ láyé àwọn bọ̀dá mi ó sì wà láyé wọn sì ní ikú báyìí àwọn lálọ́mí àwọn gbóyèga làwà èmi làkọ́kọ́ gbogbo nàìjíríà gbogbo yàtọ̀ fi dẹ́kun dé gbogbo nàìjíríà tèmi ni mo talẹ̀ tí mo ń talẹ̀ lórí rédíò so tó bá sọ̀rọ̀ ibi sílẹ̀ wá wà ní gbogbo kò síbi tí mi ò nílẹ̀ sí mo nílẹ̀ lọ́ṣọ́gbó mo nílẹ̀ ńlọrin mo nílẹ̀ mbakatari mo nílẹ̀ làbẹ́kúta mo nílẹ̀ ni mo nílẹ̀ ṣàgámù mo nílẹ̀ lẹ́pẹ̀ mo nílẹ̀ ṣákí mo nílẹ̀ sẹ́yìn mo nílẹ̀ ní ìbàràpá mo nílẹ̀ lẹ́ṣà mo nílẹ̀ nífẹ̀ mo nílẹ̀ lẹ́kìtì gbogbo ni mo ní nílẹ̀ sí mo sọ bá sọ pa ayé kalẹ̀ kò síbi tí ì nílẹ̀ sí.
1: ẹja wo báyìí àkókò tá a wà yìí sì ń àkókò tí wọn kálukú fẹ padà sóko lọ sọgbìn ni àwọn ilẹ̀ ọgbìn oko wọ̀nyí bàbá àwọn ilẹ̀ oko farmland.
0: olú ẹni mo ń dárúkọ yìí ilẹ̀ ń bẹ́ ṣákí ilẹ̀ ń bẹ́ sẹ́yìn tí sẹ́yìn kò ṣe é kó abẹ́òkúta máa fọ́ lálẹ́ ìfọ́ lábẹ́òkúta ni bó o fẹ́ 10000 acres lábẹ́òkúta máa mú jáde wá fún ẹ bó o fẹ́ 10000 acres ní òní ọ̀ṣun state máa mú wá fún ẹ so ní ìbàdàn mo nílẹ̀ káàkiri gbogbo ibi kíbi ní gbogbo onígbogbo níbo níbi kíbi ní gbogbo ilẹ̀ yorùbá.
1: àǹfààní àwọn tó ń gbọ́ wa ṣé ẹjẹ̀ ń bèrè lórúkọ wọn àti òun ojú báyìí sí èsì pé yóò lo òkè gàgàgà.
0: bàbá àmọ̀ bí nàìjíríà rí bákan bọ̀ láwá tó gbowó lé nǹkan náà ó tún lé àwọn èèyàn sẹ́yìn bí bọ́ bá bọ́ àá ṣe lówó pọ̀ fún ọ

0: 81 78 06 0 70 0 70 62 61 81 78 0 6 0 6.
1: Tẹ́ máa ń sọ̀rọ̀ nípa ilẹ̀ oko, torí bí Nàìjíríà ṣe rí ní ìsẹ́lá gbẹ má bínú o, ẹlòmíì máa bẹ̀rù pé fọkàn balẹ̀ ilẹ̀ tó bá ti fún ọ, ó bá bẹ́ẹ̀ ni bí o ní bá. Tó bá ń sọ̀rọ̀ láti bí díẹ̀ pẹ́ dé Èkó Badagry, mo nílẹ̀ oko ń bẹ̀, mo bí sí ilẹ̀ oko sí gbogbo ilẹ̀ Yorùbá pátápátá.

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀ bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 táyù kan gba àǹfààní 5 tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ṣẹ̀ lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1# lórí ìlàjẹ̀lú FM *347*1004*2# bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
2: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn dédé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
4: Lajulu FM 96.7.

0: Ọ̀gá ọba ìbẹ̀rẹ̀ àti òpin abẹ̀rẹ̀ ọdún yìí láyọ̀ àtàlàáfíà Monday tó kẹ́yìn oṣù July náà látún ti wọ̀ yí o ọ̀sẹ̀ yóò sàn wá sówó yóò sàn wá sọmọ yóò sàn wá sí Èkó balẹ̀ ọ̀rọ̀ láṣẹ Elédùmarè ẹ ṣàmì ẹgbẹ́ tí ẹ̀tọ́ àdúrà mìíràn mo kí n kábọ̀ sórí ètò travel with the twins pẹ̀lú àwọn ọmọ yín ọlálùbárí kà tẹ bá ti mọ̀ pé gbogbo ọjọ́ ajé báyìí lọ́tún lọ́tún náà ni ètò wa máa ń ló máa ń gbàràdá fún ti oṣù July yìí guest of the month náà ni special edition ni gẹ́gẹ́ bí gbogbo báyìí ń sọ ní ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ àlejò wa ti wà pẹ̀lú wa o ṣùgbọ́n kí a tó máa jẹ́ kàlejò yín kẹ tó máa gbọ́ ohun mọ̀ ẹ jẹ́ kí n máa fẹ́lẹ́ ìdárúkọ mi pé orúkọ mi ni Kẹ́hìndé Ọládélé Ògùntóyè mú kí n kàbọ̀ sórí ètò travel with the twins.
1: This is to welcome you to yet another special episode of travel with the twins on Lagiland 6.7 FM OK Gajoke Oga on top the only broadcasting station broadcasting from the palace right in the palace of Obadebayo
0: Abeni
1: MFA Baba Ekerin Olubadan ti Ibadan ti ati Ambi Akin gbogbo eyin te gba ni le loko leyin odo loruko olo to agba eto yi Tunde Omolawo Kebugi olo to agba Shonsa
0: Oga
1: Gbenga Olayiwola yàtọ̀ ni in-house producer wa Bọ̀sùn Ọláyọ̀dé ló máa ń bá tẹ pépè lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ tẹ fi máa ń gbọ́ Taiwo Oyedele Ògùntóyè lórúkọ mi wẹ́rẹ́ ẹ̀dá ní láti débi tó ń lọ bí eré ọdún yìí ń lọ sópin lágbára ọlọ́run ẹ̀mí tí yín àti tèmi ò ní bọ́dún lọ sópin àpẹẹrẹ ọlọ́wọ́ táàjọ bẹ̀rẹ̀ ọdún láyọ̀ láò parí ẹ̀ láyọ̀ pẹ̀lú gbogbo nǹkan ayọ̀ tó wà ní ọdún yìí bẹ́ẹ̀ ni wọ́n máa bá wa nílé lóko lẹ́yìn òde ẹ káàbọ̀ ẹ kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sórí ètò wa lẹ́ẹ̀kan sí This is Travel with the Twins with the most famous things in African tourism on Lagiri 96.7 FM ẹ kú kalẹ̀.
0: Yes, gẹ́gẹ́ bí mo sọ tí o ní ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ mẹ́ta mélòó sẹ́yìn ọ̀rọ̀ ìrìn àjò náà là ń fi bẹ́ẹ̀ sọ ká sọ̀rọ̀ ìrìn àjò ká sọ̀rọ̀ tourism ṣùgbọ́n gbogbo tòní yóò kó gbogbo ẹ̀ papọ̀ nítorí pé àṣà wa la sọ̀rọ̀ lé lórí pàápàá jùlọ nípa ohun tó jọ mọ́ travel and tourism ẹ mọ̀ pé wọ́n ní culture is the total way of life a sọ nípa àṣà wa àrólé àṣà. Wọ́n ti wà pẹ̀lú wa nínú òkulu gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa ní gbọ́nà ti facebook ti lágbélú ẹ̀ máa ń lọ bẹ̀ ẹ́ rí àròlé àṣà ta ni ó ń jẹ́ àròlé àṣà àwọn kan ti máa wòye pé àwọn ni òun ni àwọn kọ́ ẹ lọ darapọ̀ mọ́ wa ní gbọ́nà ti facebook ti lágbélú kẹ́ ẹ wo àròlé àṣà ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí ìṣèwà ẹ jẹ́ ká lọ mú ròyìn ráńpẹ́ nípa travel noise tó bá ń ṣẹlẹ̀ ní àgbáláyé àti orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ áfíríkà tábàtìkà ròyìn tán ẹ wà máa gbọ́ ohun rírìn lẹ́nu wa pẹ̀lú àlejò wa guest of the month special edition travel with the twins ẹ kú kalẹ̀ up next.

0: ètò kan ètò kan tó ń fún àwọn ìyá lọ́jà láǹfààní láti sọ àwọn àdojúkọ wọn àti ohun gbogbo tó lè mú kọjọ ó dùn kájí ó sì tún máa wọgbá ètò àgbájọwọ yóò máa wáyé ní ìkànnì lágelu 96.7 FM ní gbogbo ọ̀sán ọjọ́bọ̀ Thursday ní déédé agogo méjì ó kọjá ìṣẹ́jú 15. Ètò àgbájọwọ Ìyámọ̀pọ̀ Center for Peace, Women and Youth Development àti Coalition of Oyo State Market Women Association ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Eric Bow Foundation ìlú Abuja. Àgbájọwọ la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan kò gbẹ́rù lórí.
1: Mo ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ ni gbàgbé.
3: Years ago, the biggest radio raffle hit we ever saw.

0: ẹtin yin melo gbogbo eyan pile oyo white stone souvenir lo ran mi sin yin lori gbogbo eyan to ti lukan wo lu ibadan te ni kan re se te si nilo souvenir lori serisi to je original pambele te le lo ninu le te le fi sebun fawon oni nawo gbogbo lojo ayeye won bi ari agbeyawo oku agba ojo bi isile ati fun awon omode ka so die ke le mo po jagidi yapa high quality stone mix blender gara tin be lori stone mix blender wa o stone mix yam panda
1: aso su diyan le yo soka
0: back to school items souvenir bags high quality stainless pots ti doctor recommend pe ka ma lo niru asiko yi present iron awo gba lori lori sirisi abomo for serving dish rechargeable fans gbogbo irinse to wulo feyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin se ti gbogbo color o si jora on kulele for the original souvenir pe ran le ma lo si white stone souvenir ide ape odudua building directly opposite nnpc filling station ide ape ibadan ko raja lopo o le pe 08069134989 08069134989 white stone souvenirs debi on raja
2: years of grace, 40 years of favor, 40 years of strength, 40 years of victories. Today, we celebrate not just the passing of time, but a life that continues to inspire everyone privileged to know you. Oluwatosin Adegbenro, a devoted husband to Mrs. Nancy Adegbenro, a loving father. May he grant you greater joy, sound health, divine favor, and doors of opportunity that no one can shut. 40 is only the beginning. Oluwatosin Adegbenro, happy 40th birthday from your delectable wife, Mrs. Nancy Adegbenro.
3: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
4: Ẹyin tèmi báwo ni o ṣe wá. Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
3: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000 0807-112-4000.
3: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: intel kan kan fi wole e ta mu bo bi mo fe ba sequence yen lo dada e lawon to duro e ki won okan mi so pe awon to joko na e gbodo ki won e si ki won na yes ambassador Yomi Durolade po who is Yomi Durolade po and ninu introduction to mo so mo ni arole asha e ba mu mejeje po tani Yomi Durolade po arole asha bo lo se waye
1: oda Yomi Durolade po o je ikan lara omo bibi baba wa Durolade po ti mi kin lu olugbe fun nitori pe ti Yomi Durolade po ba si wa lori oke pe
0: baba na ni
1: baba Durolade po ku mo je bo ni kin se mo na o
0: e mu ni bi to ba ti wu
1: oda abi mi si inu itage je kin so be tori ati baba ati mama mi won je osere ori itage nigbati a de ti bi mi sinu e tori ati nu yin na ni tin be mi se ori itage
0: yin na tin perform
1: be ni o gba tan tun wa bi mi won fi mi se props daada ni ori itage mo de gbonju sinu e mama mi wa man so kini kan ti mi kin gbagbe rara nigbati mo ngagba bo ti kini yen tin wa ninu emi mi ti mo tin ku awon boys jo ladugbo pe eja se kini o lo eja se gbogbo e wọ́n a máa ń sọ fún mi pé ó dìgbà tó bá mọ nǹkan tó wáyé wá fún kó tó bẹ̀rẹ̀ ṣe eré orí ìtàgé ọ̀rọ̀ yẹn ò yé mi rárá rángbà yẹn títí tí mo ṣàfihàn iléèwé tí mo ka dé iléèwé ẹ̀kọ́ gíga tí mo fi lọ sí fún tí mo tún ṣàfihàn fún NYSC ṣe rí gbogbo bí mo ṣe ń ṣe àwọn nǹkan yìí náà kò sí eré orí ìtàgé ń yọnú ara mi ni o kò sí títí tí mo tún represent NYSC gan ní Bauchi State.
0: Pẹ́ kàwé
1: báyìí mo kàwé mo dẹ̀ gba ìwé nínú ìmọ̀ ẹ̀rọ mechanical engineer ni mi ṣùgbọ́n tí mi ò fi eré orí ìtàgé sílẹ̀ rárá rárá
0: ṣùgbọ́n ẹ lọ study theater
1: mi study theater ẹ̀kọ́ tí mo ti mọ̀ láti léwá yẹn ló ń jà
0: ní inú mi
1: títí di àsìkò yìí mo jẹ́ olórin mo jẹ́ oníjó dance choreographer ni mi dance instructor ni mi mo dẹ̀ máa ń darí eré ní orí ìtàgé àti ní sinimá gbogbo nkan tó ṣàjẹmọ art generally gbogbo ẹ ni Yomi Durolade.
0: Oya ibo wa ni àròlé àṣà ti wa wọlé
1: o. Ṣẹ̀rí ọ̀rọ̀ àròlé àṣà yẹn ó wọlé ní ìgbà kan mo kàn rò náà ni wípé kí ló ṣẹlẹ̀ gan mo fẹ́ kí àṣà Yorùbá kó máa reflect ní gbogbo nkan tí máa ń ṣe wọn ò pé báwo mo ṣe lè ṣe wọn á decide pé mi wọṣọ òyìnbó mọ
0: láti jáyé àtọ̀
1: mi wọṣọ òyìnbó mọ
0: bọ̀sùngán wẹ̀yìn
1: mo wá jẹ́ kí fìlà mi kó jẹ́ trademark mi
0: okay,
1: kò sí aṣọ náà ti máa wọ̀ tẹ́ni bá fìlà aṣọ yẹn lórí mi láti ó ti fẹ́ kọjá bóyá going to ọdún méjìdínlógún báyìí tí mi ti wọṣọ òyìnbó mọ àmì wọṣọ òyìnbó mọ
0: tó jẹ́ ti Yorùbá ibẹ̀ ti ń gbàṣà wà láwùjẹ
1: mo wá fẹ́ bẹ̀rẹ̀ mo wá wò pé báwo ni màá ṣe ṣe tí ó jẹ́ pé ṣé màá kàn máa wọ bùbá àti ṣọ́rọ́ nìkan ni gbogbo ìgbà táwọn ìyàwó máa wò mí pé mo wá decide láti máa fún ara mi ní mo kàn gbé mo máa ń design fún ara mi a kàn sọ fún tẹ́lẹ̀ mi pé a ní kò possible o possible mo wá máa ń fi aṣọ Yorùbá dá oríṣiríṣi ara fúnra mi lọ́rùn ibẹ̀ ni ọ̀rọ̀ àròlé àṣà yẹn ti wá jáde pé mo fẹ́ máa gbé àṣà Yorùbá jáde lárugẹ ní gbogbo ìgbà kúkú fún mi láròlé àṣà kí n máa jẹ́ àròlé àṣà tó jẹ́ pé gbogbo bikíbi tí n bá ti ń dé láì sọ̀rọ̀ mi ẹ ti mọ̀ bí àṣà àròlé àṣà
2: lóde. Ẹ jẹ́ mi á wá torí tí ò bá sí àná kò lè sóni bí ò bá dẹ̀ sóni kò lè sọ̀la ẹ jẹ́ ká wá wò ta bá ń sọ̀rọ̀ nípa gbajúgbajà àwọn èèyàn tó mú eré ìtàgé tó mú eré àṣà àti ṣe wá kúrò lórílẹ̀ nàìjíríà tó mú lọ àwọn àlẹ́ ṣé ká má dárúkọ bàbá Durolade pọ̀ ọmọ ìlú wo gan ni bàbá Durolade pọ̀
1: ọmọ ìṣogbo ni ọ̀rọ̀ kí àṣálà ọmọ àtẹwọ́ gbẹjà
2: ẹ̀tọ́ra àwọn kan lọ́mọ ìbàdàn ni Durolade pọ̀
1: bàbá mi kì í ṣe ọmọ ìbàdàn ọmọ ìṣogbo ni wọn ṣùgbọ́n wọn ṣe púpọ̀ nínú iṣẹ́ wọn ní ìlú ìbàdàn wọn gbé ìlú ìbàdàn dáadáa ìbàdàn kọ́kọ́ dé síbàdàn wọn gbé emetu wọn gbé college crescent wọn gbé bode kan tó ṣẹ̀ṣẹ̀ wà lọ sí bode wá
2: sí
1: ìbàṣọ
2: mama mọ̀rẹ́mí
1: mama omo Ekiti ni mama omo Epe Ekiti under Ijero local government
2: tori mama je ololufe eto yi won lese kan ma gbeto yi mama wa moremi ni aja
0: top top fans wa ni mama
2: lese kan ma gbeto wa
0: ati lojo monday monday bayi
2: lojo kan ni o wa ori eto ilagbere ledo
0: je ka wo agbo wa ololufe ko si to ta ba seto
2: bayi
0: mama agbe mama lati ki wa na we celebrate you mama e se gan e ti bo pe fun wa lagbo
2: je ka wo se gbojun mo baba dola de ko
1: mi gbojumo won tori tin ba so pe mo gbojumo won mo kan tan mi je ni gbogbo awon egbon mi gan awon na filifili la awon na ri
2: emi ma
1: se gbogbo wa lati dagba bet awon egbon mi se ni soro npa won emi o le soro npa won
0: okay pe le soro npa won nipa lana nti baba fi le kini awo kose wo le fe wo pe ah ibi bayi mo tele baba ni bi
1: gege bi monitor mo baba tan
0: so baba
1: nigba ti mama mi so fun mi wipe awon mo wipe baba mi ma ngbe mi dani o de ma so ro si mi ni eti mo fe so pe mo gbo oro yin gbogbo n ton so si mi ni ti pata ni mo gbo and gbogbo eni mo n ni sin
2: ka fi action ba ko ta ba we pe de pe nkan te kon le we loro ti baba so si leti ta ba nwo nipa awon eyan to ko mu be saxophone wonu cultural display be mi o fe rere o de podo yin ni mo ti ko ri lori de Nigeria to je pe won ma mu saxophone a play pelu cultural performances ta de gbe ewa
1: ede
2: wa jade e je ka wo nbo ni se wa inu eje na la ma lo wa
1: ni be ni mo kan wo na ni nkan ta npe ni packaging ohun ni o sele ni be yen mo ma nse ri ori tagi dada mo ma nju mo ma nkorin mo ni troop ta ma nkura wa kakiri mo wa wo pe bawo ni mo se se tete mi ta yato won ni a ki wo bata joba ta mo wa fe wo pe okay emi fe wo bata joba ta
2: fe try
1: be di mo fe wo bata joba ta mo wa wo pe bawo ni ma nse wo bata joba ta kini ma nse bi mo se wo pe je ki n gbe horns wo ni e mo wa lo ko fere trumpet ni mo koko ma n fo tele sugbon gba to ya mo wa ni je ki n bo si saxophone bawo mo se fe blend mejeji papo ti bata ati saxophone na fi papo mora won mo de joko mo kan gbe concert kan kale na ni bi mo de se bere na ni e wẹrẹ o de n lọ o ti wa di nkan ti
2: tori en fọ fere iwaju gomina
1: bẹẹni
2: en fọ fere iwaju aarẹ en fọ fere loju awọn lọba lọba ati kini bawo lo se maa n ri lara yin na
0: tẹ ba ran awọn eyan ton dide si n tẹ n fọ
2: tori ko si bẹ se fẹ gbe performance kalẹ ko si bawo yẹn fẹ se gbọ to awọn ibi ko si nkan tẹ ba n se lọwọ ẹ file wọn a gbọ nkan tẹ fẹ sọ ni bawo lo se maa n ri lara yin
1: mo dupẹ lọwọ ọlọrun to fun mi ni initiative yẹn nitori pe o wa unique gan ẹ ri pe mi kin kọkọ jade anytime ti ba fe se bẹyẹn
2: a ti kọkọ ma se ni lo
1: kemi to wa
2: awọn naa ti woyin woyin ẹ a ti woyin dada
1: mo ma fi a ma fi catch awọn attraction awọn eyan ni pe nkan kan se nbo
2: ki lo fe sele
1: nkan kan se nbo so to ba ti jade de yen bayi a wo pe se ri bo a kan le ma se nkan lo bakan na a kan le ma se nkan lo bakan na I need to lati wo pe bawo la se ma spice e ta tun fi se dada a kan de tun gbudo mu nkan kan ti o ni tumo te ba ri lati gbe fere ati lati jo pelu e ise nla ni o ise nla ni o gba training gidi tori wipe ọtọni strength ti a fẹ fi fọn fere yẹ ọtọni strength yi ko kí a wa combine méjèèjì papọ̀ iṣẹ́ ńlá ni so gbogbo wa dúpẹ́ pé àwọn èèyàn ti gbà á wọ́n gbà á
2: ṣẹ̀dẹ̀ ẹ̀ ń kọ́ àwọn èèyàn náà pẹ̀lú ẹ̀
1: bẹ́ẹ̀ni
2: kọ́ àwọn pẹ̀lú ẹ̀
1: tí mo máa ń ṣe jù náà nìyẹn láti kọ́ àwọn
0: èèyàn ẹ̀yàn ralé ọ̀rọ̀ sì ń bọ̀ àti ìbẹ̀rẹ̀ rárá torí pé a sì ń lọ bì kan ni nínú ọ̀rọ̀ yẹn sọ pé kò dá ká máa tún máa ṣe nǹkan bákan náà lórí yẹn láwà fàbọ̀ sí tá a bá lọ tajà dé ní kálọ̀ polówó kálọ̀ tajà bọ́sùn óyá gbé sókè
3: Lagiliwa FM 96.7.
4: Mo ti bẹ̀rẹ̀ mo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi bó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Òun náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

Ile-ise omo ologun le yi ati awon ajo alagbele ibu pupa ni won ti bere eto danileko lati ma se idanimo fun awon omo ologun ile ti won basubu lojuja. Ijoba ipinle Kalu ni won ti salaye idi e ti won fi san owo osu meji fun awon ise papo lojo kan soso. Olotu ijoba ni ile Israel lo ti fi esun kan eni ti se mayor ti ile New York Mandani fun wipe o n fi oro ikorira lede to isalaye oro wipe o setan lati fi kele ofin bi ohun. Ikọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ́kùnrin àti ti obìnrin òun náà ni wọ́n ti wọ ẹ̀yán kankan pèrègèdè láti kópa nínú ìdíje volleyball tilẹ̀ adúláwọ̀ fọdún 2026. Ìròyìn náà rí lẹ́kùnrin rẹ̀. Olùlé-iṣẹ́ ọmọ ológun ilẹ̀ yìí Defense Headquarter ní ìbáṣepọ̀ pẹ̀lú ìgbìmọ̀ àjọ alágbèlé ìbò pupa International Committee of the Red Cross òná ti jùmọ̀ jọ gbé ètò alágbára kan kalẹ̀ ilé tó ní ṣe pẹ̀lú ìṣòkú lọ́jọ́ fáwọn ọmọ ológun ilé tí wọ́n ṣubú lójújà èyí tí wọ́n sì gbé kalẹ̀ láti mú àlékún débà ìmọ̀ dánimọ̀ mímọ̀ gbà padà àti mímọ̀ mójútó àwọn ọmọ ológun ilé tí wọ́n bá ṣubú lójújà. Ètò ìdánilẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ kan ọ̀hún eléyìí tí ó mọ̀ wáyé ní bùbá àwọn ọmọ ológun ojú òfurufú ti bẹ̀ ní ìpínlẹ̀ Kaduna tí ó sì bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù keje èyí tí ó sì bá sópin lọ́jọ́ kìíní oṣù kẹjọ ọdún tá a wà yìí. Ó náà ló ní àwọn ọmọ ológun orílẹ̀ ọmọ ológun ojú òfurufú tó ń ti àwọn ọmọ ológun orí omi nínú nígbà tí ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ìṣètò ọmọ lójú ẹni tí í ṣe igbákejì adarí ilé-iṣẹ́ ọmọ ológun agbọn ìmọ̀ dánimọ̀ ìyẹn air commodore chukwuma ohanele ló ṣàpèjúwe ètò ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tó jẹ́ ọ̀kan gbòógì láti mójútó ìpèníjà tó ní ṣe pẹ̀lú mímọ̀ dá àwọn ọmọ ológun eléyìí tí wọ́n bá ṣubú lójújà mọ̀. Ó tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ètò ọ̀hún eléyìí tí wọ́n gbé kalẹ̀ pẹ̀lú àwọn àjọ alágbèlé ìbò pupa ó náà ní òwò àwọn tí wọ́n kópa nínú ètò náà lágbára láti mọ̀ dáwọn ọmọ ológun tán bá ṣubú lójújàmọ̀ àti mímọ̀ ṣe ìbọlá fún wọn. Alákòóso kejì fún ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ yìí Bello Matawalé ló ti pàláṣẹ fún àwọn òṣìṣẹ́ ilé-iṣẹ́ ọmọ ológun ilẹ̀ yìí láti mọ̀ sinmi tàbí kárẹ̀ nínú mímọ̀ gbójú agan sí ìwà àgbésùmọ̀mí eléyìí tí wọ́n ṣe lọ́wọ́ lágbọn ìwọ̀ oòrùn àríwá ilẹ̀ yìí lẹ́yìn ìkọlù eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Zamfara. Matawalé ń lo fi ọ̀rọ̀ àṣẹ ọ̀hún lédè nígbà tí ń kẹ́dùn

igbákejì ààrẹ nígbà kan rí nílẹ̀ yìí ẹni títún ṣe ọmọ òye fún ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Atiku Abubakar òun náà ló ti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ìjọba àpapọ̀ lábẹ́ ìdarí ààrẹ Bola Ahmed Tinubu lẹ́yìn ìpàdé nípakúpa ilé ètò wáyé lágbọn gúúsù ìpínlẹ̀ Kaduna tó sì ṣàlàyé ọ̀rọ̀ wípé ìpàdé nípakúpa ọ̀hún tọ́wáyé ní ìjọba ìbílẹ̀ Kahuru àti àwọn agbègbè tó múlé pẹ̀lú ẹ̀ òun náà ni ó túmọ̀ sí wípé ìjọba àpapọ̀ lèyí wọn mójútó ètò ààbò bó ti tó àti bó ti yẹ nígbà tí ó ń fi ọ̀rọ̀ léde nínú ìkọlù alágbára tó wáyé ọ̀hún ní agbọ̀n gúúsù ìpínlẹ̀ Kaduna Atiku Abubakar ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ilé ètò gbomi lójú ẹni àti pé ó tún rán òun létí wípé ìjọba àpapọ̀ lèyí ni wọ́n ti kùnà nínú ojúṣe àkọ́kọ́ wọn eléyìí ti ṣe ní wọn dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀wẹ̀ Atiku Abubakar ló tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kò sí ìṣàkóso náà eléyìí tó lè tọ́ka sí ìlọsíwájú eléyìí tó gbọ̀ngbọ́n lásìkò ìgbà tí wọ́n bá ń pa àwọn èèyàn rẹ̀ gẹ́gẹ́ bí

ìjọba ìpínlẹ̀ Kano ló ti pa láṣẹ fún àwọn òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ náà láti dá ọkàn padà nínú owó oṣù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n gbà fún oṣù keje ọdún 2026 tó sì ṣàlàyé ọ̀rọ̀ wípé mímọ san owó oṣù ọ̀hún lọ́wáyé láti pàṣẹ àìṣedédé tó bá ìmọ̀ ẹ̀rọ tí wọ́n lò láti fi san owó oṣù náà. Àtẹ̀jáde ọ̀hún ló wà nínú ìfilédè eléyìí tí Abdulhadi Hamza ẹni tí í ṣe igbákejì adarí àjọ KPIS ló kọ ẹni tí í ṣe akọ̀wé àgbà yún tó ń ti ẹni tí í ṣe olùṣirò àgbà ní ìpínlẹ̀ náà tó fi léde ní ọjọ́ 26 oṣù keje ọdún tá a wà yìí. Nínú àtẹ̀jáde ọ̀hún òun ti fi ọ̀rọ̀ léde yányányányá wípé àìṣedédé ọ̀hún ń lọ́wáyé látọwọ́ ilé ìfowópamọ́ tí ìjọba ìpínlẹ̀ náà ń lò fún mímọ san owó oṣù àwọn òṣìṣẹ́. Ó tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ti pàláṣẹ fún àwọn ilé ìfowópamọ́ náà láti gba àwọn owó ọ̀hún padà lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ọba tọ́rọ̀ kan. Ẹ̀wẹ̀ ìjọba ìpínlẹ̀ náà ó tẹ̀ wájú nínú ọ̀rọ̀ wọn wípé ibi tí àwọn ilé ìfowópamọ́ ò bá ti lè gba owó náà padà ni àwọn ti ṣetán láti gbé ìgbésẹ̀ mímọ kàn sí àwọn òṣìṣẹ́ ọba ilé tọ́rọ̀ kan láti dá owó náà padà bó ti tọ́ àti bó ti yẹ. Bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìròyìn àgbáyé náà lẹ́ńtẹ́ ti gbọ́ láti kàn ní Lagilu 96.7 FM.

olóòtú ìjọba ní orílẹ̀-èdè Israel ìyẹn Benjamin Netanyahu ni ló ti sísọ lójú èròǹgbà rẹ̀ tó sì ṣàlàyé ọ̀rọ̀ wípé òun ṣetán láti kópa nínú ìpàdé alágbára eléyìí tó fẹ́ wáyé látọwọ́ àjọ ìṣọ̀kan àgbáyé nílùú New York bó tilẹ̀ jẹ́ wípé ẹni tí í ṣe mayor fún ìlú náà Zoran Mandami ni ló ti dúnkokò láti fi ọlọ́pàá gbé òun Mandami òun náà ló fi ọ̀rọ̀ múlẹ̀dè tó sì ṣàlàyé ọ̀rọ̀ wípé kò sí àǹfààní àbí agbára kankan eléyìí tí wọ́n ní láti palẹ̀ ẹni ọ̀hún mọ́ bó tilẹ̀ jẹ́ wípé ilé ẹjọ́ àgbáyé òun náà ló ti fi ìwé léde lórí ọ̀rọ̀ náà ẹni tí í ṣe adarí orílẹ̀-èdè Israel ọ̀hún òun náà ni ó ti lọ rèé ṣe ìrìn àjò lọ́pọ̀lọpọ̀ gbà lọ sí ilẹ̀ Amẹ́ríkà nígbà tí ó ń fi ọ̀rọ̀ léde pẹ̀lú iléeṣẹ́ ìròyìn Fox News ní ọjọ́ Àìkú Sunday tó sì ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ọ̀rọ̀ tí Mandami sọ òun tó sì ń sọ wípé òun ṣetán láti fi kélé òfin gbé òun náà ni ò yàtọ̀ sí mímọ fi ọ̀rọ̀ ìkórìíra léde ẹ̀wẹ̀ ó ti ṣetán láti ní ìbáṣepọ̀ ìpàdé pẹ̀lú ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ní ilé ìjọba tó bá di ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Lákòótán nínú ìròyìn eré ìdárayá àwọn ikọ̀ lọ́kùnrin àti àgbọ̀jẹ̀ lóbìnrin ti orílẹ̀-èdè Nàìjíríà àwọn tí wọ́n gba bọ́ọ̀lù ti volleyball òun náà ni wọ́n ti wẹ̀ yán kankan láti lọ rí sojú orílẹ̀-èdè Nàìjíríà nínú ìdíje volleyball tilẹ̀ adúláwọ̀ tọdún 2026 lẹ́yìn tí wọ́n ti kógojá nínú ìfigagbága ti CAF B zónù ẹlẹ́ẹ̀kẹta tọ́wáyé nílùú Abidjan. Àwọn ikọ̀ àgbọ̀jẹ̀ ọ̀hún tí wọ́n jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà lọ́kùnrin òun náà ni wọ́n lọ rí mọ́ kópa ní orílẹ̀-èdè Kenya nígbàtí ikọ̀ àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè yìí lóbìnrin wọ́n sì lọ rí mọ́ kópa nínú ìdíje tiwọn eléyìí tí ó wáyé ní orílẹ̀-èdè olómìnira Congo. Ìjáwé olúborí ọ̀hún náà ló wáyé láti ọwọ́ ikọ̀ àgbọ̀jẹ̀ lọ́kùnrin tó ń ti obìnrin orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí. Ìròyìn àgbáyé ọ̀hún kò ní ju báyìí lọ nírọ̀lẹ́ tòní àmọ́ ká tó mọ lọ ẹgbọ́ kókó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí. Olú-iléeṣẹ́ ọmọ ológun nílẹ̀ yìí àti ìgbìmọ̀ àjọ alágbèéléèbú pupa ni wọ́n ti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọmọ ológun láti mọ ṣe ìdámọ̀ àwọn ọmọ ológun tí wọ́n bá ṣubú lójú ìjà. Ìjọba ìpínlẹ̀ Kánò ni wọ́n ti ṣàlàyé ìdí ẹ̀ tí wọ́n fi san owó oṣù méje papọ̀ lẹ́ẹ̀kan náà fún àwọn òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ ọ̀hún. Olóòtú ìjọba ní ilẹ̀ Israel ló ti fi ẹ̀sùn kan ẹni tí í ṣe mayor tìlú New York Mandami lẹ́yìn tó ti ṣàlàyé ọ̀rọ̀ pọ̀ ṣetán láti fi kílẹ̀ òfin gbé tó sì ṣàpèjúwe ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìkórìíra. Ikọ̀ àgbọ̀jẹ̀ lọ́kùnrin tó ń ti obìnrin orílẹ̀-èdè Nàìjíríà àwọn tí wọ́n gba bọ́ọ̀lù volleyball jẹun ni wọ́n ti wẹ̀ yán kankan láti lọ rí kópa nínú ìdíje volleyball tilẹ̀ adúláwọ̀ tọdún 2026.

tó bú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ́gbẹ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín ká ṣe ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́ tán ó ṣe gbogbo ènìyàn mú kewé wá

0: Èyíbọ̀ gan o, ẹjọ́, báwo lè mí ẹ̀ṣẹ̀ lèta?
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ kí o lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Lagilu FM 96.7.

0: 0912-370-8675. Only Facebook will like you FM 96.7. Mulawe Yembe Babia. Bolaji. Bolaji Jams. Unkiwa Aro Ishen. Unkiwa. BJ Nimo Nsonyan. Rashida Tadeni Tonkiwa. Maga jo jo ti jani awon na kiwa lati kwari.com nu eyan ti alapa bi. Hello.
1: Hello.
0: Yes.
1: Emi ni mo so oro lo lekan ti phone mi fi ku.
0: Oro wo le nso lo?
1: Emi le bere lowo mi lekan. Se ni kini ma dagba ti dagba lara ti mo loju te fi wa bi mi le re bere ke.
0: Se Ebe ba wa so ni abe fe tesiwaju abe fe tese mu mi
1: o fe mu mi
2: ibere
0: e mu mi
2: karun wa nle ibere kefa na de wa nle ibere karun ye won ni kini yoruba npe ni ajaga kede fun wa ni iwulo re meta
1: ajaga
0: se
2: nkan wuwo ko ri be ma e je ka ti e daun
0: ile e ja somo mo
2: ajaga in ti won pe ni ajaga o ni te ba wo ni aye atijo won ma nfi eran ko sise ajaga ni bi igi meji
0: won fi mo bi
2: igi meji ti won kan mo eran ko meji bi won ma nsa ba lo ni afun abo malu won ma fi ko eru ara wulo re ni won ma fi ko eru lakoko ikeji won ma fi sise oko bi aye ode oni ti won lo tractor iyan ti an lo plow ta lati fi gbin nkan ajaga yen wa la o ni gi meji ti won kan sara eranko fun akoko ni e ikeji won ma fi n gbe eru iketa ni pe won tun ma n lo gege bi gba ti o ti si ti won ti invent hand cup won ma fi o da bi sekeseke won lo bi sekeseke in ta won yen fi so pe ajaga to wo ni won ma tun fi n ko bi gba ti won fi n se owo eru o ni gi ti won ma n gbe si orun awon ti won ba mu leru ta ma fi n di ọwọ wọn papọ bẹyà kí wọn bá sá lọ ajaga ni láyò òde òní fún ẹni tó bá gbé èkó rí àbí láwọn agbègbè kan ní ìbàdàn ajaga náà ni igi tí wọn máa ń lò tó yẹ pé àwọn tó bá lọ ń fa omi àbí tá bá máa ń gbé ẹrù ọjà wọn máa ń wọpọ bí ọjà bódìjà ẹni máa ń gbé ẹrù yẹn wọn á gbé bíi péèdì kan sápá tún wọn á gbé sápá kejì tí wọn á gbé kọ wọn á gbé kọ bíi ẹyìn
0: báyìí
2: o ni wọn pè ní ajaga igi tó wà láàrin tí wọn kàn máa rìn àìròkó méjì ò ní wọn pè ní àjàgà.
0: ó ti yé wa ìbéèrè wo ló tún wà táà ti dáhùn.
2: ìbéèrè tó tún wà lẹ pé a ní kí ni ìyàtọ̀ láàrin pride proud àti arrogance àwọn èèyàn máa ń gbé ọ̀rọ̀ yìí fúnra wọn tá máa fẹ́ sọ pé èèyàn wà arrogance wọn á sọ pé ó proud tá bá sọ pé proud nǹkan gbé ni proud èèyàn ẹni tó bá mọ rírì ara rẹ̀ àbí kéèyàn fi yàn yan gan kayode I'm proud of you ẹni tó bá ṣe dáadáa adjective ni àmọ́ pride òní kéèyàn ríra ẹ kó gboríyìn fún ara rẹ ó gboríyìn fún ara rẹ òní pride náà lòun náà ọ̀rọ̀ orúkọ ni arrogance yẹn ni kò da òun ní ìgbéraga instead táwọn èèyàn bá fẹ́ lo proud wọ́n bá fẹ́ lo arrogance wọ́n bá fi lo proud proud is the adjective nǹkan gidi ni pé ẹni tó bá mọ rírì ara rẹ tó bá gboríyìn fúnra rẹ òní proud but arrogance òní ìgbéraga òní kò da.
0: lórí facebook wa mo ráwọn èèyàn ń bẹ bàbá dúwó gbọ́ ẹlẹ́jẹ́ ìṣó lórí ti káṣí ẹ̀ báyìí ta ló jẹ́ nígbà tí wọ́n yí káṣí ẹ̀ lọ́wọ́ akíngbogbo ẹ̀yìn tí ẹ fún wa lẹ́bùn lórí ètò fún tòní lórúkọ ọlọ́run ọba mi ẹ̀ ní rí wàhálà o ẹ tún pàdé wa lọ́la náà ní dédé àsìkò yìí gẹ́rẹ́ tán bá ti ka ìròyìn tán lẹ́tún pàdé wa lẹ́ẹ̀kan sí akí abídèmí èjìdé tí ń sọjọ́ òbí lónìí ẹ ṣe púpọ̀ rẹ̀ láyé o lórúkọ wọn bá ti ní yàrúkà kòrónú àwọn èèyàn ti rẹ́rìn yóò tó bá ti ń gbókan àwọn ará abẹ náà ni aya abiodun alágbàlá èèyàn ti top striker náà ní gbogbo gbági happy birthday to you àti jíṣẹ́ yín ẹ̀ntí ẹnìkẹta tí ò tí ì pè wá kò tí ẹ̀ dúró gan kò dúró fi nọ́mbà lẹ̀ ká tó bí a tó fọ̀ kíní rẹ̀ ti lọ ẹ pè wá o àníjẹ́ ìgúnmọ́ yẹn ti wá o ta ló ní káṣí ẹ̀ yìí ó ti dúró nọ́mbà yẹn bẹ̀rẹ̀ pẹ̀lú 070 ó parí pẹ̀lú 3 0229 infinity ma dagbere tori ati yi ka se lowo bayi
2: titi ola ta tun ma pare ni kete ti ma ti ka royin ton ni ede yoruba te tun ma pade wa lori tun eto wa shobumo number mi ni 0803562160 0803562160 ola mi lekan ola wuwo infinity lo komi
0: ko gbe o ah

0: àbántadé.
1: Mo rẹ́ di ìrọ̀rùn.
0: Gẹ́gẹ́ bí ìjọba ilẹ̀ Saudi ti fi àǹfààní fíìsà ọlọ́dún kan sílẹ̀.
1: Gbogbo ẹni tó fẹ́ gba fíìsà náà
0: pẹ̀lú accommodation
1: ticket.
0: Bó o bá ṣe fẹ́ sí ni o.
1: Máa bọ̀ sí Manland Al-Imam Jebel & Top.
0: Fídìn
1: bákan náà aṣọ ìrám ti wà nílẹ̀ bìbà fún gbogbo ẹni tó fẹ́ lọ ṣe Hajj
0: àti Umra.
1: Àtúnbá nígbà hòtẹ́ẹ̀
0: láwọn 3-4-5-star hotel.
1: Bẹ́ẹ̀ la tún lè bá ní gẹ́ẹ̀tì mọ́tò
0: nílùú Mọ́gà àti Mọ̀dínà.
1: Ẹni tó fẹ́ ká bóun kó àwọn èèyàn ṣiṣẹ́ ṣe Sihara nílùú Mọ́gà
0: tó jẹ́ pé òun ló ṣe fíìsà àti tíkẹ́ẹ̀tì fún wọn ṣùgbọ́n kò ráyè kó wọn lọ.
1: Ẹ pẹ̀ sí Manland Al-Imam Travel & Top
0: lórí

ẹyin ti pápá àpá mi náà ti gbogbo yin lẹ mọ pé zuri lo ṣe kini zuri lo lọ kọṣọkọ yọkọ tó gẹgẹ bí gbogbo yin ṣe mọ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà lílọ edé lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára ṣé oúnjẹ náà yóò dùn ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi pẹ̀lú díẹ̀ zuri oúnjẹ mi máa ń dùn òórùn rẹ̀ sì máa ń dùn gan ni zuri ló lọ́kọ sẹ́ ṣọkọ yọkọ tó ṣe kini ó ṣọ́ọ̀kì zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri nàìjíríà ní irú ṣígì jọ̀lọ́ọ̀fù bíìfù àti classic zuri ló ṣe kini zuri ló lọ́kọ ó

0: Ali Abileyo, Epe 003-765-2404, Africa Gem Aba, Igbo Giafara Lokumara Yaga Gagani Okoja Abe.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́ tó, kó sì rọrùn lówó tí ó fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NC. HND A level to fẹ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Accra Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijema Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Ìtọ́jú àgbàṣe kókó ṣe pàtàkì. Bó ṣe wá wù yín lọ́kàn láti ṣètọ́jú arúgbó yín. Ṣùgbọ́n táyò sí, bẹ́ẹ̀ gẹ́lẹ́ lẹ ṣe máa jàǹfààní ẹ̀ ní Emerald Comfort Home. Wọ́n mọ̀ tarúgbó ń fẹ́, wọ́n mọ̀ oúnjẹ tó yẹ wọ́n, wọ́n mọ̀ àsìkò tó yẹ kí wọn ó gbà tọ́jú tó fi mú àyẹ̀wò ìlera lóòrèkóòrè. Wọ́n mọ irúfẹ́ eré tarúgbó ń ṣe, wọ́n sì màsìkò tó yẹ kí wọn ó nọra. Emerald Comfort Home, ọ̀pọ̀ èròjà ìtọ́jú arúgbó ló wà ńlẹ̀ gẹ́lẹ́ bí wọ́n ti ṣe lókè òkun. Ẹ kàn sí Emerald Comfort Home lónìí ní Ajinde 1 Road 2 Junction beside Transformer off Liberty Academy Road, Akala Expressway, Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.
3: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: a ri pe ta ba nse nkan osu gege bi obirin awon oru kan wa nibe ti se pe nkan ti o dara but to ba tun atojo are dada orun yin oyan aniran
1: koni han
0: so nkan to ma se lakoko ma ko so pe nda kokoko gege bi odo langba agbodo ma lo nkan ta pe ni idigo tabi aso elomi lo aso bo won ba se bi en ba se lowo lowo si ni
1: awon kan la se o da
0: bawo la wa se toju e won le lo aso ṣugbọn itọju aṣọ yẹn ni ko ma ba fa kokoro o ni koko ta ba n lo idigo ta ba wo idigo ta n lo na a gbọdọ ma paro re lore kore a si wo pe elomi nko osu ele o le po nko osu elomi le kere en ti nko osu e ba po o gbọdọ ma paro idigo ni oro kore nigba ni asiko
1: wakati
0: ti o jina sira won tori pe ko ma ba di pe arun o wole tori awon nkan to jade yen ko tun gbodo pe ni bi idigo yen ko ma ba fa orisirisi si ago ara yato si yen ta ba fe fo oju ara wa gege bi obirin ta ba nse ta ba fe fo oju ara wa a gbodo fowo ko wo wa mo ta ba fe fo oju ara
1: lati eyan o ti kokan fi ose fo owo
0: eyan o fo ose fo owo atomi
1: ti owo mo na
0: towo mo to ba fe fo oju ara pẹlu omi lasan ko ma lo awon ose to je chemical ti poju tori an pe kankan ni pH of the vagina oju ara yen o ni kan ta pe ko ma ba ota re ko ma ba daru
1: o ti ni eto ti olorun adeda
0: to ti se sibe ni ko ma di pe yo daru to le si fa nkan sara re
1: iyen to ba n fi awon ose to ni chemical
0: ko ti e ni lo ka ma fi olorun ti se da oju ara yen
1: pe sisanu lasan
0: ko sanu o le jomi to lo woro to ba fe sanu go ni ba se se o a gbodo bere latoju ibi ti
1: latoju ara
0: latoju atoju
1: abi latoju ibi ti a ti n se ga
0: ki soju ibi ta ti se ga lati bere iwaju lo seyin lafo ko ba ma fa pe a n ko lati to ya pe bi ga ni to ba fo siwaju yo ko aisan wole sinu ile omo so a gbodo se yen yàtọ̀ sí yẹn báwo la ṣe tún ma nǹkan tá a mú lójú ara yẹn ìdígò yẹn ó ní bá a ṣe gbọdọ̀ sọnù a gbọdọ̀ kan jù sílẹ̀ àbí ká jù sórí àtàn bẹ́ẹ̀ yẹn a mú pépà kan a fi ìdígò yẹn síbẹ̀ a wà yí dáadáa ká tó sọ síbi ibi tí a ń dalẹ̀ sí kó má bàa di pé yóò ṣe wàhálà fún àwọn ará àdúgbò yòókù àbáwọn ọmọ kékeré wọn máa lọ fi ṣeré.
1: ẹ dákun ẹ dánu dúró ńbẹ náà ẹ jẹ ká lọ sí òkè lọhùnún ká lọ wo nǹkan tó wà ńbẹ nígbà tá a bá padà dé ńkọ ètò eléyìí tí àjọ tí wọn ń pè ní Albarika Health Spring Foundation tí wọn gbé kalẹ̀ tó ní í ṣe pẹ̀lú ètò bó o la ṣe lè máa kíyèsí ìlera wa òun náà ni ètò eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ìyá wa padà sórí rẹ̀ padà àmọ́ rírì bẹ́ẹ̀ ti ṣe wà ńbẹ̀ pẹ̀lú wa.
2: ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
3: nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀ lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí ìsàlẹ̀ inú dídùn tó lágbára ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
2: ìlera rẹ ẹ̀tọ́ rẹ ọjọ́ iwájú rẹ ń tàn ìkéde wá láti ọwọ́ Albarika Health Spring Foundation.
1: ẹ ǹlẹ́ ìyá wa akinyin ẹ kú jókòó ẹ̀yin aráalé ẹ ṣeun tẹ wà ń bẹ̀ pẹ̀lú wa ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ òun náà ni àjọ tí a mọ̀ sí Albarika Health Spring Foundation tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n sì ṣe onígbọ̀wọ́ rẹ̀ láti máa là wọ́ lọ́yẹ̀ ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ìlera wa bí a ṣe ní lálàsì nígbà tẹ́ ń sọ̀rọ̀ lọ lẹ́ẹ̀kan lórí nǹkan oṣù obìnrin ẹ sọ débi wípé tí wọn bá fẹ́ fi ìdígò ó túmọ̀ sí pé nǹkan tí wọn lò

0: ti fi gbe
1: eje ben
0: ki o mo di pe yo mo se yele yele tele won ti o ba fe fi pamo to ba fe fi sinu ile ikole si abi nkankan to ba je ti o se fo won gbodo kokko yi ni paper
1: kana
0: ki won to sese sonu
1: ben
0: ti o ti eni han pe boya kankan
1: to ni han ben ni to ni han pe won lo
0: ona mi mo tun ni won tun le gba gege bi obirin
1: gege bi obirin en to ba ni to
0: agbo ilera won yo fi pe ti o fi ni fi aye le fun kokoro aifojuri lati wo agbo ara won nitori pe won se nkan osu
1: eh aso so nigba ton ba nse nkan osu yawo tele won ko gbodo je le to kipon o gbodo se le to fele ta te go raye wole ti awon omi ara oni ma duro sibe si oju ibi ara kan le ni igbadun nigba ton ba nse nkan osu atun awon mi to je pe ton ba nse nkan osu won ma ni irora die boya sa lenu kan won won godo ni lo ri awon akose mose mo ti so fun won mo si ti mo nkan ti won a lo ni asiko yen yato si yen obirin ati odo langba won godo ma wo igbawo na se nkan osu se o wa dede sojo re pe abi ko pe tori kini
0: sojo nbara mu
1: sojo nbara mu ko ba di pe boya nkan kan wa ninu ilera won to ye kan lo tete lo ri akose mose si lati se itoju re won gbodo se yen won de tu gbodo ma ara won lowo gele bi obirin gbogbo obirin pata atomode atagba to ba ti se nkan osu a gbodo ma lo se awon ayewo ni idakureku bi ka ye oyan wo kan wo boya ko si koro nbe ka ye ojo ara wo kan wo boya ko si cancer nbe ko si ko ko si jejere oju ile omo nbe o ye ka ma se lore kore tori eyin o mo gba to le sele ta ba se yan gba to ba ti wo to ri pe boya nkan kan suyo won tete le pana ko ni si pe yo bureke ko ma lo di cancer o la fi so pe ayewo yi o se pataki a n pe kan ni pap smear to ye kan lo se o gbogbo
0: se lasiko ti obirin se nkan osu yi na ni
1: atiko to se nkan osu ko pe igbiyanju igbani niyanju pe won gbodo ma se na ni lati le mo lati je ke ago ara won ko ni igbadun ni ilera yato si ye gbogbo awa ta jobirin atẹnti osobirin atokunrin a ni ayajo ojo ilera kan ta pe menstrual day to ma celebrate ni ododun May 28 asiko yen gbogbo wa ya ka ma so fun keji wa aba won mo school e so fun keji yin nipa ilera ati nkan to ye ko ma se to ba nse nkan osu o po repete kini awon orisirisi nkan to ye ka se po nipa nkan osu then yàtọ̀ sí yẹn kalẹ́ndà ẹ jẹ́ ká máa wo ọjọ́ tá à ń ṣe nǹkan oṣù ká máa kọ́ sílẹ̀ gẹ́gẹ́ bí obìnrin ká máa yí lórí kalẹ́ndà wa
0: pétọ̀ ní oṣù tó lọ o
1: ìjọba ìmọ̀ṣẹ́ bẹ́ẹ̀
0: ni oṣù yìí o bóyá bí ọjọ́ kẹjọ
1: ló wá a lè fi wọn gbà tá à ń ṣe tí nǹkan oṣù wa bọ́ sí ká lè máa múra lẹ́dẹ̀
0: ṣé ká pé ní irú oṣù tó lọ nísìnyìí nǹkan oṣù wa bí ọjọ́ kẹwàá nínú oṣù kẹfà tó lọ tó wá di ọ̀tẹ̀ yìí tó wá ní bí ọjọ́ kẹẹ̀ẹ́dógún bí ọjọ́ márùn síra wọn
1: ló
0: fi tún ti léwọn ṣé ó ní láìfí.
1: Kò ní láìfí òun náà la fi ní ká máa kọ́lẹ̀ torí ìgbà míì wà gẹ́gẹ́ bí obìnrin ara wa máa ń yàtọ̀ tá a bá kúrò nílùú kan síbì kan àbí tá a bá kúrò nílé tá a lọ bì kan ó lè jẹ́ ìyẹn ibi tá a wà yẹn agbègbè tá a wà yẹn tẹ o para wa o le mu yàtọ̀ bá ìgbà tí àgọ́ ara wa ìgbà tí ó dé so kò sí bọ́ tó bá ti ń pẹ́ ju tó di pé bóyá àbòǹkẹ́rẹ́ tó di pé kò rí dédé tó fi
0: tó ń fò kì í sì pé kó rọ́kùnrin
1: ó yẹ kí o lọ ṣe àmójútó láti rí àwọn akọ́ṣẹ́mọṣẹ́.
0: Àwọn bí àwọn máa ṣe nǹkan oṣù yìí lẹ́ẹ̀mejì lóṣù ṣó ní láìfí.
1: Tó bá ń ṣe lẹ́ẹ̀mejì lóṣù ó ní ó yẹ kán lọ bá akọ́ṣẹ́mọṣẹ́ ó ní láìfí. Torí kò yẹ kó ju ẹ̀ẹ̀kan lóṣù. Àfi ẹni tó bá yẹ pé ó wà lórí oògùn àbí tó ń lo àwọn nǹkan kan tó lè fa kó máa ṣe lẹ́ẹ̀mejì.
0: Ẹyin èèyàn wá lé nǹkan tí ìyá wa ń bá wa sọ lónìí ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú nǹkan oṣù obìnrin ni oni won ba wa so loni won si salaye bi awon obirin bi won se le ma se itoju ara won tabi ka so pe ba se le ma se itoju ara wa lasiko ti a ba nse nkan osu bo la se le ma se ipale mo fun nigba ta ba mo wi pe o fe de bo la se le ma ye calendar wa wo ti a fi ma mo pe ah nigba to wa ni losu to lo losu yi kin ti a tete mo mura le de ni tori bi iru ojo keji sira won nkan kan na ni yo fe wa iya wa tun salaye oro wi pe awon nkan ta ba nwo gege bi awo tele obirin tawo tele ti sale lon lon abi be ko ni iya wa won ni agboro je ko je eyi ti o ti kiju ti o niponju ti ategun ode ma araye fe wole abi be ko ni pe tori pe oju ara wa gan o si nilo ategun won salaye lori ba se le ma fo oju ara nitori pe kini won ni olodun ti seto gbogbo bi o ti se le duro dede sibe ṣùgbọ́n ta bá ń fi àwọn nǹkan míì kò lójú tí bíi pé ká mú ọṣẹ eléyìí tó ní kẹ́míkà ká máa fi fọ̀ ọ́ wọ́n ní ìyẹn gan ó tún lè dá nǹkan míì lẹ̀ wọ́n tún wá ṣàlàyé lórí àwọn àyẹ̀wò tí a gbọ́dọ̀ máa ṣe gẹ́gẹ́ bí obìnrin pàápàá jùlọ obìnrin tó sì ń ṣe nǹkan oṣù lọ́wọ́ wọ́n sọ àwọn àyẹ̀wò tí ilẹ̀kùn o ẹ wá ní ìbéèrè kan tẹ́yìn fẹ́ béèrè ni lórí tí a gbé wá lónìí lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú nǹkan oṣù àwọn obìnrin ṣó ti ní nǹkan kankan tí ó ṣapá kan jà mọ́ lọ́nà ọ̀dọ̀ tí yín tẹ fẹ́ béèrè lọ́wọ́ ìyá wa torí bó bá ṣe ń ṣe mí ó lè yàtọ̀ sí bó ṣe ń ṣẹlòmíì ẹ lè pè wá sórí ẹ̀rọ bara ẹni sọ̀rọ̀ ti 0912-370-8675 tàbí tó bá sì jẹ́ pé láti ilẹ̀ òkèèrè ni ẹ̀yìn ní ìbéèrè kan bóyá lásìkò tẹ́yìn máa ń ṣe nǹkan oṣù ẹ ti ní àwọn nǹkan kankan tó máa ń ṣẹlẹ̀ ẹ sì yín ẹ lè bèrè +234-249-1006 hello ta ló wà ń bẹ o hello hello.
2: bàbá ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ ìbàdàn.
3: rárá ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀ tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́ àgbàlagàdá òkúta oògùn ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédéé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní mọ̀lẹ́tẹ́ nìbàdàn lẹ́yìn ilé bàbá adẹ́ribú gangan adojúkọ people's girl grammar school 0803388108 àbí 0701821111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
4: ìlera lọ́rọ̀
5: àlàáfíà tayo.
0: 9123708675 ẹ̀lọ́ ta ló wà ń bẹ̀ o ẹ ti wọlé ẹ̀lọ́ ẹ kúrọ̀ lẹ́ o. yes ma. ẹ sọ̀rọ̀ sókè o.
6: ọmọ tí ò tí ì bímọ. ó sì ṣe èké oṣù ọpẹ táìmù sí ṣe èké oṣù yẹn ló máa ń rú
0: gidigidi. wọ́n ní ọmọ tí ò bímọ ṣùgbọ́n tó ń ṣe nǹkan oṣù ṣùgbọ́n tó jẹ́ pé lásìkò tó bá ń ṣe nǹkan oṣù inú rúnrún gidi ni gbogbo ayé ti gbọ́dọ̀ mọ̀ pé wọ́n ti lálejò kí ni kí irú ọmọ bẹ́ẹ̀ ò ṣe
1: báyìí. ẹ mọ̀ pé lẹ́ẹ̀kan bó sọ fún wa pé ká máa kọ ìgbà tá à ń ṣe nǹkan oṣù sílẹ̀ ó yẹ kó ti gbaradì bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé ìgbà tó fẹ́ ṣe yẹn yóò ti lọ ráwọn akọ́ṣẹ́mọṣẹ́ ó lóògùn tán lè fún tí ò fi ní máa ní wàhálà yẹn ní gbogbogbà so ẹ jẹ́ kó máa kọ ìgbà tó ń ṣe nǹkan oṣù sílẹ̀ tó bá ti gbé tó bí ó kújọ́ mẹ́ta kó ti máa gbaradì láti lo àwọn nǹkan kan àwọn dókítà wà ní hospital àtàwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹ jẹ́ kó lọ rí wọn kó ṣàlàyé wọn á fún ní àwọn nǹkan tó máa lò.
0: ṣé ẹ gbọ́ ìyàwó ẹ ṣeun ẹ lóhùn ta ló tún wà ń bẹ̀ o.
7: o kékeré sọ sí mi.
0: hello.
7: o kékeré sọ sí mi níbi ọmọ ni màá ń tí o sì kàtà.
0: kí lẹ ló ṣẹlẹ̀ mi ò tiẹ̀ gbọ́ wọn gan dáadáa mi gbọ́ wọn dáadáa tí ẹ bá fẹ́ pè wá wọlé lórí nǹkan tá a sì ń gbé yẹ̀wò torí ìyá wa tó jókòó síbi jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nọ́ọ̀sì nípa ètò ìlera ni wọ́n ṣàlàyé fún wa 0913708675 hello ẹ kúrọ̀lẹ́ o.
7: ẹ kúrọ̀lẹ́ ma.
0: yes ma.
7: ẹ tún ṣe ma.
0: ẹ ṣeun.
4: Yes, ma'am. If I can say me with me, just be a grade of about Tavan Gilco, where I have 15 or one or three, to add a suit on board, 36, 35. So, only Parapa. Then, I like a Gibberin, a woman, and woman,
0: and boy.
4: And I like a Gibberin, you say, see, period, dear, and say, period, to bank bodge. Check on me, Kaka.
0: To bank bodge be, should be your job, your rush.
4: No, rush.
0: On rush.
4: Okay.
0: Jometa, Jomerin, to nya gan.
4: Bẹni ma.
0: To da ye pe bo se ma ri lososu ni.
4: No, le ma se be lososu, le ja osu meji lera. Ni le ja po ma se be lososu. O de po igbe, n to ma nwaju ro po.
0: E to ma ya ju lo po.
4: Bẹni ma.
0: Laarin odun.
4: Ibere keta, Ibere keta mi wi pe ti e ma se prayer to ba run, te pe te ma se lowo. Ni ga ma gborun blood ma gborun eja ma run siyan o ma run jade to de mi yan pe aso ti ba lo ma ma yo
0: ti eniyan ti eniyan si se mo to pelu e abi
4: be ni ma
0: o ya ya wa e se re meta ni won ni to ba je pe yan ba kokko se ikosu ni bi iru osu bi meji seyin to wa bi on the 10 to ba tun di osu to tun tele to tun wa bi on the 5 Totun wa tun di osu to tele totun wa bi on the 1 se ko ni life kankan e ninu
1: okay akoko ye je ki salaye se ko asole kan pe se en to ba se nko osu le meji nisu oni time to ba ko se ni be osu totun o tun le o possible ko tun se tori arin a ma wo ko average 28 days larin 28 days lo ni won fin se nko osu o le tun se tori pe o koko ti bere ni akoko
0: akoko
1: and for first day
0: boya bi iru osu boya ninu osu kini o be ni ojo kini ninu osu kini nigba ti o ba fi wa di pari osu ohun na bi ojo keji din ni
1: ogbon
0: o tun sese ko tun ti ri
1: o sese ko tun le ri
0: bere elekeji won wa ni teyan ba nse nkan osu to ba je pe o nya looto o le ma je pe lo se osu lo ma nya sugbon ta ba ni ka ko osu jo ninu odun kan to fi nse eyi to nya lo poju pon ni se ko ni life kankan
1: o ye ki
0: ti nkan osu yen fi nya ni o to nya bi omi
1: bo ba nya ju o ye ko lo re akose mose tori pe
0: ko lo lewosan
1: ko lo lewosan ko lo ri awon dokita pe nkan to nse mi niyi tori nkan mi le wa lago ara e to fa iro en to ba ni iju nkan osu e ma ya to o ye ko lo ri akose mo ko wo ko se awon ayewo to fi mo pe boya ko si nkan kan tori elomi ma o ma ri be to je pe o nkan osu e ma ya bo to ba tin boya bere ni
0: to ba tin
1: yo ma diku bo se nse ni ijo to nse bo to e ko ya
0: o sa ya lo
1: o ba ya lo ko tete ri akose mose
0: won tun wa sele keta pe ti enikan ba nse nkan osu to bini kan ba nse nkan osu to gangan gborun pe kini ohunrun papa julo to ni pe obi ko ma yo boya n bi diku to nlo ko ma yo pe so tun ni life na
1: àwọn àárín kan wà tó jẹ pé kò ní tó bá ń rùn ṣe àwọn pé mo sọ lẹ́ẹ̀kan pé ẹ̀jẹ̀ ni èèyàn lè gbóòórùn ẹ̀jẹ̀ bọ́ tó bá sí ń rùn jù ó lè jẹ́ pé ó ní nǹkan kan ni bóyá ó ní àrùn ìbálòpọ̀ ló fi ń rí bẹ́ẹ̀.
0: ó yá àwọn èèyàn wọ́n tún ti wà ń bẹ̀ ó yá o ta ló wà ń bẹ̀ wẹ̀lú o ẹ kúrọ̀ lẹ́ o.
8: ẹ lo ẹ kúrọ̀ lẹ.
0: ẹ kúrọ̀ lẹ sà.
8: Adémọlá Adéníjì láti Ìbàdàn.
0: ẹ ṣe.
8: Ìṣòro ló wà ní ẹ̀rọ tó gbìnrin bá ń ṣe nǹkan oṣù téèyàn yẹ̀ wò.
0: Ṣé ẹ gbọ́ ìbéèrè yẹn? Ìyá wa, ìbéèrè ó ti yé mi. Ìyá wa táwọn ń sọ ni wípé tó ń gbìyànjú àti ṣàlàyé ni wípé ṣé ó ní láìfí kí obìnrin máa ṣe nǹkan oṣù kí ọkùnrin kó tún wá gbọ́ṣẹ́ wò pé bóyá kó tún wọ ṣọ́ọ̀bù.
1: Kò sí mi ò rí láìfí kankan bẹ̀ torí nínú àwọn ìwádìí kan àwọn míì tí ò bá ti ìrọmọ bí wọn ti ṣe ìwádìí kan ti wà tó yẹ kó wọn rí i pé àwọn míì gbà wọn bá ń ṣe nǹkan oṣù
0: ni ẹyin wọn
1: ló ṣeṣe kan
0: rí oyún
1: ni sórú àwọn yẹn àṣà lè pa wọn ti pé wọn gbọdọ rí nǹkan oṣù tí ò bá ti rí ẹni yẹn lára bó ṣe fẹ ẹni yẹn kò sí wàhálà.
0: Ọ̀gbẹ́ mọ̀gbọ́n sọ ẹ ló ta ló wà ń bẹ̀ o hello hello ẹ kúrọ̀ lẹ́ o ọjọ́ ti lọ o hello ta ló wà ń bẹ̀ pápápá.
9: Ẹlẹ́
0: ẹ kúrọ̀ lẹ́ máa gbọ́lẹ̀ tí ń pè wá kí sì lorúkọ yín.
9: Láti Àgàpá.
0: Ok, ìbéèrè yín pápápá.
9: Ìyá wa lérè pé tí kòkòrò bá múyàn ní ojú ara irú oògùn wo lèèyàn lè lò sí.
1: ẹ lọ rí akọ́ṣẹ́mọṣẹ́ kòkòrò yẹn ó lè jàrùn balùpọ̀ ó sì lè má jàrùn balùpọ̀ kó jẹ́ ewu àbí nǹkan mi ẹ lọ rí akọ́ṣẹ́mọṣẹ́ láti ṣe test kan lè fún yá lè sọ oògùn níbi torí pé a mọ nǹkan tó fà.
0: Ẹ ṣeun gan ni ẹwẹ yìí tẹ ń pè wá wọlé a rí bí ìpè yẹn bó ti ṣe ń wọlé lemọ́lemọ́ ẹ má bínú sí wa torí pé àkókò ó ti pè wá lẹ́jọ́ àjọ èyí tó ń wá láti máa fọn rere bó o la ṣe lè wà lálàáfíà lórí ètò ìlera wa òun náà ni àjọ America Health Spring Foundation eléyìí tó jẹ́ wípé wọ́n fẹ́ ká gbé ìgbésí ayé ìrọ̀rùn nínú àlàáfíà ìgbésí ayé ìrọ̀rùn tó lálàáfíà òun náà ni àjọ ọ̀hún ó ló ń fọn rere rẹ̀ fún oníkálukú wa ká máa kíyèsára lọ́sẹ̀ yìí a sì gbé n tí à ń pè ní nǹkan oṣù obìnrin agbéyẹ̀wò bó o la ṣe lè máa ṣètọ́jú ẹ̀ àwọn àkíyèsí wo la gbọ́dọ̀ ní àti bẹ́ẹ̀ lọ ìyá wa ó tún ní n tẹ́ fẹ́ sọ pàápàá jùlọ fún àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́
1: àwọn ọ̀dọ́ nǹkan tí wọ́n ìyànjú sí máa gbà yín ni pé ẹ jẹ́ onímọ̀tótó ẹ má lọ ṣe ìbálòpọ̀
0: alátagbà
1: torí àrùn ìbálòpọ̀ yóò dára fún yín o ẹ tọ́jú ara yín.
0: Ó dà kò ní jù báyìí náà lọ lórí ètò eléyìí tá a pè ní America Health Spring Foundation tí àjọ yìí tí ó ṣe agbátẹrù rẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ní ìjọ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́tù láǹfààní láti pàdé wa níkànnì kan náà ìkànnì lágelu 96.7 FM òkè gájòkè láṣẹ ìdùnnú títí wá dìgbà náà àmọ̀rírì ń pẹ̀ wà pẹ̀lú wa ò fọ́ láṣadé àjàlá lórúkọ tèmi tí mò ń jẹ.
10: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
11: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀ lábẹ́ òfin. Ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
10: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alberta Health Spring Foundation. Tọ́jú ara rẹ.

0: ìránṣẹ́.
1: Pastor Kimaru Peter.
0: Breaking the yoke of affliction.
1: Of darkness.
0: Jíjá àjàgà ìdálóró òkùnkùn.
1: Ẹyin ti Sàtáni àtàwọn ọmọ ogun rẹ̀ pọ̀ lójú tó.
0: Jésù Olúwa fẹ́ já ọgbà lọ́jọ́ Friday 31st July 2026.
1: Látago mẹ́jọ òwúrọ̀ di aago mẹ́rin ìdájí ọjọ́ kejì.
0: Níbi tí Ọlọ́run ti máa lọ Prọfẹ̀t Wùmí Jésù Yíjá.
1: Prọfẹ̀t Peter.
0: Olúwa Bíóyè.
1: Pastor J. Ẹ̀bánkọ́lé.
0: Àwọn olórí ẹ̀mí.
1: Fẹ́mi Sásíaládé Ewúrà.
0: Ọmọ Tọ́lá Ogolúwa Voice.
1: Ọláyà Divine Harmony.
0: Pẹ̀lú CAC Fagunlé Choir.
1: Pastor S. Ọládélé CAC President.
0: Nigeria Novosti.
1: Pastor Akin pẹ̀lú Peters.
0: Adékúnlé. Wọ́n máa súre lórúkọ Jésù.
1: Gbogbo ẹ̀rí CAC.
0: Fagunlé Prayer City.
1: Wọ́n wà ní Omi Àdìo.
0: Onígbàgbọ́ Aba Ọ̀kẹ́.
1: Junction.
0: Abẹ́kúta Express Sòrò Mbàdàn.
1: Gbogbo ẹni bá farahàn kọ́tà iná máa sọ testimony.
2: Javis PL I Care Foundation ló ń lọ́gun tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn bàdá tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kẹta bí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́ságu ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL I Care Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání N1,000 péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ má nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL I Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á núgbà láìsí nira owó kí ló tún dúró ṣe oríran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Cultural Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àròsọ aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 0905444844 ojúlọ́ba ara òní dín dúró mọ́ wa lágbárí.
3: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ndì NC. HND A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Accra Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
4: Wọ́n ti bẹ̀rẹ̀. Kú o lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

ọwọ́ wòlíì Akuchi Gabriel Olayinka fìdí rẹ̀ kalẹ̀ sílùú Oro tí a mọ̀ sí Land of Mercy tó wà ní àdójúkọ Tolúwani Sọ́mẹ̀ òpópónà Àjàṣẹ́ Epo Agbíọ́lá Oro nípínlẹ̀ Kwara kò gbọdọ̀ mọ́ rí bẹ́ẹ̀ owó Ọlọ́run farahàn ní gbogbo ọ̀nà.

Kyari. Eka iṣẹ́ ìránṣẹ́ ìjọ Omnipotent Power and Prophetic Ministry OPPM Global Nigeria Limited. Ó wà káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà àti káàkiri àgbáyé. Bákan náà lẹ́ lè darapọ̀ mọ́ wa lórí àwọn ẹ̀rọ ayélukára bí ajere wa. Lórí Facebook, Instagram, Twitter pẹ̀lú orúkọ Prophet Akpuchi Gabriel Olayinka Ẹ̀yinjú Elédùmarè. Ẹ jẹ́ kí n máa fi tó yín létí pé ẹ tún lè pe wòlíì fún ìsọjí níbikíbi lórílẹ̀-èdè àgbáyé. Wọ́n jẹ́ yín ní o bẹ́mi Ọlọ́run bá ti darí wọn. Tó bá rí bẹ́ẹ̀, ẹgbẹ̀rọ bára ẹni sọ̀rọ̀ Prophet Akpuchi Gabriel Olayinka sọ́wọ́ 08065906401. Ẹ tún lè kàn sí wọn lórí email pẹ̀lú bí ẹ ò ṣe tẹ̀. Olayinka Gabriel.

0: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ètò ìgbéyàwó láyé.
2: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: Ní tòótọ́.
2: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
0: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
3: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
0: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
2: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Ẹ pè CDK sórí 0707-454-3005.
5: CDK, san díẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé rọrùn.
6: Ó balẹ̀ gbàgẹ̀rẹ̀ ló wọlé pẹ̀lú Bitters jàdùn lábí ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà. 50 bitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra. 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the other room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal. Débìtì láti ṣẹ́ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o. Step up pẹ̀lú 50 bitters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán. Níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 Webs Limited. Ẹ sì lè rí ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Bashorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters, NAFDAC Ijolote.
7: Lagilu FM 96.7.

0: balẹ̀ bàgẹ̀ owóle pẹ̀lú steeze gbogbo peter yòókù fún bí àwọn mystic peters jagunla bí ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àjà 50 peters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal david ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 peters kó sunra yọ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 peters is produced by the 50 waves limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Bashorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajá Lagos to be our distributor call 0704-318-3929 50 peters NAFDAC Ijolote.
1: Two years ago, the biggest radio raffle hit we ever saw.

0: ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ ọ̀yọ́ white stone souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkàn wọ̀lú ìbàdàn tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bíi àríyá gbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa high quality stone mix blender gara ti ń bẹ lórí stone mix blender wa o stone mix yam pounder
1: asosudiyanleyo soka
0: battle school items souvenir bags high quality stainless pot ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí present iron àwọn ògbà lóde lóríṣiríṣi abọ́mọ̀fọ́ serving dish rechargeable fans gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn ketra solar fan ohun èlò ní kitchen àti nínú ilé ó sì wòye ká bá yín set up kitchen yín a tún lè bá yín ṣe tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀ for the original souvenir gbéra ńlẹ̀ máa lọ sí white stone souvenir ìdí àpẹ́ odùdúà building directly opposite nnpc filling station ìdí àpẹ́ ìbàdàn fún ìrajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 white stone souvenirs débi ọ̀rajà.
2: لبيك اللهم لبيك
3: Ladi Ali Mom Travel and Tours n dupe lowo gbogbo eyin te baba ni ajo haja ti umura am riri yin o bi e se n fi gbagbo sewo maka sanwo umura sile ise wa tono won si je ka wa na champa yin fun gba kankan ri e se o alo to lo ni o ma je o awon fi asiko yi kede bi joba Saudi Arabia ti fi gbedeke si oro haja ti umura todun yi to ma je 26 September 2026 gbogbo eyin te wa fe wa lo si haj e je ka ite ma wa sanwo sile to di September 20 2026 wo haj todun yi ni o ma je 8 million naira ninu ele o ti gba visa haj ticket accommodation maka ati medina pelu jije mimu baba n bari ni pe owó dáhùn náà ní mẹ́ta a fún yín nínú 8 million naira yín tara sàṣà kan sí wa lórí ìtàkùn àgbáyé www.manlandtravel.com telephone 08057522230 tàbí 07026862751 a wà ní number 1 Randall Plaza Iriakari Estate Oluyole Extension along Akala Expressway Ibadan number 31 New Court Road Old Gbagi Ibadan 5850 Indianapolis USA number 1 YBA Complex Sabo Ibadan The Gasoping Complex Iyanago Idiroko Border Ogo State Millions Multi Purpose Plaza, Michael Colioso Expressway, Adegunle.
0: Javis PL Eye Care Foundation ló ń lọ gun tatata wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tàgbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń sokun fún àrùn lọ́kàn ọjọ́ kánságu ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL Eye Care Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ ànísẹ̀ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láì sí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank Charity Council Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanú shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 09054484444 ojúlọ́ba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
4: Àgbájọwọ́ ètòkan-ètòkan tó fún àwọn ìyálọ́jà láǹfààní láti sọ àwọn àdojúkọ wọn àtohun gbogbo tó lè mú kọ́jọ́ ó dùn kájí ó sì tún máa wọgbá. Ètò àgbájọwọ́ yóò máa wáyé ní ìkànnì Lagelu 96.7 FM ní gbogbo ọ̀sán ọjọ́bọ̀ Thursday ní déédé agogo méjì ó kọjá ìṣẹ́jú 15. Ètò àgbájọwọ́ Ìyámọ̀pọ̀ Center for Peace, Women and Youth Development àti Coalition of Oyo State Market Women Association ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Eric Bow Foundation ìlú Abuja. Àgbájọwọ́ la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan kò bẹ̀rù lórí.
5: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
6: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀ lábẹ́ òfin. Ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rìọ̀ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
5: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ o.
1: Lọ́rọ̀ bàbá làákì yé ni bọ̀rọ̀ láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa. Kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí? Lágbo òṣèlú, ètò ìlera, ètò ẹ̀kọ́, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pàdé olólùfẹ́ yín Abídèmí Àkàndé ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo. Ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àràbí ijó atiro. Ẹ jẹ́ ká jọ gbọ́.
7: La la la la gelo FM jagaba gogo retio.

0: Lagilu FM 96.7.
1: Ilira loro.
2: Ọ̀bẹ́dára Aba Ohm olóòtú iṣẹ́ ara gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe ọ́ nínú egun tàbí iṣẹ́ ara. Ká dúró ká má lè dúró ká bèrè kó di kọ̀. Káàrin òpó Námẹ́lì kùtì máa rẹni àbí ìwọ ọlọ́mọ ọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara ẹ ti wálẹ̀ wẹ̀ sí. Àìsàn burúkú ìdákọ́lẹ̀ ti kọ́lé sí ọ lánàá o. Máa bọ̀ lọ́dọ̀ bàbá Ọ̀bẹ́dára fún onírúurú àìsàn tí ò bá máa bá ọwọ́ ìyá àjàlá àgọ́ ara. Àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn. Ká máa rìn wọ́n kú wọ́n kú, ká máa tẹ̀ gòlòbà gòlòbà, ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí. Irú ìpèníjà wo ni wo bá ní nínú egun ara tàbí iṣan? Ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ̀nà sí. Kà sí wa lónìí ní Ọ̀bẹ́dára Aba Ohm. Ẹ̀lú ẹ̀lú wa ni
3: 0813 383 1198. Orúkọ mi ni Olóyè Ọ̀bẹ́dára, tí gbogbo ayé a máa pè ní bàbá ojú ni ìmọ́lẹ̀ ara. Bákan náà wọ́n á tún máa pè mí ní olóòtú ìsìn ara. A ti wà ní Ọlátúbọ̀sún Shopping Complex tó wà ní àdojúkọ iléepo Total tó wà ní Takinlóye Òjé nílùú Ìbàdàn. Ibẹ̀ ni iléeṣẹ́ Ọ̀bẹ́dára wà báyìí. Bákan náà ni ẹ sì lè kàn sí ẹ̀ka iléeṣẹ́ wa tó wà ní oríta Owóde, Ọ̀yọ́ Aláàfin, Nọ́mbà 3 Ìsẹ́yìn Road, Ọ̀yọ́ Aláàfin. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ pè mí sí ni 081 33 83 11 98. Kí la fẹ́ bára wa sọ? Òun náà ni ọ̀rọ̀ nípa ojú wa. Nítorí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ́ba ara àtẹ́lẹsẹ̀ lọ́ba ọ̀nà. Ibi tí a rójú dé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Tó bá jí láàárọ̀, mú ọwọ́ ọ̀tún kó fi bojú ọ̀sún kó là á, mọ owó òsìn kó fi bojú òsìn kó là á, kó wo ipò tí àìlera ojú tiẹ̀ bá wà. Bóyá ojú yìí ń gun ẹni, àbó ń hun ẹ, àbó rìn ọ̀hún wìnìwìnì, àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sáné, àbó orin rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ. Gbogbo ìgbà ojú tiẹ̀ ó tiẹ̀ máa sú, ojú rẹ̀ ó máa dami, yóò máa yọpin, yóò máa pọ́n. Àbí ìwọ tó tiẹ̀ jẹ́ wípé tó bá jí láàárọ̀ báyìí ṣe ni gbogbo ìpín yóò kẹ́lẹ̀ mójú tiẹ̀, ojú rẹ̀ ó kẹ̀ sú wíì. Ọmọ ìyàtọ̀ láàrin àárọ̀, ìyàtọ̀ láàrin ọ̀sán tàbí alẹ́. Elédùmarè ní gba ìrìnà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa o. Tó bá mọ̀ pé onípènijà ojú, tó bá ti dọ́dọ̀ mi àkọ́kọ́ ṣe àyẹ̀wò fún ẹ, àyẹ̀wò ni ó máa tọ́ wa sọ́ni àwọn iṣan èyí tó ti ní àyẹn, àwọn iṣan tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà rẹ. Torí pé oríṣiríṣi nǹkan ló máa ń fa àìsàn ojú, wọ́n ní ẹ̀ka sẹ́lòmíì lójú ni ò fi rí nǹkan kan mọ́. Ẹlòmíì kòkòrò inú ẹ̀jẹ̀ ló ṣàkóbá fún kò rí nǹkan kan mọ́. Ìfúnpá gíga ló ṣàkóbá fojú ẹlòmíì tí ò fi rí nǹkan kan mọ́. Ẹlòmíì sì ní iṣẹ́ ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀márùn-ún, òun ló ṣàkóbá fún àwọn iṣan ara tiẹ̀ tí ò fi rí nẹ mọ́. Èyíkéyìí àìsàn ojú, bóyá ọfà ojú ló bá wọ ni. Torí pé oríṣiríṣi ọfà náà ló wà, ọfà sakatọ́ a máa bá yẹn lójú téèyàn ò fi ní rí mọ́. Tó bá ti wá rí po onípènijà kan nínú ojú rẹ pẹ̀lú ògùn ọlọ́run tó bá dọ́dọ̀ mí láàrin ọjọ́ mẹ́ta péré, a ní tìrọ àbáláyé èyí tá a fi ń se ìwòsàn fún àìsàn ojú, èyíkéyìí àìsàn ojú tí bá ń dọ̀ láàmú. Bákan náà ni gbogbo yín sì mọ̀ wípé àgbẹnu omi ìràn òun tẹja, gbogbo èjò kan kì í gbábẹ́rà wé kó má rìnà. Tó bá ti ní ìpèníjà ojú kan, bóyá wọ́n ti ṣiṣẹ́ abẹ sí rí ni, wọ́n ti wá pè fọ́ lórúkọ oríṣiríṣi pé àìsàn ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́, àìsàn ayọ́kẹ́lẹ́ fọ́jú òun ní dàwọ́ láàmú. Wọ́n náà máa bọ̀ wá sí iléeṣẹ́ Ọ̀bẹ́dára àbí kó pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081 33 83 1198. Gbogbo ìwọ tó bá ń po ní ìpèníjà ojú kan, mú àjùmọ̀ ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dání. Bómi ṣe ń wọnú àjùmọ̀ kò sẹ́dá kankan tó yé. Bójú rí ó ṣe là tí ó rìnà kiri kò ní yé àwọn ọ̀tá rẹ o. Àwọn èèyàn sì ti ń wá sílé ṣe wa tí wọ́n ti wà ń dúpẹ́. Dádú òun lè dábẹ́rẹ̀, ọ máa fọwọ́ ọ̀tún gbé tó sìn, ọ máa fi tòsìn gbé tọ̀tún, òun lè rìn dáadáa, ọ máa rìn déégè. Tẹ́lómi bá bẹ̀rẹ̀ báyìí tó bá lóun ó dìlẹ̀ báyìí ṣẹlẹ̀ yẹn ó fà so. Tẹ́lómi bá lóun rìn lọ bí òpó ní mẹ́rin márùn-ún ṣe ni ó máa jókòó wẹ̀sì tí

0: ẹ̀rọ tí ń ṣàyẹ̀wò ojú ọ̀fẹ́ ni ẹ̀rọ tí ń ṣàyẹ̀wò iṣan ọ̀fẹ́ ni torí pé àyẹ̀wò ni ọjẹ́ ká máa mọ àwọn iṣan èyí tó ti ní àyẹn nínú ara rẹ tó bá ti dọ́dọ̀ wa láàrin ọjọ́ mẹ́ta péré ìwọ ni ọmọpọ̀lọ́hún fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ a ti wà ní ọlátúbọ̀sù shopping complex tó wà ní àdojúkọ ilé epo total tó wà ní takinlóye òjé nílùú ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wà á pè wá sí ni 081-33-33-1198 081-33-33-11-98 àlàáfíà lójú o.
1: La la la la gelo FM jagaba gogo retio

kó wa ètò láwùjọ ẹ̀yìn àgbàlagbà o náà la wà lè ṣe rédíò ẹlẹ́rọ amí ohun jẹjẹ iléeṣẹ́ rédíò ti lagelu ìkànnì mẹ́rìndínlẹ́ ọgọ́rùn-ún tó ń dó tó lé méje òkè tó ga ju òkè tá a kalẹ̀ sílé funfun báláú òpópónà ti fẹ́lẹ̀lẹ̀ ti ń bẹ nílùú ìbàdàn lálẹ́ yìí

0: bo se da to eni aba fi fun ti obama lo na ni o gbe subu ogbo wa to wa ni po loni te jeje o je on kokko so fun o wi pe awon kan ti wa ni ipo ti wo wa loni o awon kan ti wa nbe ti an ti ko nbe awon po kan wa to je pe ke se permanent lo titi laiko o wa ni po ohun o si ku ni po ohun o si tun wa laye to ba wa si dada o mo gbadun po ngba to ti ku nbe ni to ba wa se dada yo ditiju si olokan mo ke kabesi olubadan tele ibadan kabesi imperial majesty oba Abdurashidi oba rashidi adewolu akamu ladoja arusa wow kabesi o bi won se ntulu ibadan ontuba ontuse arun gbadun pataki julo lori ibe a se njoye nbadan o ti yato si ti john o ta ba ni poro tun ra waje o ti yato si ti john kin lo si je ko yato eni oba meto la je ko se eyi ti ku lo je wi pe kabiyesi so pe kabiyesi o so be awon oye kan ta ti je to ti re koja lo atunto ti nba ngba ti otona mo ki gbogbo awon igbimo olubadan patapata eku ise o oju oni ti ninu ti won ma so fun awon ti o ba je magaji tabo ba je bale matale onile o in to ba je ti baba ti e gangan ti han pin fun baba re pe awon omo baba re to ba je pe yawo bi meji meta lo pe won e jo pin mo ki baba wa olupo osun DJ Spider ba on fun ni line mo ki baba wa Amedu
1: Ajibade.
0: Ajibade.
1: Asipa. Dance alarm.
0: Asoro. Ake kaka loju oloro.
1: Bole re ba gbo.
0: Ke lo a lo loro fe se.
1: Won ti a ni ko si lu wo mo bada. Won ni ko si lu. Aba ni ko lo ni aba so. Laaro yi. Ko si ni owo mo. Ile ola loku
0: ile ola loku ko si ni owo mo
1: awa
0: gbowo ni
1: million million ra wa fi jejagun a ruwo e lo
0: nenu mo ki kabiyesi le kan si e se o
1: aba wa se won
0: e se o
1: se won
0: ika to ba to si mu loku ti an fi nre bayi o
1: awon gaji to ni won bi ere igbolo nkan o soju mi oruwa logun kan o elewo lo sawo te san jeta abi jerin to fi doye mo yin
0: ta lo sawo te san jeta tabi jerin owo n si kira owo ti o ne
1: mo
0: ne
1: mo
0: ne doke ko si ne dele
1: mo ne ko si emi o fun le owo loye o ile ola aba wa so kan lo ni pe ati mogaji tawon je ati jagun tawon fi bere oye ibadan ogunduwa logun akan o ire o kan wa na
0: ami ase edumare
1: anu si depo giga
0: ami ase o
1: ja file ba
0: le kan si mo ki baba wa asipa ba mi ami du ajibade
1: asamu oge
0: won se kan loju mi
1: dasala
0: e ne da ko agbole egbati owa fun lowo se nso fun o pe oye to je yo leyin ngba to ko mo ni ke mo ni ko mo loye to je yo le ja bi nso fun o
1: won ti aba ti sorry en to ba bun lowo emi si ba bo gun
0: wọ́n tó wá sí ká lójú mi jọ kan ẹlẹ́ ajé ògùngùn ni tọ́ ẹ̀yìn ẹ̀dá kọ baálẹ̀ o àwọn baálẹ̀ wà nínú àwọn baálẹ̀ tí ọ sáfẹ̀ kí wọ́n fẹ́ gbalẹ̀ ńlẹ̀ wọ́n wà ń tẹ̀lé baálẹ̀ kan kí ọ wá ní kò ń lọ kí bàbá mi ajíbádé bó ṣe déwájú mọ́kìmí o ẹ̀yin ò lè ṣe ń tẹ́lẹ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ bá jẹ baálẹ̀ ni ṣe láàkìlọ̀ fún yín ó ń tẹ̀ sí mú eré tètè ní ààfin ajé ògùngùn títọ̀ ó sì ń sá lọ.
1: Sórí ọba Amiju Ajíbádé bíi bàbá wa yìí Arusade first ni á kí ló fún tí ó jọ lójú ògúrúgbà ló gbà kan o kí bàbá wa ní ìsìn ọba àbá wa tó nìkan nìyí
0: kábíyèsí
1: ọba
0: adébáyọ àkàndé
1: rítàlà adébáyọ àkàndé kó a di olùbàdàn kò wá ní ẹyìn mo wá kí ni sàyẹ́bílòpù mi rè
0: yóò wá bàbá wa kan láti bí 200 years a fẹ́ gbà á.
1: Gbàrà lórí barista wà á jẹyọ.
0: Bẹ́ẹ̀ni.
1: Olówó ọdún kan ọjà aráàlú ò gbádùn toró ń fẹ́ paléyà torí pé ọdún tí àwọn àbá yìí ti ní bọ̀ ibo ló wà ńgbà náà tí ń bo kílò ní kí ni ń bẹ lọ́rẹ́.
0: Èyí la fi ń kìlọ̀ fún ẹ̀wọ̀n tó bá wà nípò.
1: Bóyá wáyé ṣe abẹ́rẹ̀ lóàárín ààrẹ bíi gíngí mọ́jú kò mọ́ gíngí ara rẹ̀ o.
0: mọ́jú kò
1: mo jẹ ṣe rí kíní kan bẹ
0: má sì sponsor
1: irọ́ bó torí pé o bẹ̀rẹ̀ oyè ìbàdàn ló wá adájagun gbalẹ̀ fún ààrẹ àbí nítorí ẹ̀kalẹ̀ méjì tí wọ́n pẹ́ ọ̀nà ẹ̀yìn náà mú bí lọ́wọ́ ló wá sọ ààrẹ di bàbá ogun
0: àmọ́
1: lẹ́yìn o.
0: Owó tó o bá kó lẹ̀ fún wọn owó èèyàn ti lọ. Má retí ilẹ̀ kan kápẹ́ o lè rí gbà lọ
1: mọ́ o. Ọ̀rọ̀ ọmọ ìgboro ni sọkún sí lọ.
0: O ti lọ. Kò á lójú ajá. Ẹjẹ́ mi ti wá.
1: Spider, oya.
2: Lagilu FM 96.7. Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lù kan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ́ sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́bí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender ìrara ti ń bẹ lórí stone mix blender wa o stone mix yam panda àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka bato school items souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pe ka ma lo niru asiko yi present iron awo gba lori lorisirisi abomafo serving dish rechargeable fans gbogbo irinṣẹ to wulo feyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin ṣe ti gbogbo kọlọ o si jọra ohun kulẹlẹ for the original souvenir gbera nlẹ ma lọ si Whitestone Souvenir ìdí àpẹ Odudua building directly opposite NNPC filling station ìdí àpẹ Ìbàdàn bó rajà lọpọ o le pe 08069134989 08069134989 Whitestone Souvenirs debi oraja
3: ina ko so ni e ko lo ni yi ti fe sori
4: o mi ni ra coffee water
5: Ndobo ti gbe lori bayi e de le ta nera 500 nera ko kan kankan lati ra ma
6: ara lo so be fun e ore wa
7: emi ma ti jọpa
6: pẹlu edegbeta naira 500 naira njẹ lo mọ wipe itangbesi aye rẹ le yipada
5: ṣe looto bawo ṣe awọn ṣẹṣẹ de ni mi o gbọ nipa e sọ fun mi si
6: afi bi eni wi bi ana ni ọdun

0: wàhálà kì í yé ní bọ̀rọ̀. Láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa. Kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí? Lágbo òṣèlú, ètò ìlera, ètò ẹ̀kọ́, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pàdé olólùfẹ́ yín Abídèmí Àkàndé ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo. Ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àràbí ijó atiro. Ẹ jẹ́ ká jọ gbọ́.
1: Lajuli FM 96.7.

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́ tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta, ló máa gba àǹfààní 30. Ta ayò kan, gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1000 yọ kan.
1: Èyí bọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ṣẹ̀ lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí ìlàgẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì Káàṣì ẹ̀, ó

0: lọ̀rọ̀. Bàbá là kì í yé ní bọ̀rọ̀. Láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa. Kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí? Lágbo òṣèlú, ètò ìlera, ètò ẹ̀kọ́, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pàdé olólùfẹ́ yín Abídèmí Àkàndé ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo. Ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àràbí ijó àtirò. Ẹ jẹ́ ká jọ gbọ́.
1: Lajiliw FM 96.7.

0: So ori eto wa eto yin eto lawojo eyin agba on lawa le se radio ti lagelu ikani merin deni ogorun to ndo to le meje oke to gajo ke ta kale sile funfun balao opo na felele ti nbe ni ilu ibadan awon eyan wa loju opo biba ajibola tajudeen ojimi lati apata aina jade shola e ma se o adebaje yusuf oladimiji e se adupe alayande oluwole omo jodade afis abiodun abileko ayola fasat adewumi kasim adikas alagba john olajire imafuji peter e seun obiri ni oranya ojo ni tiyin o e se adupe bakan na ni mo ki alaji kabiru jala roro ojo ni tiyin alaja raufu tawa kalitu abiodun iya abiji ni osogbo e seun bakan na mo ki alaji rashidi ayinde fun tojo bi te se ojo ni tiyin pelu ase tolorun mo se ki alaji kabiru omo jala roro to gege ba si nba bo owewe awon eyan ti wa loju opo eye kuwe kuwe ta wa nbe 091 23 70 86 75 091 23 70 86 75 ekale e ba mi dako yin ati bi to
1: oruko mi omi adres babalọja akọlọkan
0: ekale o
1: e ma ku eto
0: eto ni sa o
1: oju ohun to ni ti e ma ri so
0: ami ase dumare
1: oro kowe te ori bo seri e taile bo seri gangan niyen ni jo ngba ta wa wa laba ti a ba ti ri eye yen pẹlu koke ti o fi eko wi ti ti oha ati mo pe gan sele o ni ame ta fi mo ibu gan ki se un nikan seri adate hun yen na aba mi lo na
0: be ni
1: tori ti ada yen ba bere si ni sunkun ti hu gan ati mo pe nkan ti sele
0: be ni
1: n táwọn ará àtijọ́ fi ń mọ ọmọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ bó ṣe rí gangan lẹ́sẹ̀ sọ́hun ẹ ní sùúrù o
0: ẹ̀kọ́
1: ètò bàbá lọ́dẹ akọlọ́kọ ló ń sọ̀rọ̀
0: ẹ̀ṣẹ̀ ojú òní ti yín orí ètò yìí ètò wa ètò láwùjọ ẹ̀yìn àgbàlá wa ẹ̀lú ẹ̀kálẹ́ o ẹ̀kálẹ́ sà
2: ògúnjà
0: ayé ẹ mẹ́jẹ ń wà náà nira o
2: àmì
0: àṣẹ o
2: káàrọ wọn fi lè sínú ìlera o
0: bẹẹ ni
2: ó kọ sí mi alhaji oladeji adeyemo abaale ọjà mọlẹbi adeyemo akẹ
0: ẹ ṣeun bàbá mi
2: ogun kúrò ní ẹ̀ẹ́dá lóko kúrò bá ń ké lórí ìfihàn bá wà olùrìṣẹ́ kan mọ́ yọ ma bọ abari adadọ ti ayẹ pẹ nítorí aláàrẹ sábà ọkọ rẹ gbàmọ yọ ma bọ abari ẹyẹ abami ni bí ẹ bá sì lọ ibìkan tó bá ń ibìkan bọ tó bá ń lọ abà kí kó bá ń ké lórí ibi tó bá ń wù tó bá ń ké tí ń ké àwọn ọlábàlẹ mi ló tó balẹ o ibi tí yóò sì lè kú bẹ́yà nǹkan ìṣẹ̀lẹ̀ abá àwọn ni.
0: Hello.
2: Hello.
0: Ori eto yin eto wa ta n wa nbe lawujo agba
3: ogundugba lo
0: aye meje wa na nira
3: nira da
0: ẹ bá wa dá ọkọ yín.
3: Abilékọ Adénìkẹ́ni Látọ́yọ̀.
0: Ẹ ṣeun.
3: Ẹ kú ètò.
0: Èyí tá a mú wá lálẹ́ yìí.
3: Lọ́dún kan tá a wà lórí oko lọ́dọ̀ wa.
0: Níbo lè yùn.
3: Ní Ọ̀yọ́ ni. ni Fasola. Yàwó àbúrò wọn ni kò wá gbádùn lọ́dún náà. Wọ́n ti lọ Ọ̀yọ́. Bí kò wéé ṣe ké ní iṣẹ́ àbá wa nu.
0: Ó kẹ́kọ̀ọ́ ha bẹ́ẹ̀ bá lè tún pè padà. Ìbá tẹ́mi lọ́rùn púpọ̀. Hello. Aráyé mẹ́jẹ̀ wà nù nira.
2: Èmi wà nù nira lágbára lọ́wọ́ náà.
0: Àmì àṣẹ o.
2: Orúkọ mi ni Tírúbùsí Òwúyà láti Òkèèrè sí Lẹ́yìn Aláàfin.
0: Ẹ ṣeun.
2: Ṣé ẹ rí pé bàbá mi ẹyẹ ni o? Ṣé ẹ rí gbà tí bàbá mi wà ní orí ààrẹ? So mo wà ní sọ́ọ̀mù èdè ń dáhùn. So igbó kan wà pẹ́ ní ọ̀dọ̀ wa. Àṣé bó ṣe ń ké báyìí kọ̀ha. Àṣé nǹkan ti lọ. Nígbà tí mo tẹ̀lé bá àwọn èèyàn pé títí mu nínú ilé wa ni bàbá ti kú. So mo ṣe owó ẹnìkan ajá náà gan kódà bí èèyàn lọ bá èèyàn òkú kan bá fẹ́ kú tó bá ti lè máa gbé léraléra báyìí àmì burúkú ni.
0: Èyàn ajá o.
2: Pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ọ̀dàkùnrin orí Ọlọ́run irú àwọn ètò yìí ẹ máa gbé wá níjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ.
0: Àgbọ́yé ọ̀rọ̀
2: gbájú ló ní ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ ọlọ́run.
0: Àmì o.
2: Bẹ́ẹ̀ni bí
0: àmú
2: pẹ̀lú òwò ọlọ́run ọwọ́ nílẹ̀ ìjọ́tọ̀ yín o.
0: Àmì o. Ẹ ṣeun. Orí ètò láwùjọ àgbà ó láwà. Iléeṣẹ́ rédíò ẹlẹ́ra ọmọ yìí jìnjìn. Iléeṣẹ́ rédíò ti lágbe
4: mú.
0: Ẹ mọ̀ ká lẹ́ ìyá wa.
4: Ẹ kọ́ alẹ́ kó àtàrọ̀.
0: Àtàrọ̀ ni ẹ bá wa dákọ yín o.
4: Yẹ̀lì láti mi láti Fásitì.
0: À ń gbádùn yín o. Ẹ bá ni dá sí.
4: Àwa náà ń gbádùn yín. Ọ̀rọ̀ ẹyẹ kowó ètò ẹ̀sọ́ lèmi náà fẹ́ sọ. Ẹyẹ àbà mi ni o.
0: Ẹ̀rí wo lẹ fẹ́ mú wá?
4: Ní bíi 25 years nísìn ẹ̀gbọ́n mi kan ó ń ṣàìsàn mo sá lọ ọ̀dọ̀ rẹ̀ nígbà àṣẹ àṣọkọ̀ láti òkú mi
0: tí
4: mo bá ní ìmílé wá lọ́la o ó ní sáwà lọ́la ó ní kí n sì bọ́ǹ dá àgbò bọ̀ tóun ó ṣe kí wọ́n bó ń ṣe kẹ́rí bí mo ọlá tí wọ́n sọ ohun mo ṣáàdùn ní inú igbó mo wá ń wá ewé àgbo àṣẹ àgbo rán ló ní kí n dá wá ṣe ni ó ti kú mi mo sá ń wá ewé àgbo nínú igbó mo sá ń wá ewé àgbo bẹ́ẹ̀ ń ṣe dúró lórí ìbílẹ̀ ọ̀kan nù lọ́ba ké bí mo ṣe lè ṣiṣẹ́ mọ̀ nù àgbo mi náà bá já mọ́ bí mo ṣe sáré múra nù nígbà náà èdè bẹ̀ o ti dákẹ́ òkú rẹ mọ bá ń lẹ̀
0: kábíyèsí ọlọ́run
4: ni ẹgbẹ́ ohun tẹ́yìn òfin lè pé kìí ṣe òótọ́ ọ̀rọ̀ ni o.
0: Ẹ ṣeun. Tó ibi tí a rí mọ tí a gba ìpèmọ ní alẹ́ inú bí a ṣe máa mú wá lọ́kọ̀ọ̀kan ìjèjìnú bẹ́ẹ̀ ṣe lẹ́fẹ́ bẹ́ẹ̀ a máa mú wá ẹ rí pa àti mútàgùtàn wá wípé ẹran abàmì làgùtàn àwọn ẹran ewúrẹ́ tàbísìn náà abàmì ni wọ́n o wọ́n ṣòro máa nà ẹni tí bá ń sábà máa na ewúrẹ́ ẹ̀jẹ̀ àsọ̀ra. Tó adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tí ẹ ti kàn sí wa lójú òpó adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ẹ̀ẹ́dà kúnlé dagun dúró àbá òjẹ̀ṣà mo dúpẹ́ pọ̀ ẹ̀ṣẹ̀ adúpẹ́ ojú òní tì yín. Bákan náà ni barista Daniel Aramide aláàánú mẹ̀kúnrún ní UK ẹ̀ṣinṣinrun. Ìyá mi Chief JT Rahimi aṣíwájú gbogbo ọlọ́jà nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀ṣẹ̀ adúpẹ́ o ẹ̀dà Ayọ̀nísà Messing Store ní apá aná ẹ̀ṣinṣinrun. Mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ Alhaji Abdulhakeem Endurance àwọn náà lààrẹ ti Mùsùlùmí Bódìjà Alhaji Ramani Eléyìn Gold ààrẹ Mùsùlùmí Akíngbilé ẹ ṣeun o. Alhaji Ike Bódìjà adúpẹ́ pọ̀ lọ́yìn tó fi dórí olóyè Engineer Saheed Abiola Lawa Mọ́gàjì ilé ẹ̀ fún Sítán adúpẹ́ o. bákan náà ni baálẹ̀ Akinlapa olóyè Sadu Akinlapa ẹ mọ̀ kú mọ́ra bàbá ti jẹ baálẹ̀ o nta aláfẹ́ láti dáyé o bàbá ti jẹ baálẹ̀ bàbá bàbá ó sì wúyẹ àwa náà wà mẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run akọgun díje ọ̀lànìrán ní uk ẹ ṣeun o lóyè alaba adéoyè adúpẹ́ pọ̀ lọ́yìn mọ́gàjì ilé mọ́gánná àtolóyè délé solú àyèdè bàbá lọ́jà ọjà òjé olóyè tawhid akànnì ọmọ ẹlẹ́sìn mẹ́rìndínlógún baálẹ̀ bàkàtàrì mọ̀ ń lọ lónìí àpàdé lọ́la lórí ètò wa ètò yín ètò akọni ìgbàwáṣẹ̀ ẹ pè mí sórí 08 21 5909 08 21 5909 sẹ́yọkùn ò ní kò fún òkú forí sọgí àjàkan ò ní jìn kó jìn mí ló ń gbò lẹ́sẹ̀ ògúrúgbà lóògùn àkànwò yín ni aráyé ẹ mẹ́jẹun wàá náà nira ìnira ọ̀dà oorun ayọ̀ lásùn o ọ̀kọ̀ọ̀kan láàjì àní dìmú ayíbírí ẹ wọ ẹwùsùn ẹ dasọbúra ọ̀gìnà ẹ̀tẹ́ ti dòde ọ̀dà àárọ̀.

0: agbara oba adebayo akande mfr latin bura muramu bi kinun lagelu fm oke gajoke ile badan la letente si lagelu fm ma tesuwaju
1: lagelu fm 96.7
2: eku dede asiko yi o gbogbo eyin te ngbo mi nile loko oruko temi o yi pada o omolara abosede adebanjo si gbogbo yin mo si iya arale mi nje mo ni alejo pataki kan nile loni onisegun agba si gbogbo eniyan mo daada baba ibaruba ti gbogbo aye mo si oba isun ara mo di adugbo omolete ni badan leyin ile baba adedibu opposite people's girls grammar school mo ri awon eniyan ti won ro ketiketi idi ni yi ti mo fi so wi pe agbodo se iforo wa ni lenuwo fun baba yi e ba nki awon eniyan kaabo
3: dede akoko yi gbogbo eti to ba la nfani ati ma gbo mi gege bi atokun ti wi baba ibaruba lo ko mi gbogbo eyan a si ma pe mi ni oba isan ara ise la se debe o odu ni mi ni isa imo foloko gbogbo awon eti to wa si n gbo mi ri o mo wi pe ki se tuntun ni osupa loju orun ki n to teso waju e kokko gbo ero bani soro 080 33 88 10 08 tabi 070 18 21 11 11 o ti pe ta ti n fa oyinbo je nbo ko fo be ni ko ni fo elewe are mo la wa o itoju gbogbo ara aye pata la siyan laayo ise ta mo ta ko ta daye ba ta si wadi ijinle si na lo so wa do lokiki taye fi n pe wa ni baba ibaruba loni a tun jo soro lori awon kankan abi meji e wa nkan fi ledi abi ke fi dile nkan alaafi ara wa ko ni gbandanu gbu bi elubo
2: baba ibi ti mo ti fe bere gangan ni wipe kini yoruba npe ni elewe are mo
3: e se atokun be eyan ba ti n ja ewe to n sogun efori ogun narun ogun maropa marose ogun inu lilo ogun laku egbe ka ma rin ko ma tini gbangban bi eni fe subu ka ma rin tage tage ka ma mi loke loke ki to o ma po tabi ko mo salai to ko di wipe oju nsu abi nkan la go lori eyan ati gbogbo n to je mo n ta fi lalaafia laye ta wa n fe wi ategbo ti bile awon baba wa se iru ewe yi ni won n pe ni elewe are mo awon ti won n se ona balaafia o ti wa ni je be
2: baba eje ka sare wo awon aisan tin da emi awon eyan legbodo lakoko yi tabi tin so awon eyan di arugbo osan gangan
3: e se atokun opolopo aisan ni so awon eyan di alaabo ara telomi si ti darugbo koja ojo ori e lakoko aisan kan be ti an pe nla ku egbe awoka losan losan fasan fasan awon aisan to ni se pelu inu eje to je pe kokoro inu eje ni yo ti kagbako ti o mo ko ba eje ara eda eyan ti awon san tin be lara ofin ni raye rin de bi to ye ko raye rin de ni o ba de pe eni to ye ko rin buso meji pelu erin ni o ni le da opo na meta rin ti o fi mo mi gule gule elomi isire won mo fa wonu moto won mo gbe bi gba ti an ba n wa po ewa ni elomi to ba rin di e yo mo mi gule gule elomi o si mo so wi pe egbe kan dun ohun to ba fowo kan abi ti o ba fowo kan aisan kokoro nu eje ni itu tawo kan ran si n pa o si lateyin wahala ti ko onu eje dale opolopo yin o ma so pe apa kan ri nfun awon yeyeyeye ni gbogbo igba elomi isire to je wi pe yo ma ri nkan bi kurukuru abi pe ifi abi ile ti fe su losan gan elomi a si ma pariwo wi pe to n ba sun ati didi o ma wuwo bi igba ti won ba gbe gige duka ori ibusun gbogbo n ta n so yi aisan ni arun ni ati ka toju e nigba telomi n ba n lo awon ore re o mo duro de ni ese elomi o si se jakute debi pe bubo bata le ko ni mo bowo bata ko ni mo elomi yo mo te okuta mole ko si ni mo ko n to okuta mole aisan ni ta gbodo mojuto bo ba ti di pe eyan n sun loru eyan n ji eyan n seyo bi igba merin marun mefa kile o to mo o gba furasi opolopo okunrin si ni o se deede nile mo opolopo ejo be la ti ri lori ayelujara lori imomaworan e oko mi o se dede oko mi o se dede elomi se kan sun lo won ati e mo fe elomi se yeye awon baba ti ati han bi awa atawa ta n soro yin na awa na o salai mo mojuto ra wa awon baba awa oloko won lodo wọ́n sì sojú sí wọn lọ́dọ̀ àwọn ìyàwó wọn ẹlòmíín nú wọn gan ò níyàwó ẹyọ kan méjì mẹ́ta mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ táwọn ìyá náà ò sì mọ wò táńtorí tí wọn fẹ́ wò ń ta ti wà nílé ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin ló jẹ́ wípé nǹkan dídùn tó jẹ àti bó ti lora rẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ àìsàn tó kó nílé ìgbọ̀nsẹ̀ àbí ilé ìwẹ̀ àbí ibi tí wọn ò tọ́jú dáadáa ló ti sọ ẹlòmíín di lákùrẹ̀tẹ̀ tí ò lè pè pẹ́pẹ́pẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín ló jẹ́ wípé apá kan rẹ̀ báyìí àtẹsẹ̀ kan yóò mọ gbọ̀n rírírírí bí bá sì ti ń gbọ̀n bẹ́ẹ̀ àfi ká mójútó torí pé bòmí mọ́ra kí n pa ẹ́ lórúkọ tá à ń pe àìsàn tún mi ilẹ̀ kí n fi ẹ́ lẹ̀ lórúkọ tá à ń pe àrùn o ìwọ náà ó tu síta ni pé nǹkan báyìí ń ṣe mí o bó o bá dọ́dọ̀ wa bàbá ìbàrùbá ọba iṣan ara ní ẹ̀yìn ilé bàbá adédìbú lọ àdojúkọ people's girls school tó wà ní mọ̀lété nìbàdàn ibẹ̀ la wà tá à ń fàwọn òyìnbó ń jẹun kò fọ́ kò sì ní fọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nílẹ̀ nàìjíríà pàápàá nílẹ̀ yorùbá ni wọ́n máa ń baṣẹ́ tẹ́ni ẹlẹ́ni ń ṣe jẹ́ iṣẹ́ tèmi ti ń ṣe láti ogójì ọdún àtọdún mẹ́rin tí mo wà lẹ́nu rẹ̀ yìí làwọn kan ó kàn gbé báàgì wọn mọ kiri gáréèjì ní ìwòròdù lọ́jà àbá láyẹyẹ ní mọ̀kó ní bẹ̀rẹ̀ àti káàkiri pé àwọn ni bàbá ìbàrùbá o bàbá ní káwọn báwọn mérò wá sí mọ̀lété mo ní eléyìí èrò tó wá gan àti ìdán ló ń tán àárín èèyàn kankan ń ṣe o àwọn tí wọn sì ń ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ tọwọ́ tó bíi méjì ọkùnrin méjì inú wọn tọwọ́ tó àfimú wọn dánrin náà ni a sì fi hàn jófin iléeṣẹ́ wa ò sì sí lórí òkè ìsàlẹ̀ lọ́fíìsì wa wà ibi tá a wà láti dúró àti wà náà la wà tẹlifóònù wa náà ni tẹlifóònù wa aṣọ oògùn míì tó kọjá ewé ààrẹ mọ kára ó yá gágá kéèyàn ó lu ayé pẹ̀lú ìgbádùn ẹni tí ò tí ì kú ló ni gbóòkè ọ̀hún àti gbóòkè yín àwọn irú àwọn ọmọ ìta àti wá kìlọ̀ fún tí wọn ò gbọ́ lọ́wọ́ ba méjì nínú wọn bàbá ìbàrùbá ò pé méjì ọ́fíìsì wa ò sì pé méjì kò sí lórí òkè ìsàlẹ̀ ló wà lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn tẹlifóònù wa ò sì yàtọ̀ tẹ́ ẹ fi ń pè wá látijọ́ yìí òun náà là ń lò táwọn èèyàn fi ń pè wá 08033881008 ẹgbọ́yún lẹ́ẹ̀kan sí 08033881008 tàbí 070182111 070182111 bàbá ìbàrùbá lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn ó dojúkọ people's girl grammar school níbẹ̀ la wà bọ́rọ̀ bá dọ̀rọ̀ là kó ègbé àbí tí wọ́n ń pè ní tọ̀ ṣúgà àbí kí ìfúnpá èèyàn mọ́ ga àbọ̀rọ̀ ojú àbétí ọlọ́mọdé arógun rọpárọsẹ̀ àbáromọléegun àbáwọká àwọn tó wádọ̀ wa ti mọ̀ àwa tí wọn wá bá náà sì mọ àwọn tí wọn wá sọ́dọ̀ wa bí wọn náà bá dé lónìí ìwọ náà rí wípé ẹ̀rọ ògbàlódé làákọ̀ọ́kọ́ fi ṣàyẹ̀wò fún ọ tó jẹ́ ẹ̀rọ ògbàlódé ilé ìbò ńgbà bá sì yún tán làá mọ ibi tá àìsàn lúgọ sí làáwà bẹ̀rẹ̀ ẹsẹ̀ tó o bá ti lò bá a ṣe ní ọlò kò sí ti ń jẹ́ pọ̀ ń dẹ̀gbẹ́ ọ̀hún wọ́rìn bíi mọ́tò ti ń kọ́ gẹ̀dẹ̀ kò sí ti ń jẹ́ pọ̀ takútú ńlé ọgbọ́dọ̀ takútú ni wọ́n mọ kí ọ pé bàbá ti bẹ̀rẹ̀ sí í takútú tí wọ́n bá ní bàbá ò ní gbà bàbá ò ní gbà bàbá ìbàrùbá ni wọ́n ń pè bẹ́ẹ̀ o àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gù bí èlùbọ́.
2: Bàbá irú àwọn èèyàn wo gan-an ni kí wọ́n mọ̀ wá sọ́dọ̀ yín.
3: Ẹ ṣeun atọ́kùn ẹni tí ò bá nígbàgbọ́ nínú ìwé àtegbò mọ̀ wulẹ̀ wá ẹni tí ò bá ní lo oògùn tá a bá fún kó mọ̀ wulẹ̀ wá ẹni tó jẹ́ pé tó bá dé àyín tí ò ní ṣe bá a ti ní kó ṣe kó mọ̀ wulẹ̀ wá o àwọn tí ò bá lo oògùn bá a ṣe ní kí wọ́n ó lò ó àwọn tó nígbàgbọ́ nínú ìwé àtegbò àwọn tí wọ́n ó sì ní kí wọ́n ó ṣe tí wọ́n ó lè sọ̀rọ̀ jáde pé báyìí ní ṣe mí tá a sì ṣàyẹ̀wò fún wọn tá a sì fún wọn lóògùn wọn tara wọn ó sì yá ẹ mọ̀ bọ̀ lẹ́yìn ilé bàbá adédìbú ibikíbi tẹ́ ẹ bá ti dé ìbàdàn ẹlẹ́rìí lọ mọ̀lété àwọn èèyàn ń wá láti ìlú òyìnbó ẹlẹ́rìí rin mọ̀lété bẹ́ ẹ bá dé mọ̀lété ẹ béèrè ilé bàbá adédìbú ní àdojúkọ people's girls grammar school la wà 08033881008 tàbí 070182111 070182111 àìsàn ò ní ka ẹ́ wóróko bí awọ gángan o àìsàn ò ní tẹ̀yìn wọ̀rọ̀kọ̀ bí ọ̀pá àlù ẹ ní bùrìnbùrìn jíjọ ẹ̀sìn ní pópó ojú àti tí ò ní re léde yìí àmì nìkan kọ́ o kẹ́hìndé ńlẹ̀ fúyà kẹ́ ẹ wá jáde sọ́rọ̀ ara yín eléwé arẹmọ ni wá o bàbá ìbàrùbá ọba iṣan ara àwa lọkọ àwọ́ká àwa lọkọ làkú ègbé bí àìsàn àìlèṣedéédé lọ́dọ̀ obìnrin bá sì fojú kàn wá yóò mèrè sá ni o 080 0703 88 10 08 0803 88 10 08 tàbí 0701821111 0701821111 àláfíà ara wa ò ní gbọ̀ndànù bú bí èlùbọ́ a máa retí yín pẹ̀lú ògo ọlọ́run ọba ẹ̀ṣẹ́ púpọ̀.

lórí Akínmọdé lè ti alẹ́ yìí. Ìkan lára àwọn èèkàn tí wọ́n jẹ́ ọmọ ìpínlẹ̀ Èkìtì la máa bá sọ̀rọ̀. Wọ́n tún jẹ́ oníṣègùn ìbílẹ̀, wọ́n máa sọ ìrírí wọn. Pàápàá jùlọ gẹ́gẹ́ bí bàbá wọn ṣe jẹ́ ọdẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

lálẹ́ yìí ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Dr. Akintunde Ayeni tí gbogbo ayé ń pè ní Yemkem. Òun lè máa ní oore ọ̀fẹ́ láti gbọ́ fún ìgbà pípẹ́. A gbìyànjú kẹ́ gbọ́ tán tí ọjọ́ ò bá lọ. Bàbá yẹn ti ní contribution tó pọ̀ gan. Níbi ká ṣe àtìlẹ́yìn fún eré tíátà, fíìmù, ìyẹn sinimá ìgbéléwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ti ya ọ̀pọ̀lọpọ̀ musical video bákan náà fún àwọn olórin. Mẹ́jọ Fẹ́mi Àríyọ̀ lélẹ́yìí.

0: Major Femi Ario, later King Femi Ario, lẹ́yìn ìgbà tí wọ́n gba adé. Dr. Akintunde Ayeni, YMKM, àwọn ni máa bá sọ̀rọ̀ lórí Akínwọ́délé lálẹ́ yìí lábala Akínwọ́délé. Ẹ máa gbádùn ẹ máa lé ní wákàtí méjì, so ìyẹn mo ṣe fẹ́ tètè fàyẹ́lẹ̀ fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò yẹn láti wọlé. Ó ṣẹ̀ṣẹ̀ kẹ́ gbọ́ àwọn nǹkan tuntun lálẹ́ yìí. Ẹ̀lẹ́ Délé Adéyanjú lorúkọ tèmi, ẹ kú ṣàtàárọ̀, ẹ farabalẹ̀ kẹ́ gbádùn íńtàfíwì yìí. Ìkànnì Lágẹ̀lú náà lè ń gbọ́ 96.7 FM. Ẹ ṣe o.
1: Àlẹ́ ni ó jẹ́ ọjọ́ kan tó yàtọ̀, special day, and interview yìí special one ni, torí pé interview Dr. Akintunde Ayeni ò pọ̀ púpọ̀. Mo fẹ́ lè sọ pé not many people ló ní oore ọ̀fẹ́ àti jókòó tí wọ́n láti ti béèrè àwọn questions lọ́wọ́ wọn. Ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tó jẹ́ icon àbí legend ní field wọn, tá a bá ti ń sọ̀rọ̀ nípa theatre, tá à ń sọ̀rọ̀ nípa àwọn bàbá Ogunde, tá à ń sọ̀rọ̀ nípa àwọn ọ̀gá Bello ní traditional medicine, kí orúkọ kọ̀ọ̀kan tó wá sí orí orúkọ YMKM ló gbọ́dọ̀ kọ́kọ́ wá, torí pé wọ́n ti ṣe nǹkan tó pọ̀ gan fún alternative medicine ní Nàìjíríà yìí àti lókè òkun. Kò ń ṣègbà àkọ́kọ́ tèmi àti máa fojú rìnjú lélẹ̀. Ọ́fíìsì yẹn lẹ́gbẹ́dá ní 2007. Àwọn òyìnbó kan wá.
2: Bẹ́ẹ̀ni.
1: Ìwà rántí bí America náà ti wá àbí China. Èmi ń ṣiṣẹ́ pẹ̀lú MITV.
2: Bẹ́ẹ̀ni, ok.
1: So MITV wá cover ẹ̀.
2: Ok.
1: Ẹ wá ń take one round.
2: Àwọn Chinese ni. Àwọn Chinese ni.
1: Ní ìsanraba ìgbà yẹn.
2: Àwọn we are very correct. Àwọn Chinese.
1: All right. So ìgbà yẹn ni ó jẹ́ ìgbà àkọ́kọ́ tí máa kọ́kọ́ rí. Time ẹ.
3: Lágẹ̀lú FM 96.7.
4: Ó balẹ̀ gbàgẹ̀rẹ̀ ó wọlé pẹ̀lú Steve Ogun Peter ní ọkọ̀ kan bí àwọn Mystic Peters Jagunlabi ọkùnrin ogun Gentleman on the Body System ògbóǹtarìgì àkànṣe Peters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ́ ara wọ̀ yáàyà 50 Peters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe nọ́mà ra 50 Peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà. David ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o. Step up pẹ̀lú 50 Peters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà. 50 Peters is produced by the 50 Waves Limited. Ẹ sì lè rí ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Lasoran, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajá, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Peters, NAFDAC Ijolote.
5: Gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira, 500 naira, kó ká nǹkan kan láti rà máa.

san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́ pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní ìgbàlùgbà. Owó tó lé ní 150,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́ tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá

0: ìṣọ̀kan.
1: Èyí bọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ṣẹ̀ lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashe.

0: Kwara, ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara o, ojú lọ bara. Ìdí pàtàkì rẹ̀ tí àjọ Charity Year Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Charity Year Eye Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1,000 naira péré lowó káàdì. Ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Fún rọrùn gbogbo olùkópa tó ní ìpèníjà ojú. Láti ṣàgbé kalẹ̀ Charity Year Eye Care Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti ràánú gbà. Láì sí nira owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara. Kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ní ọmọ lọ tààrà. Lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank, Charity Cultural Building, Ìyànà Àgbàlá Bus Stop, nítòsí Olówó Dín Fowó Sanu Shopping Complex, Ìwòrò Ìbàdàn. Lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Fún béèrè àtàlàyé, pé 090-5444-8444. Ojúlọba ara, òní dín dúró mọ́ wa lágbárí.
1: Àgbájọwọ́ ètò kan ètò kan tó fún àwọn ìyálọ́jà láǹfààní láti sọ àwọn àdojúkọ wọn àtò gbogbo tó lè mú kọjọ́ ó gùn kájí ó sì tún máa wọgbá. Ètò àgbájọwọ́ yóò máa wáyé ní ìkànnì Lagelu 96.7 FM ní gbogbo ọ̀sán ọjọ́bọ̀ Thursday ní déédé agogo 2 ó kọjá ìṣẹ́jú 15. Ètò àgbájọwọ́ Ìyámọ̀pọ̀ Center for Peace, Women and Youth Development àti Coalition of Oyo State Market Women Association ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Eric Bow Foundation ìlú Abuja. Àgbájọwọ́ la fi ń sọ̀yà, àjèjì ọwọ́ kan kò gbẹ́rù lórí.
2: Gbogbo ọmọ ológun pátá ètí yín mẹ́lòó ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
3: Ṣèbí nítorí ògo ni o.
2: Ìdí rèé tí Ọlọ́run Reverend P.F. Ọwá fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 Sunday Prayer Service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026. Bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn ìsọjínlá wa Christ River Miracle Church Kremik tó ń bẹ ní number 7 Reverend P.F. Ọwá Christent lẹ́yìn St. Luke's College Adéyẹmọlé Àtùmọ̀lé tẹ́ ń bàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo. O ti ń gbàdúrà ọjọ́ pẹ́, o ti pọ́yì orí òkè àti wọnú ògo, wọ́n ti fẹ́ sọ ẹlẹ́nu. Kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo? Àkókò tó tó kun yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà Sunday 14 yìí ká yóò fowó kọ tuntun pèsè dáa rẹ̀ bíi ti Jacob àti Jabesi inú ìwé mímọ́. Àgbọ́ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n Olúwa ṣì ọ̀nà tí rẹ̀ ó wọnú ògo lọ. Ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run àlàyé lọ́lọ́run ó lò fún ọ. Tí bàbá wa nínú Olúwa Reverend P.F. Ọwọ́ àti Reverend Mrs. C.O. Ọwá tó gbàdúrà súlẹ̀ fún ọ. Ṣé yóò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday 14 yìí èmi ò rí tèmi ṣe o? Ẹ gbà bẹ́ẹ̀ lórí.

0: FM. Níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú, èèkàn àwùjọ, tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo. Ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí, yóò kà sí àrà bí ijó atiro. Ẹ jẹ́ ká jọ gbọ́.
1: Lajiliwe FM 96.7.
2: Ẹ̀ṣẹ̀ àwọn productions kan tó jẹ́ movies.
3: Yes.
2: Bí Fọpomọyọ. Yes, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀
3: lọ.
2: Gbogbo ẹ̀ náà la máa sọ̀rọ̀ èdè. Mo kì í sa inú ìjọ náà tó wà
3: pẹ̀lú. Yes, right.
2: Dr. Akintunde Isola Ayeni.
3: Bẹ́ẹ̀ni.
2: Aláṣẹ Yenkem Center for Alternative Therapy. Ṣọ́madú Èkìtì ni.
3: Ọmọ Èkìtì ni mí, but I'm from Oyè Èkìtì.
2: Oyè Èkìtì. Bẹ́ẹ̀ni, wọ́n lè bí yín sí.
3: Bẹ́ẹ̀ni, ìlú bàbá mi ni ìlú ìyá mi, ìlú Péjú Èkìtì.
2: Ìlú Péjú Èkìtì. Mo fẹ́ kẹ́ wo background in childhood yín.
3: Ok.
2: Kí ni nǹkan tẹ́lẹ̀ rántí?
3: Ẹṣẹ́ gan, ìbẹ̀rẹ̀ ayé mi, bàbá mi gẹ́gẹ́ mo yí sọ, ọmọ Oyè Èkìtì ni, ìyá mi is from ìlú Péjú Èkìtì. Right, but bàbá mi, ìran tán ìdílé tán ti gbé bí mi, ìdílé tán ti ń ṣoògùn ìbílẹ̀ ni. Bàbá tó bí bàbá mi, ọ̀dẹ ni. Ọlọ́run fún ní agbára débi pé kò kí ń fìbọn pa ẹran. Ó máa ń dẹkùn ni. Tó bá ti wọnú gbó lálẹ́ àdẹkùn, apẹranjọ.
2: Àdẹkùn.
3: Yes, ó máa turn into life tiger.
2: Àdẹkùn
3: life.
2: Bàbá yín.
3: Bàbá tó bí bàbá mi.
2: Ok, grandfather yín.
3: Yeah, grandfather. Right. He's so much powerful débi pé kò síbi tán ti mọ̀ ní gbogbo ilẹ̀ Èkìtì.
2: Lórúkọ
3: ọ̀nà ń pè ní Orímẹ́kùnlúyì lórúkọ ẹ̀.
2: Orímẹ́kùnlúyì.
3: Ifájúlárun lórúkọ tán sọ. Bọ̀bí èpo máa ń dẹkùn, wọ́n tún ṣe máa ń pè ní Orímẹ́kùnlúyì. Ẹkùn òkì níyì lọ́sàn-án àforú.
2: Àforú.
3: Wọ́n ṣe máa ń pè ní Orímẹ́kùnlúyì. You understand? Tó bá ti pẹranjọ bẹ́ẹ̀ yẹn, a wá pe gbogbo àwọn ìyàwó mẹ́jọ lóní. He has eight wives. A wá pe àwọn ìyàwó àtọ̀wọ́n, á dà wọn sínú igbó, a máa kẹran wá sílé.
2: Lẹ́ran tí wọ́n ti gbà tó ń di ẹkùn yẹn.
3: Bẹ́ẹ̀ni.
2: Tó ń ti pa káàkiri.
3: Tó bá ti pẹran yẹn tanjọ tán, ó ní ibi tó máa wọ̀ lọ. Agbo méjì ni. Tó bá ti wọnú agbo kìíní, á dẹkùn, á lọ. Tó bá ti dẹkùn dé padà, á wọnú agbo kìíní, á dé èèyàn. And nínú gbogbo ọmọ tó bí tó jọ́kùnrin, bàbá ti ní. Nìkan ló ya iṣẹ́ ìṣègùn yẹn fún. So bàbá mi wá jẹ́ nǹkan débi pé kò dúró sékìtì. Bàbá mi kọ́kọ́ lọ ṣàwo lọ sílẹ̀ Ìjẹ̀bú, àgọ́wọ̀ yè ooru Ìjẹ̀bú gbó. Ibẹ̀ ni dádì mi wà ní early 40s, 50s.
2: Ṣé ẹ bá grandfather yín?
3: Mi ò bá, àwa gbọ́n ìtàn yẹn ni.
2: Ìgbà tẹ́ gbọ́ ẹ believe.
3: Of course.
2: Ṣe ṣe rí àwọn ìkòkò
3: àgbo. No. Kì í ṣe pé apáàtì pé àwọn bàbá tó bí èmi sọ ìtàn. Àwọn ìlú tó wà ní Èkìtì tèmi lọ káàkiri. Tí n bá dé ìlú kan ní ìsìn, tí wọ́n bá sọ pé ọmọ ta ni mo ń ṣe máa pé ọmọlé Orímẹ́kùnlúyì. Màá ní ṣe lọ́ yẹ ọ níyẹn. Àwọn gbọ́ná máa tún máa pa ẹ̀tọ́ bàbá yẹn tó ló máa ń dẹkùn lọ sí gbogbo bẹ̀. Ìyá tó bí ìyá mi, ó pa ẹ̀tọ́ bàbá yẹn fún mi pé ó ní bàbá tó bàbá mi ó ní alágbára ni. Ó nígbà tó ń wà ní kékeré, oníjọ́kan lòun lọ́ta lórí ọlọ. Ó lóun kàn rí pé inú alẹ́ ni o. Ó lóun kàn rí pé inú gbóyè kan mọ́lẹ̀ bí ọ̀sán. Ó ní ìyá tó bí ìyá òun ló sọ pé kò sáré wọlé padà pé Orímẹ́kùnlú fẹ́ kọjá yẹn. Ó ní bóyè sáré wọlé nìyẹn ló ń palẹ̀ kò dé. Ó lẹ̀kọ́ ní òun kọ́ bọ́ vim.
2: Ó ti kọjá
3: lọ nìyẹn. Torí atẹ́gùnlẹ̀kùn máa bá rìn.
2: Atẹ́gùnlẹ̀kùn bá rìn.
3: Atẹ́gùn ni. Okay. It's the fastest animal in the world. Atẹ́gùn ló máa bá rìn. Ìtorí ẹ̀ kò sọdẹ tó máa ń tojú ẹkùn yìnbọn.
2: Ok.
3: Ìwọ ni.
2: Kò sọdẹ ọdẹ tó máa ń tojú ẹkùn yìnbọn.
3: Kò sọdẹ tó máa tojú ẹkùn yìnbọn sí. Kò sí ọlọ́dẹ náà láyé. Wọ́n bá ti fẹ́ pẹ ẹkùn ẹ̀yìn náà ti máa ń pa.
2: Wọ́n ti sọ.
3: Because tí ẹkùn bá ń wò ẹ̀ in a 2-5 kilometers far away.
2: Ó ti rí.
3: Tí ẹkùn bá wà ní 5 kilometers far away tó dẹ̀ gbé bọ́n dání tó ló fẹ́ yín fún. Kó tó kọ́ kì í bọ́ yẹn ó ti dọ́dọ̀ ẹ. Àṣẹ Ọlọ́run ni. Wọ́n yẹ kí wọ́n kí n tó jẹ́ ẹkùn yẹn bọ́n.
2: Now ní level grandfather yín pẹ̀lú agbára tí wọ́n ní ṣé wọ́n pass that same quality of agbara sort of that.
3: Oh, no, yes, it's a very long story, right?
2: So dear, on interest.
3: When my father was young, I was born ito. I am a bill of a pay. Inu bobo moti baba yibi. Because I'm going to be at 27. Why to ye pay? Yini. Baba mi wa ni abroko iya ti oto ni, right? You want to go ya umes jolu ni, but ya to bi baba yoto. But any to close mo baba wonju, baba ti mo so eno kuni baba ki lani.
2: Okay.
3: Baba mi go soft mi pe any to eko mu to eko bring kon baba won mi. Baba any but alone won fi ran, because baba yon fi ye mi pe oni baba won, on to afe lo si bo awo, o lo le lo fo di dodo kon to ni wali. On lo ma mu dani o lo le lo osu mefo ona lo ma mu dani oni tale ba ti le inu gbo tale ba ti le to wa ti nlo inu ogun apere ninu gbogbo agbara ogun inu apere lo ma gbe si oni tale ba ti le lo ma gba apere en lori ohun bayi o la ju soke pe ori soke gbe me dani a de hang sibe o la lo mu iwe ogede o la lo be a wa tesi lele a wa ni ko sunle o legbegbe un bawo awon ejo awon orisirisi nkan buruko ma ni koja won koni debi ti to so si yen oni debe o nigba to ba di pe le fe money fe re fe ni baba won se ma du abawon lo ma ji un a tun wa na so ke pe orisa ki eru to gbe sowo eda ba ngbe a tun jabo si lo wa gbele lori but koni agbara yin olohun ogun oni baba awon oni gba to fe wo omo to ma sise yi o lo pe gbogbo omo kunrin to bi there 25 in numbers oluwa fun won sinu yara kan oluwa gbe igba sinu yara keji ibi to gbe bayen sinu baba won joko si oluwa ni o ma npe won leyo kokan pe kon ma wo nu gba yen nkan ton ba ti rinu gba yen kon ma so fun to cut the story short gbogbo awon omo yen okunrin ton wa wo nu gba yen won ori nkan kan baba mi nikan lori nkan ninu bayin
2: ki lawon ri
3: oluwa nbe lowo e oni ngba to nwo nu gbe o so pe dada ni baba mi dada ni o so pe kele dada ko ayi nu gba ni ah o ba o ro ba kan ka ko gba de sori o ka kun sorun oni ko tun oni ko tun lo tun wo eh o mo ye kan yi ta obi yen ni pe lo rin ya kan to nta bi fun yan oni ko tutu wo olohun tun wo lo pe ah o ba won re nikan olohun re nikan to tun ran kan lowo iya kan e be ta lohun odun gba yen olowa mu gbugba won mo e yoku yen o ni kan ma lo meta lo won gba lori nkan so ibi ti dadi mi ti bere niyan o ti dadi mi wa ku Lekiti o bo lo si Ilejebu and father got to Ibadan 1957 baba mi di lu Ibadan 1957 ni
2: won dare lati awon Ilejebu abi
3: Ilejebu awon Ijebu agbowo ye Ijebu gbogbo awon Ijebu la lai dadi mi ti sawo nbe kan to wa settle down si Ibadan 1957
2: bo do settle sin ma
3: idi kan
2: okay
3: so ko to di pe wa se wa bi emi so I was born in Ibadan in 1963
2: okay
3: so ni si lato mo odun mefa le mi tin baba mi lo ogun obodun mefa ni mi ti mo ti ba baba mi lo ogun lori olo ti baba mi ba de fe lo raja ogun won bi e de ko ko sinu iwe to ba akin o ya ma kole ba lo ra lo jadi awon ba ti won je awon ba lade ti mo mo pelu dadi mi ato mai dilogun
2: kakri
3: be ni sadi so jadi re mi is my very close is a very close friend of my father oba oyekan ore baba mi ni igba ti baba mi ku odidi malu me lo ra fun baba mi to tun ra won ju lati ko wa so ye lati 1970 around the early 70s so in ko ti yan ju kun ba ni even while I was very small tawon alejo ba di ton ba wo ton ba so fun baba mi pe baba omo ikere pelu nkan teni ko ma se ani akin wa ani to ba ti fe jawa ni bodo ma mu lo ma ni enu ni ali ko si feel seed so o ti gbon you understand me now
2: yes,
3: so nkan ti ajogun ba ni ki n se nkan ki n sasawo nkan to ti wa for many many years ni baba ta nro yin ta so ko ndekun yi baba to bi adu loruko ya adu ona pe na muda pere
2: ere is python
3: abi so is very powerful alagbara ni
2: to power yeah. Ju ori
3: to je e on pe adu yen ni baba to bi ori mekun yen faju la won ko to wa bi dada ye ni so adu n so the history even about town so ko lagbara ifaju la run yi iya to bi baba lawo ni o mo pe ni eyeru ti lefun o ma nda ifa yen ya e
2: but daddy you are working there kun ti won
3: daddy mi nde kun you see it's a long story
2: okay
3: ngba ti baba won dagbadagbadagba o pe gugba won mejo awon ile to wa nda le won wa o de ko lo kun wa o sojo to ma ku
2: omo ojo to ma
3: ojo to ma ku so asiko to ma ku so fun won o ni gugba mo nde gudo wa sile o ni agbara to wa ninu ohun o lo lati po o nitori pe ton ba ku ton ba po nibi ton ba siun si o ni gbogbo ri merin lo e ma da oro ni ojo meji lo fi po ogun
2: o sa npo sa
3: awon baba party emi se my father he has no time to even to explain how powerful baba e se to awon ilu ni awon eyan ati baba ti mo ki ni baba ki la niyan to lo close mo baba won ju be baba ori meko ta nso yi o kon shadura fun baba mi ni ko si bi ti baba e ti ko lugun because gbogbo to lo inu ni ojo meje baba ki la ni ti mo nso yi oni gba mi oni baba won le ji bayi ko po didi oka aye life won ti gbe koto ninu koto yen na lo na lo gbogbo si
2: Fọlọ́n dànù sí
3: bẹ́ẹ̀. Fọlọ́n dà sínú koto yẹn.
2: Kò wúlò fẹ́ lómi.
3: Kò wúlò. Ìjọ keje tó máa dákẹ́ àtàpàpọ̀ ẹsẹ̀ òsì. Ó wá ní ọmọ ẹ̀kan. Ìyẹn ìyá ọ̀tọ̀ náà ló tún bí yẹn. Wọ́n ń pè bàbá yẹn ní bàbá kígbadé ọ̀dẹ lòun. Ọ̀dẹ ni kọ́ lára àwọn ọmọ ẹ̀ ni. Òun ló wá pè lóní àtàpàpọ̀ ẹsẹ̀ ń pòrùkà kan wà ń bẹ̀. Ó dẹ̀ tutọ́ sí lọ́wọ́. Ó ní kó fọwọ́ síbẹ̀ ó ní kó fòrùkà yẹn jáde. Ìyẹn wá forúkọ jáde oníkan lọ ju òrùka yẹn kan lọ ju sínú koto yẹn I think few hours after that.
2: So òrùka yẹn ló sustain bàbá yẹn.
3: Bẹ́ẹ̀ni.
2: Ibẹ̀ ni agbára tó parí tó gbé
3: ẹ̀mí rọ́bà. Bẹ́ẹ̀ni. So I mean sí yìí ó ṣe lọ nìyẹn. And before he died, ó ti warn àwọn ọmọ yẹn pé wọn ò gbọdọ̀ dẹkùn.
2: Wọn ò gbọdọ̀ dẹkùn.
3: Wọ́n máa dẹkùn. So I mean sí yìí tó ti dẹkùn the last stage of his life. Nígbà tó sì ń dẹkùn yẹn